0: bẹ́ẹ̀ bá ti túnẹ̀ sí ìkànnì ọmọlúàbí splash 105.5 FM ilé fún bala ọfẹ́lẹ̀lẹ̀ nílùú tìbàdàn.
1: ọjọ́ ká lò ó.
2: ká lọ sago pasoma ká lọ jọjọ
1: láìpẹ́
2: everybody happy and happy.
0: fàájì bẹ̀rẹ̀ nìyẹn síá bẹ̀rẹ̀ nìyẹn lódìdí síá yẹn ó bẹ̀rẹ̀ nìyẹn ìyẹn one timer.

0: ìrìn àjò tún gbé mi kúrò ńbẹ, ó gbé mi lọ sí àwọn iléeṣẹ́ rédíò kan bẹ́ẹ̀ ni. Yes.
1: Àmọ́ àwọn dancing thomas kan wọ́n wá sọ pé kò ní pẹ́ tán.
0: Nígbà yẹn ó dàbí ìgbà tí ògo yẹn ò ní jáde rárá.

bẹ́ẹ̀ ló ṣe máa rí Fẹ́mi náà gan jàre. Àwọn èèyàn ń wò pé bóyá bó ṣe dìde òun náà ló ga, òun náà ló sì wá tàn rárá o. Ẹ góòlù tẹ̀ ń wò ó, ó ti la àwọn náà kan kọjá rí kó tó wá di pé ó di góòlù. Mọ́ríámọ̀, góòlù tiẹ̀ náà lana kọjá lọ́wọ́ báyìí ni. Nígbà tó bá yá, yóò wá bẹ̀rẹ̀ sí ní tàn yanran yanran yanran, bẹ́ẹ̀ ni ó sì láṣẹ lọ́wọ́ Elédùmarè.

0: ìwọ nìkan kọ́ lo ní àwọn ìnagijẹ́ tó pọ̀ rẹpẹtẹ o èmi gan-an mo fi bà sí àkó nǹkan tán àbí náà.
1: láàrin tàǹtà network failure kọ̀ọ̀kan tẹ̀ lára lọ. ọkọ̀ sí lọ́rọ̀ mi lọ́rọ̀ bá kárín.
0: tó o bá ti ń gbọ́ aminat adeto badmus mọ́tàlá yín tó ṣe bẹ́ẹ̀ tó ṣe dáadáa àdàgbàjẹ́ra ọ̀fù ìyá sẹ̀rí ọkọ̀ sẹ̀rí pọ̀ mọ́ dídín pọ̀ mọ́ aláta tripe alága ó pọ̀ gan-an náà.

ètò àgọ́là àjíwá lálẹ́ wù ní ìkànnì ọmọlúàbí splash 105.5 FM ilé fún bala ọ̀fẹ́lẹ̀lẹ̀ nílùú ti ìbàdàn ó wá ń ṣe bẹ́ẹ̀ da afẹ́fẹ́ láàmú ó bẹ̀rẹ̀ sí ní figagbága pẹ̀lú àwọn ètò kan eléyìí tó jẹ́ pé orúbẹ̀ náà ni wọ́n mọ

0: wáyé o, ṣùgbọ́n níbo ìyá wọn ètò àgòláàjì làwọn èèyàn ń gbọ́. àwa náà kọ ọlọ́run ọba náà ló fún wa ṣe o, àbẹ́ ẹ rí bí òru yìí ṣe wá dàbí ọ̀sán.
1: ní nàìjíríà tẹ́ ẹ̀mí jẹ́ dọ́là ní washington erin lọ́mọ.
0: àwa gan jẹ náírà ń bí bàbá rí dọ́là náà àkọ bá rí pàǹsì àkọ àbí wò ni.
2: bẹẹni gbogbo ẹ̀ là ń lọ papọ̀.
0: gbogbo ẹ̀ là ń lọ papọ̀ mọ́ra mẹríam jáwé èèyàn mọ̀ kó ti rí ojàre.
2: gbogbo ẹ̀yà alẹ́ ẹ káàbọ̀ ẹ kú àjìyàn kókókó.
0: àgòlàjì.
2: orúkọ tèmi ni mariam ọpẹyẹmí ali tí mò ń kí yín káàbọ̀ sórí ètò àgòlàjì.
0: oyẹsẹ
2: oyẹsẹ ẹ máa bá wa ká lọ.
0: ẹ bó ló ṣe wá fẹ lọ lónìí mo fẹ kó o ṣí láwẹláwẹ bí a ṣe máa ń ṣí fáwọn èèyàn wọn
2: kó tọ
0: abala mẹta yìí náà ni o.
2: abala mẹta yìí náà ni o lórí ètò àgòlàjì. abala àkọ́kọ́ òun náà ni nífà àjì níbi tá a ti ń fún yín láti máa fún yín láwọn orin tó dọ́ṣọ àwọn orin tẹ́ pé ẹ bàbá jíńjà o.
0: ó máa wọ́n máa jíńjà ní òṣè ẹ̀
2: a máa fún yín. abala ẹlẹ́ẹ̀kejì ni ongo vaira tí abala ẹlẹ́ẹ̀kẹta wá jẹ́ abala sọ̀rọ̀ sókè. bẹ́ẹ̀ ni abala mẹ́ẹ̀ta yẹn náà ló wà lórí ètò àgòlàjì.
0: a máa fún yín tán.
2: a máa fún yín tán.
0: ọlọ́run
2: ọlọ́run
0: ẹ̀dẹ̀ wá gbádùn. ṣé bí
2: torí tí yín la ṣe wà ń bì. a máa fún yín tán
0: ni. ẹ rí i dé jókòó lórí bẹ́ẹ̀
2: di jàre
0: kí o ṣe yín. ẹ̀yin dẹ̀ wà lẹ́nu iṣẹ́. mo mọ̀ pé tí ń fi ọkàn bá wa lọ yóò da fún yín jàre yóò sì yẹ yín kò ní yẹlẹ. àwọn tó wà ní ilé òkèrè gbogbo ńkọ.
2: àyín tẹ wà nílé òkèrè gbogbo náà.
0: bí orílẹ̀-èdè bíi.
2: bí orílẹ̀-èdè bíi qatar london us canada. gbogbo ẹ pàtàkì
0: gbogbo àwọn orílẹ̀-èdè. èyí ti chicago florida èyí ti paris france.
2: france
0: èyí ti
2: ireland
0: gbogbo èyí ti mexico germany gbogbo èyí ti
2: gbogbo wọn pátápátá
0: holland èyí ti dublin gbogbo yín pátápátá.
2: èyí
0: ti saudi arabia náà ńkọ.
2: qatar
0: ni dubai ni iran ni iraq ni afghanistan ni baghdad ni àwa ti wà ń bí nítorí ìtìyín ẹ náà lẹ́lẹ́ fẹ́ pé ẹ fẹ́ máa gbọ́ lédè yorùbá ẹ àti wá
2: wà ń bí
0: kí n bo lẹ́yìn wá fẹ́ lọ ẹ wọ ẹ bọ́ síbi ẹ bọ́ síbi ẹ bí ṣílẹ̀kùn fún ọkọ̀ wọlé ẹ wọlé sínú
2: class.
0: oyè wọlé sínú.

nọmba náà wá rèé o ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ dáadáa o ẹ̀ẹ̀mejì ni wọ́n pè é ń bá ti pè báyìí ó tún dìgbà tí ètò yìí bá tó parí kí n tó tún pè 08167782354 ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí o 08167782354 aago mẹ́wàá àárọ̀ ọ̀la ní kẹ́ ẹ tó pè mí.

0: aago mẹ́wàá àárọ̀ ọ̀la òní kẹ́ ẹ tó pé o.
1: Báṣọ èmi náà ni o, èmi náà kọ́ báṣọ.
0: Aago mẹ́wàá àárọ̀ ọ̀la òní kẹ́ ẹ tó pé.

0: ìlú yẹn abẹ. Ó yẹ jẹ́ lọ sí agbolé ó ń go viral torí pé àrá dádúró láàárọ̀ tò ní ní tèmi ò sọ lèmi ti sàn. Mo ti jùlẹ̀ fún kìí ṣe Johnson ẹ̀yìn ẹ ṣàkàsára aago bẹ́ẹ̀ wá àárọ̀ ọ̀la òun ni kẹ́ ẹ tó pè mí. Ẹ jọ̀ọ́ mo fẹ́ bẹ̀yìn ni o. Ẹ já máa tẹ̀lé àwọn ìlànà gbogbo tá a bá fi ilẹ̀ fún wa kí ẹ̀mí ilẹ̀kùn tó rọra sílẹ̀ yẹ́hun kó lè ba àgùn. Ẹ̀yìn ní sọ jù bá ń lọ. Sisi ogo viral.
1: Ma.
0: Níbo ni nǹkan dé dúró?
1: Adúpẹ́ o. Ìtakùn ayélujára náà ó sì ń dárú lọ.
0: Ó ń ṣe gbùdùgbùdùgbùdùgbùdùgbùdùgbùdùgbùdùgbùdùgbùdùgbùdùgbùdùgbùdùgbùdùgbùdùgbùdùgbùdùgbùdùgbùdùgbùdùgbùdùgbùdùgbùdùgbùdùgbùdùgbùdùgbùdùgbùdùgbùdùgbùdùgbùdùgbùdùgbùdùgbùdùgbùdùgbùdùgbùdùgbùdùgbùdùgbùdùgbùdùgbùdùgbùdùgbùdùgbùdùgbùdùgbùdùgbùdùgbùdùgbùdùgbùdùgbùdùgbùdùgbùdùgbùdùgbùdùgbùdùgbùdùgbùdùgbùdùgbùdùgbùdùgbùdùgbùdùgbùdùgbùdùgbùdùgbùdùgbùdùgbùdùgbùdùgbùdùgbùdùgbùdùgbùdùgbùdùgbùdùgbùd
1: orin nipa ti ìyàwó ilé tí ó lọ yan àlè níta.
0: Ìyàwó ilé.
1: Ìyàwó ilé.
0: Ó lọ yan àlè níta.
1: Ó lọ yan àlè níta. Tí magun dẹ̀ wà ní ara ẹ̀.
0: Thunderbolt.
1: Bẹ́ẹ̀ni.
0: Magun.
1: Magun.
0: Ọlọ́run
1: o. Ó wà ní ara ìyàwó ilé. Ó wá lọ gbé ká àlè mọ́. Àlè ti gbé, ó ti gbé
0: ìjọ̀bọ. Ó ti rọ́ọ̀lù.
1: Ó ti rọ́ọ̀lù báyìí. Àlè ti rọ́ọ̀lù. Torí àlè kò mọ̀ pé nǹkan kan wà láre. Kò tó di pé ó lọ rọ́ọ̀lù bàbáyà.
0: Bàbáyà ni.
1: Ó lọ rọ́ọ̀lù bàbáyà magun. Lọ́wọ́lọ́wọ́ báyìí bá a ṣe ń sọ̀rọ̀ ara ẹ̀ ti yá. But ní bá a ṣe ń sọ̀rọ̀ yìí náà kò yẹ kó máa rí bẹ́ẹ̀ o.
0: Àbí ìyàwó ilé
1: ìyàwó ilé
0: for that
1: matter kí ló wá lọ síta. Ara àwọn ìwà kálápàlábá yìí náà ni wọ́n kà mẹ́ lọ́wọ́.
0: Tí wọ́n fi ń lo àwọn agenda wa. Tí wọ́n fi wá. Oh my God, oh my God.
1: Tí wọ́n fi fi irú nǹkan bẹ́ẹ̀ yẹn sí lára. Ọyìn tó ṣe ṣe bá ṣe nǹkan pọ̀ láti báyìí nìsí tó jẹ́ àlè ẹ̀ níta òun ló forí ko.
0: Ó
1: ti forí ko jòǹbo báyìí.
0: Ṣé kì í ṣe fọ́nrán kan tí wọ́n ní kí arábìnrin wá sí ẹ̀yọ́?
1: Bẹ́ẹ̀ni sí ẹnu àlè rẹ̀. Òun náà ni fọ́nrán ọ̀hún ni.
0: Bẹ́ẹ̀ni ó go viral.
1: Ó go viral.
0: Ẹ̀yin jẹ́ndà mi. Ẹ̀yin jẹ́ndà mi.
1: Oníyan nílé o tún dọkà láàmú nígboro.
0: Ìyẹn fún bàbá tí àwọn ẹyìn àlè nílé
1: o. Bẹ́ẹ̀ni àbí kí lẹ́yìn náà wá débẹ̀ tẹ̀ mọ̀ pé ó ti ní ọkọ tiẹ̀. Ṣé kí ló dé tẹ̀yìn náà tẹ̀ fi.
0: O lágbára gan. O lágbára. O nìṣúrú díẹ̀ náà.

0: Ha! O ń go viral ni.
1: O ń go viral.
0: O
1: ń go viral lọ́wọ́ lọ́wọ́
0: báyìí. Èmo ló tún go viral tó ń da ìtàkùn ayélujára rú gùdùgùdù.
1: Titi arábìnrin tó yí ó lọ yan èlò lálé tí ó lọ fi mágbọ̀nsára lè ló ń go viral báyìí.
0: O nìkan náà ni.
1: O nìkan náà.
0: Èmi tún rí kan.
1: Ok.
0: Tí wọ́n bá ń sọ pé inú bíbí
1: mi ò ránṣẹ́
0: ẹ̀dọ̀ fufu mi ò bẹ̀ ọ́ lọ́wẹ̀ ó wá dorí adé tù
1: àbìwà pẹ̀lẹ́.
0: Ó ń go viral eléyìí ni o. Ọkọ ìyàwó kan ló bínú tán ló bá bẹ̀rẹ̀ sí nílùú ìyàwó rẹ̀ ó bá bẹ̀rẹ̀ sí nílùú ó bẹ̀rẹ̀ sí nílùú àwọn èèyàn sì ń ká fọ́nrán rẹ̀ lẹ̀ bẹ́ẹ̀ làwọn èèyàn kan sọ pé ó tò mọ́ lù mọ́ fílẹ̀ kí ló dé kí ló ṣẹlẹ̀ ṣe ẹ̀ mọ̀ parákùnrin yìí ọ̀gbọ́ níbi tó ti lu ìyàwó rẹ̀ lọ́wọ́ ìyàwó ó dákẹ́ mọ̀ lọ́wọ́ o.
2: Abojuju sẹta ọ̀lì mi jẹ́ báyìí àwọn guys tó nìyẹn.
0: Ìyàwó dákẹ́ mọ̀ lọ́wọ́ làwọn èèyàn bá sọ pé ó yá gbé ẹran tó pa ó yá gbé ó wà ní ìtàkùn ẹ̀jára tó ń dàrú lọ́wọ́lọ́wọ́ báyìí.

ṣe rí ó ń gó vara ilé hun oríṣiríṣi ọ̀nà ló gbà tó fi kọ́ wa lẹ́kọ̀ọ́ ohun. lórí ètò yìí èmi kì í fara mọ́ ìpínyà bó ti wúwo mọ́ ṣùgbọ́n tó bá ti ń débi góńgóró orí ẹ̀mí kọ̀rọ̀ ayé ó yá ju kọ̀rọ̀ ọ̀run lọ ó dé ní.

0: ṣe rí ẹlẹ́ẹ̀kejì ńbẹ̀. Ìwọ ọkùnrin tó bá ti mọ̀ wípé o nífẹ̀ẹ́ ìyàwó rẹ mọ́, èyí tó fi lù lálùpa lọ́rẹ̀ é fàkalẹ̀ fún àwọn ẹbí rẹ̀. Ṣé ẹ wá rí ẹ̀yin obìnrin náà? Wọ́n ní pa á lónìí, pa á lọ́la, bí ojú ọ̀hún ò bá fọ́, rabaraba ni ó mọ wò. Tẹ́ ẹ bá ti rí i pé ó ti dológun gba gbòóso ojoojúmọ́, kò sí tó burú jù tẹ́ ẹ bá yẹra forò bá lé bẹ́ẹ̀.
1: Ìròyìn ló yẹ kó jẹ, ó ní ju tayébáyé sí tí ó fi ṣerun rere, ẹ jọ̀wọ́ ẹ fura.
0: Ẹ mọ̀ jẹ́ kán ṣẹ̀ṣẹ̀ mọ pé wá ṣàkíyèsí pé ojú arédè tiẹ̀ yìí ó ti jojú ajábá yìí o. Ẹ mọ̀ jẹ́ kí wọ́n ṣẹ̀ṣẹ̀ mọ sọ fún wa pé ìbàdí àárọ̀ yín ó ti wá dàbí òkè kan tó wọ́ gbọ̀ngàn. Ẹ tètè bẹ́sẹ̀ yín sọ̀rọ̀ nítorí kírongó viral tá à ń sọ pé ó ṣẹlẹ̀ yìí kó má bà á ṣẹlẹ̀ sí yín. Domestic violence ló yọrí sí ikú àìtọ́jọ́ yìí o. Ọba tó ni wá kó ṣàánú wa.

0: ẹyin èèyàn wa eléyìí tẹ́ ń tẹ̀lé wa ní takọ̀ jara ní ìkànnì ọmọlúàbí ẹ wo oṣù bá yín rèé
1: lábàndẹ lágbé fún yín
0: akínga ló ń jẹ bẹ́ẹ̀ o ọ̀pẹ̀yẹmí àwọn èèyàn wà ní ojú òpó ìtakọ̀ ẹja facebook eléyìí tó jẹ́ ti ìkànnì ọmọlúàbí o wọ́n tò lọ́wọ́ọ̀wọ́ wọ́n tò ń bẹ̀ inú wa sì dùn pé ẹ wà pẹ̀lú wa.
1: Inú wa dùn àmọrírì yín tẹ wà ń bẹ̀ fún wa o.
0: Ẹ wo àmọrírì yín jù gẹ́gẹ́ bí ọmọ mi bó ṣe wí. Lágbára lọ́wọ́ Ọlọ́run àwa láàmọ̀ wádìí ẹ̀yin náà láti máa bá láṣẹ lọ́wọ́ Elédùmarè. Ṣé ẹ rí mo fẹ́ kí gbogbo àwa òbí àwa alágbàtọ́ àwa tó jẹ́ wípé a rí àwọn ọmọ kan àwa wò pé èyí táwọn ọmọ yìí yóò fi máa ṣe dáadáa kiri ojúrí títì àwa gbà láti máa tọjú irúfẹ wọn a sì gbà láti máa rán wọn lọ ilé ẹkọ mo fẹ kí àwọn abala èèyàn mẹtẹẹta tí mo là kalẹ hàn mo fẹ kí wa pé a kú iṣẹ takuntakun eléyìí tá à ń ṣe bẹyìn náà báwo ẹ rí i pé àná òun náà ni àwọn ọmọ padà sí ẹnu ẹkọ wọn wọn wọlé lánàá resumption day tí wọn àná ọjọ ajé monday òun ló bọ sí àwa wá gbà ládùúrà o pé bí àwọn ọmọ yìí ṣe ń wọlé wọn ní wọlé lékú lọwọ wọn ní wọlé lé àrùn lọwọ àwọn gbọmọgbọmọ tí mo jọmọ ọlọmọ gbé wọn ní já ọmọ wa gbé o ọgbọn ìmọ àti òye tí wọn nílò lẹnu ẹkọ wọn ọba tó ni wá yóò bá ní sọ kalẹ sákàtà wọn àwọn olùkọ wọn náà wọn ò ní sì wọn darí àwọn ọgá ilé ẹkọ ọlọrun yóò túbọ máa bá wa mójútó gbogbo wọn lápapọ láṣẹ lọwọ Elédùmarè àárírí àsárépè ebú lórí ẹnìkọọkan wọn èyí ò fáwọn olùkọ àwọn akẹkọọ àwọn ọgá ilé ẹkọ tí wọn ṣẹṣẹ gborí wọlé sẹnu ẹkọ wọn.

ṣe wárí àwa tá a jẹ́ òbí alágbàtọ́ àtàwa tá a mọ̀ọ́mọ̀ fira wa lẹ̀ láti gbọ́ tẹni ẹlẹ́ni lórí àwọn ọmọ tí kìí ṣàwa la bí ṣùgbọ́n tá a wò wípé kí ọjọ́ ọ̀la tiwọn náà kò lè dára tá a wá ń kó ipa kan tàbí òmíì lórí wọn. Iná ò ní tánwó wà láṣẹ lọ́wọ́ Elédùmarè kò wá ní súwa kò ní rẹ̀ wá gbogbo ibi tá a rọkàn ore sí láti sanwó ilé ẹ̀kọ́ àwọn ọmọ yìí ọba tó ni wá yóò járí àánú gbà o. Gbogbo ibi tí àrokàn ore sí ṣùgbọ́n tí ọlọ́run mọ̀ pé eléyìí lẹ̀ jíìtì oore ó ti bẹ̀ jáde fún wa ọba tó ni wá yóò tètè gbé wa korúfẹ́ àánú bẹ́ẹ̀. Léyìn tó jẹ́ pé nígbà tá a bá mọ san owó iléèwé wọn tá a mọ ràwé tá a mọ ra aṣọ sùkúù a mọ ra bàtà a mọ ra water bottle a mọ ra full flask gbogbo táwọn ọmọ náà nílò nílé ẹ̀kọ́ wọn inú rọrùn báyìí láti máa ṣe tí ò ní ni wá lára. Paríparí ẹ̀ ni wípé ọwọ́ tó bá ṣe ẹ̀gúsí òun náà ni yóò jọba rẹ̀ o ọwọ́ tó bá sá èlùbọ́ òun náà ni yóò jẹ àmàlà rẹ̀ ọwọ́ tó bá ṣe ṣùbá yìí tó gún un níyán òun náà ni yóò jẹyàn ẹ̀ o. Gbogbo àwa tá à ń ṣe wàhálà lórí àwọn ọmọ wọn yìí láṣẹ lọ́wọ́ Elédùmarè á jèrè wọn wọn ò ní fi kú san fún wa wọn ò ní fàrùn san fún wa wọn ò ní lọ mọ sanwó sílé ìwòsàn kẹ́ fi mọ sọ pé wọn gbìyànjú lórí mi wọn ṣe dáadáa fún mi ẹ jẹ́ kí n lọ sanwó ilé ìwòsàn wọn kán lè ba àgbádùn o. Inú ìdẹ̀ra ẹ̀mí gígùn àlàáfíà ara àti ọ̀rọ̀ tó pọ̀ láti jèrè àwọn ọmọ yìí láàjì tá a wà yìí bẹ́ẹ̀ ni ó rí o Jésù Olúwa wa láàólà wàlá kùwátà ìlà bìlà ẹ̀ríwó ìyá àyàgbó.

0: So, amura wẹ́rẹ́ wẹ́rẹ́ láti mọ́ lọ sí abala sọ̀rọ̀ sókè nu o. Ẹ̀yin baálé wa, ẹ̀yin ọkọ wa, ẹ̀yin daddies, ẹ̀yin grandpa, àti ẹ̀yin grandma, àwọn gender mi ràn mí sí yín. Àwọn gender tèmi, wọ́n ràn mí sí yín. Wọ́n ní kí n bèèrè ìbéèrè kan ní ọwọ́ yín. Wọ́n láwọn fẹ́ mọ̀ bó o ló ṣe ń ṣẹlẹ̀ gan-an lákàtà ọ̀dọ̀ tiyín tó fi jẹ́ pé n tá à ń sọ nípa rẹ̀ yìí. Ó wá ń ṣe bẹ́ẹ̀, ó ń rí bẹ́ẹ̀, ó ń gba bẹ̀ dí bẹ́ẹ̀. Àwọn fẹ́ mọ̀. Ṣùgbọ́n kó tó di pé wọ́n taari ìbéèrè ọ̀hún síta láti bi àwọn baálé wa, àwọn ọkùnrin wa pé bó o ló ṣe jẹ́ tó fi rí bẹ́ẹ̀. Ẹ jẹ́ sáré kí Abdulrahman Adisa Oríadé, Kànìdé Báyọ̀, Àyúbà Adémọlá àti Àáfáà Báníṣe láti Sókà nílùú Ìbàdàn tí a ń bí pé ẹ mọ̀ ṣéun, ẹ ṣeun ṣeun o. Tẹ́ ẹ takú tì wá ní ìtàkùn ìjọra eléyìí tó jẹ́ ti ìkànnì ọmọlúàbí Splash FM 105.5 FM ìyẹn ní ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú ti Ìbàdàn. Ẹ gbọ́ abẹ́ gbọ́sẹ́ àmọrírì yín o. Bẹ́ ẹ ṣe ń tẹ̀ ẹ́ lé wa, inú wa dùn púpọ̀ púpọ̀ sí yín. Bẹ́ ẹ ṣe ń tẹ̀ ẹ́ lé wa, láṣẹ lọ́wọ́ Elédùmarè, iná ò ní tọ́wọ́ yín o.
1: Àmì
0: torí pé owó lẹ fi ń ra dátà tẹ fi ń wò wá. Láṣẹ lọ́wọ́ Elédùmarè. Ṣé wá ní gbogbo ẹ̀yin tó yẹ pé ẹ ra dátà, ẹ̀ ń gbọ́ wa lórí ẹ̀rọ ìléwọ́ yín, àbẹ́ ẹ̀ ń gbọ́ wa lórí ẹ̀rọ rédíò yín, ẹ wà nínú ilé. Láṣẹ lọ́wọ́ Elédùmarè, àìsàn ò ní ṣe nìkan kan yín. Ẹ wò ó bẹ́ ẹ ṣe ń tẹ̀ ẹ́ lé wa yìí, inú wa dùn púpọ̀ púpọ̀ o. Oh my God, trippy alága, inú ìmọ̀ ń dùn gan, sisi ń gò bára. Àbí inú ti ẹ ò dùn bí wọ́n ṣe ń tẹ̀ lé wọn náà. Dúpẹ́ lọ́wọ́ wọn.
1: A dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ ṣe tẹ̀ ń tẹ̀lé wa ní ìtàkùn ayélujára ti ìkànnì ọmọlúàbí. Tẹ̀ ẹ̀ ń tẹ̀lé wa lórí ètò àgọ́ láàjìn. Ẹ ṣe tẹ̀ ẹ̀ dá wa dá. Tẹ̀ jẹ́ káwa nìkan máa dá ṣe. Ẹ ṣe gan-an ni.
0: Ẹ ṣe gan-an ni. Ẹ kú ìtọ́jú wa, àmúre.

0: ṣe mo sọ pé àwọn gender mi ràn mí sí yín. Tó bá fi mú àwọn obìnrin bíi mẹ́wàá níye, mo ka òǹkà wọn ni o, wọ́n wá jẹ́ mẹ́wàá. Ìbéèrè tí mo fẹ́ bi yín wá jẹ́ ìbéèrè tí wọ́n ń bi mí, tí wọ́n sì ń sọ pé ẹbí wọn lórí ètò àgọ́lájì, a fẹ́ mọ̀ kí ni tó fà gan tí àwọn ọkùnrin fi ń ṣe bẹ́ẹ̀. Téèyàn mẹ́wàá bá fi ń sọ ìbéèrè ẹyọ kan, a jẹ́ pé o ti di general kininu general phenomenon. O ti di general.
1: Àwọn ohun ayọ̀ ni o, àní ẹni tó ń sọjọ́ bí ohun ayọ̀ ni o, àwa máa sórí ire ohun ayọ̀.
0: Kí ni ìbéèrè náà gan?

gbọ́ kí ni tó dé, kí ni tó ṣẹlẹ̀ láàrin èmi àti ẹ̀yin daddies ni o, ẹ̀yin guys. Kí ló dé tó jẹ́ pé tíyàwó bá ti wà nílé tán side chick náà ó tún wá wà lẹ́gbẹ̀ẹ́ ibì kan? Nítorí pé ká má parọ́ tanra wa jẹ, àwọn obìnrin complain gan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí o. Wọ́n dẹ̀ ń jẹ́ kó di mímọ̀ fún wa pé àwọn ìgbéyàwó tí ò tíì ju bíi ọdún méjì, ọdún mẹ́rin, ọdún márùn-ún, ọdún mẹ́fà, majority àwọn marriages tá à ń sọ nípa rẹ̀ yìí wọn ò tíì pé ọdún mẹ́wàá. Àwọn side chick tí wọ́n ti wá tò lẹ́nu ọ̀nà marriage un ọ̀pẹ́ ẹ̀mí, àwọn side chick, àwọn aborílùlù lẹ́gbẹ̀ẹ́ gànà, àwọn mo gbọ́ mo branch, wọn ò ń ṣèyàwó ilé o, mo gbọ́ mo branch ni wọn, tí wọ́n máa ń tò síbi ìgbéyàwó yìí, tí wọn kì í jẹ́ kí ìgbéyàwó yẹn nísinmi, wọn wá máa ń pọ̀ gan. Ẹ gbọ́ kí ni tó fà á?

0: ká má sì parọ́ fún ara wa.
1: Ayé gba jẹ́jẹ́, ènìyàn fẹ́ ní fọ̀rọ̀.
0: Tí ọkùnrin bá ti ní aborílùlù lẹ́gbẹ̀ẹ́ gànà níta, tó wá lọ jẹ́ kategórí side chick yìí bá ni ó bá fọ́ọ̀lù sí. Wọ́n fẹ́ dàbí ó dàbò Káyọ̀dé ń gbà mí o. Ṣé ẹ mọ̀ tún mọ̀ ó dàbò Káyọ̀dé? Ah, òní wálé mọ́ ni, ọkùnrin bí òní wálé mọ́.

0: yin ti ri awon eyan kan ti won mo so pe ah to ba toro ba ti da be yen obirin lo to obirin o obirin lo to obirin o
1: aye ni ogun ni aye toto aye toto aye male
0: kokoko
2: hello
0: e ka ro sa o
2: e ma ka ro
0: yes sa oruko yin bo le ti pe wa sa S.A. S.P.
2: Abodunrin
0: lati apete.
2: Yes.
0: Ehe. Inu mi ti edun, okunrin lo ko pe wole. Ki lo nsoku fa re gan?
2: Ojo ti n pa fun bo na ti.
0: Mhm.
2: Bo ti wa lokunrin be lo ti wa lobirin.
0: Beni, beni.
2: But nitori pe okunrin la fe yewo lale.
0: Mhm.
2: Abi laaro yi.
0: Beni sir.
2: Ma yato si all the ones that ti daruko yen. Ma wa daruko ma se ma se explain nikan.
0: O ya e jawo e sa wo sir.
2: Se mo pe marriage o bere laju gba teyan wa le single. Opolopo okunrin ati ibun ato obirin na lifestyle ti wọ́n ti ń gbé tẹ́lẹ̀ òyìnbó á ní wọ́n ti wà addicted to it.
0: Yes, ó ti di bárakú fún wọn, wọ́n ti ó ti yí mọ́ wọn lára.
2: Ẹlòmíì fortunate pé ìyàwó rẹ̀ nọ́mbà bomi sí lẹ́nu ẹ̀ bá ń bẹ̀. Nọ́mbà 2 ìyàwó yẹn kò mọ pé èèyàn ń ṣe sọ́ọ̀tún sósì mọ́ pé téèyàn bá ti lọ́kọ ó ti lọ́kọ nìyẹn. Ṣùgbọ́n ọkọ ó ti dá àrà tó pọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀.
0: Kó tó di pó fẹ́ ìyàwó rẹ̀.
2: Gbogbo tó bá ti wà ní skirt. Àwọn ti bìlíìvù pé ọbẹ̀ ni.
0: Àfi ká tọ̀ wò.
2: So by the time don't marry, wọn lè kára ró mọ́. So ni mo sọ pé marriage ti bẹ̀rẹ̀ látìgbà téèyàn wà nílé ara nílé àwọn parents ẹ̀. Ẹni tí ò bá máa caution ara ẹ̀ tẹ́lẹ̀. Tó bá di pé marry tán, irú ìwà títí ń hù tẹ́lẹ̀ yẹn náà yóò máa hàn.
0: Yóò fẹ́ nira díẹ̀ àti fi ìwà ńlẹ̀.
2: Yàtọ̀ sí pé bóyá ẹ obìnrin ò máramú.
0: Kò mọ náà dá. Kò méré ṣe.
2: Ó dára lẹ̀. Ó ṣe ibi kan. Addiction is one of the reasons. Number 2. Tí èèyàn bá wà tó jẹ́ pé gbogbo ọjọ́ ayé rẹ̀. Àfi kí ó máa èrò ọkàn ni mò ń sọ yẹn o. Tí ọba ti dé lérò-kérò ni ó ṣèṣe kúṣe.
0: Tí ọkùnrin bá ti jẹ́ elérò-kérò.
2: Ọlọ́run láti máa darí ọkàn ẹ̀.
0: Yóò jẹ́ oníṣekúṣe.
2: Kò ní ṣe bẹ́ẹ̀. Tó máa tún máa tẹ̀síwájú ọ̀dà pé fóònù mi sọ fún mi pé.
0: Owó orí ẹ̀ oyé mi ẹ ṣeun gan ni mo mọ rírì yín sà. Yes sir. Kókókó. Ẹ káàárọ̀ sà. Orúkọ yín wo lẹ ti pè wá?
3: Orúkọ mi ni Ọlámilékan láti bẹ̀rẹ̀.
0: Ọlámilékan.
3: Láti bẹ̀rẹ̀.
0: Láti bẹ̀rẹ̀ ní bẹ̀rẹ̀ Ìbàdàn bí.
3: Bẹ̀rẹ̀.
0: Ó yá.
3: Bẹ̀rẹ̀ òkú méjì Nàìjíríà.
0: Bẹ̀rẹ̀ kan náà ni. Ó yá. Kí ni tó ń ṣokùnfà rẹ o tí àwọn side chick ò fi jẹ́ kí àwọn ìyàwó yín gbádùn yín?
3: Ó tún yàtọ̀ díẹ̀.
0: Ẹ ṣáwo.
3: Ṣẹ́rí. Wọ́n ṣe gbogbo ẹ̀ náà ni. Obìnrin fi ya kí lorúkọ ẹ̀. ṣe gbogbo ẹ̀ náà ni pé kì í ṣe rí obìnrin ní ìpónú ní ọkùnrin síta.
0: Ẹ ṣá wò ó.
3: Ọ̀tọ̀ lọ́wọ́ tá a máa fi fẹ́ra wa tá a bá délé. Obìnrin mi bá délé ó máa di táígà. Obìnrin mi bẹ̀ mí. Ọkùnrin mi bẹ̀ mí ìgbà tó wà ń síngù ó wà nù lé. Kò sẹ́ni tó máa mọ̀ kó wà nílé. Ìgbà téèyàn bá fẹ́ sílé second street èèyàn máa ti rí tó fi máa lọ máa rojọ́.
0: Most ọkùnrin mi ò like nǹkan bẹ́ẹ̀ yẹn. A kàn ra wo pé tó eléyìí kì í dà mí láàmú kí ìró mi lẹ́jọ́. Aba náwó síta.
3: Ẹjọ́
0: ló fi lé ọkọ rẹ̀ síta.
3: Ọkùnrin ò dẹ̀ like gbogbo yẹn.
0: Tó ẹ ṣeun.

0: nìkan bá ti di baraku yóò padà di ojú kò kúrò náà ni. ẹ̀yin tẹ́ ní kábí wọ́n ní ìbéèrè wọ́n ti ń dá yín lóhùn báyìí o wọ́n ní baraku a máa fà á o ojú kò kúrò a máa fà á o èrò kérò náà a sì máa fà á ẹja mọ́ lérò rí kérò burúkú mọ́ mọ́ ti wá lọ ibi tí ọ̀dà kọ́ mọ́ lọ ba ìgbéyàwó wa jẹ́ ẹ̀yìn mo mú láti ọ̀dọ̀ sp abọ́dúnrin bàbá wa láti apẹ̀tẹ. ṣé ẹ wá rí ọ̀gbẹ́ni ọlámilẹ́kan tiwọn gbogbo tí wọ́n sọ mo bá wọn ṣe sọ́mírì rẹ̀ mo wá fi sí abala kan eléyìí tá ń pè ní òkú roro ìwọ obìnrin wọn ní mọ roro ò mọ roro òkú roro yìí kò yànjọ mọ roro nígbà tẹyìn àti baálé yín wà lọnà yìí ṣe atawẹrẹ ẹ wá délé tán ẹ bẹrẹ sí ní kó baálé yín síta bí ọmọ ọjọ mẹjọ ṣé ẹ mọ pé jẹ má ti rí ẹnìkan tó jẹ pé tó má ti ra sọ̀rọ̀ fún báyìí ó ti gbọ́ òun náà indoor person lòun náà yọ gbọ̀kọyìn o òótọ́ rèé mọ̀ pé kéèyàn wọ́n sọ òun èmi ọ̀sọ́ òun. ok 0706949 3000 àti 0701447570 Mariam ọpẹ́ ẹ̀mí ṣe ìwọ náà ń fọkàn bá kinní ọ̀hún lọ torí pé kátígórì àwọn side chick yìí bí irú èjì yín ni wọ́n fọ́ sí irú èjì rẹ̀ yìí ni wọ́n fọ́ sí ọjọ́ orí wọn èjì bíi 26 27 28 30 tí ò sì tí wà ní ọkọ òun kàn wà lábalábì kan tí ó kàn máa ṣáàfù
1: ọkọ lọkọ
0: oh my god àwọn ọkùnrin náà ti ń la wọn wọn ti ń sọ̀rọ̀ kí àwọn ìyàwó olé le make corrections ibi tí àwọn mistakes bá ti ń wá lábalọ̀ ọ̀dọ̀ tiwọn náà ká mọ̀ mọ̀ gbọ́ ariwo pé ó ti gbọ́kọ̀ mi o ó ti gbọ́kọ̀ mi o ó ti gbọ́kọ̀ mi o ó ti gbọ́kọ̀ mi ò fẹ́ gbọ́ gbọ́kọ̀ mi o bó o lo ṣe treat ọkọ rẹ bó o lo ṣe mójútó ọkọ rẹ tí wọn fi ní gba ọkọ mọ́ ọ lọ́wọ́ ìyẹn lèmi ni mo mọ̀ ń pẹ́ o ṣáyé lẹ́yìn eléyìí tá à ń treat lónìí tẹ́ ẹ bá tún béèrè irú ìbéèrè lọ́wọ́ mi ìyẹn ni ìdáyín lòun ọlọ́run mi ni ìdáyín lòun.

0: to ba je pe yin sese n darapo mo wa lori eto ta pe ni agolaje ati na ibere kan be si afefe iyen ni oru toni ibere ohun awon iyawo ile ogoro won ni won si ni ka ba won bi eyin ba lele re pe bo lo se je o to je pe ti awon ati yin gege bi oko ati awon na ba ti jo wonu gbe yawo tan awon tu wa ma ri third party kan ti won pe ni side chick won ni kilo de to ba ti ri je o ma yo layo ju aye buwo arabirin kan ti e soro ni a gbogbo nkan lohun fi te ba le hun lorun gbogbo nkan lohun fi te won lorun ohun odoti ohun maramu ohun mole tunse ohun toju omo ohun toju won ohun mu je se koda ohun tun mere ori ibusun se pelu ki wa lode a je pe category ojukokuro lo dabi eni pe bale ti won fo si amaluwa bi omi kokoko e ka ro o oruko yin o lati bere ehn
1: yàwó mi tó wá wà ẹni ti rí obìnrin tó jẹ pé ìyá alágbájá fẹjọ ń gbélé ẹ sọ fún yín pé báyìí báyìí o mọ bíwá yìí máa bá wúmà yìí rìn o mọ bíwá máa bá wúmà yìí ṣe ẹyin bíbí fún ẹyin rí obìnrin tó jẹ pé bẹẹ bí ọkọ ṣe sọ fún yẹn ó tún lọ sọ fún ìyá alágbájá fọkàn òun sọ báyìí
0: ẹnlẹ mo máa jágọ láyé wa o. Ọlọ́run ma jàgọ́.
1: Ìgbé kéèyàn wọ ọ̀nà ìgbé báyìí báyìí o. Ó tún wá lọ sọ fún ìyá alágbájá yẹn wípé ọkọ òun sọ pé báyìí báyìí.
0: Braille mi ni mo bá yín rìn. Ọkọ mi ni kí n má bá yín sọ̀rọ̀ gan.
1: Yàrá kí wọ́n obìnrin bẹ́ẹ̀ wà. Ẹ̀jọ̀ báwo ni ọkùnrin ṣọkùnrin máa le ọkùnrin gan máa lo ọkàn méjì bá a ṣe gan. Òní náà tán fún.
0: Nígbà tó yẹ pé tó bá jọ sọ nínú ilé wọn ká tó wí ká tó fọ ó ti gbé ta.
1: Ṣé wọn kò rú obìnrin bẹ́ẹ̀ wà?
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹjọ́ ṣó ọkùnrin bẹ́ẹ̀ tó bá fẹ́ súnmọ́ gan-an ṣé ibi-tibi ṣó máa sáàndì ni kò ní sáàndì kò ní ìwúwo ṣe gan. Torí kò láìkì ẹ̀ mọ́.
0: Ẹ ṣeun ẹ ṣeun mo ti fa àti mo fẹ́ fàyọ.

0: Alajiwa ti jani lati elebu baba je ka mo wi pe agidi na ma fa kini yo to bi ba lagidi oko re o bo ta ma lowo eyin atawere yawo oko yin o bo ta mo yin lowo ko e ka ro sa baba to pe lati abe okuta o ye wa da ko yin bayi ka le moruko yin gan
1: oruko temi ni tewa wi
0: bewa
1: awi
0: taiwo okay oya lati abe okuta o ye da si oro yin
1: mo gbo yin o je pe no kiri temo to mo meta pala gbomo lowo olomo
0: olomo meta lo gbamoran lowo olomo kan ani la kai na ni
1: Ọlọ́mọ mẹ́ta lọ gbàmọ̀ràn lọ́wọ́ ọlọ́mọ kan.
0: Bóyá ojú orí le jìnà síra wọn ọlọ́mọ kan le ju ọlọ́mọ mẹ́ta lọ. Bọ́ bá jẹ́ pé ọlọ́mọ mẹ́ta bá lọ ju ọlọ́mọ kan lọ. Tọ́lọ́mọ mẹ́ta wá lọ gbàmọ̀ràn lọ́wọ́ ọlọ́mọ kan. Bẹ́ẹ̀ni. Ẹ ṣeun gan ni, ọ̀gbẹ́ni Táíwò láti Abẹ́òkúta. There is sense in that. Ẹyin obìnrin tẹ́ ẹ lọ máa ń gbàmọ̀ràn ń ta, ẹ fọkọ yín lẹ̀, ẹ ní gbàmọ̀ràn lọ́wọ́ ẹ, ẹ wà á lọ ọ̀ta láti lọ máa gba àmọ̀ràn. Ẹ ti rí báyìí, ẹyin lẹ lé ọkọ yín sọ́wọ́ side chick, tẹ́ pé òun ìgbàmọ̀ràn kankan lọ́wọ́ ẹnìkankan, ọkọ yín tí ó lọ bá ni ó máa fi lọ pé my dear, mo dẹ̀ rí nǹkan báyìí lénìí, kí ló rò pé mo lè ṣe? Darling, mo máa rí nǹkan báyìí lénìí, kí ló rò pé mo lè ṣe? Ṣé ẹ ti rí pé kò ní wálé báhun? Kókókó.
2: Àgùlàdì.
0: Orúkọ yín o.
2: Ọlámilé kọ ni lẹ́kọ̀ọ́.
0: Láti bẹ̀rẹ̀ again and again. Oya. Ẹ ṣeun.
2: Obìnrin mi tún wá wà. I don't care anymore.
0: Kò ráyàn.
2: Mi nínú ìrírí mo fi ń sọ̀rọ̀. Ọkọ wọlé ni aago mẹ́wàá.
0: Lálẹ́ àbí láàárọ̀?
2: Lálẹ́.
0: Aago ńlá lánàá.
2: Ten sí after ten.
0: Ok.
2: Ọkọ dénjọ́ ẹ̀. Ọkọ ìyàwó àti tilẹ̀kùn mọ́rí pé ìwọ́sẹ̀ pàdé bá mi ń bì. Ó ti garó de ọkọ lẹ̀. Ọkọ wa gbalẹ́kùn kò ṣílẹ̀kùn ọkọ o. Ìta lọ́kọ́ sún ẹnu ọ̀nà lọ́kọ́ sún mọ́ ju. Ó wá di ọjọ́ kejì sílẹ̀ mọ́ ní gàdí. Ọkọ dẹ̀ wọlé, ó dẹ̀ kò báàgì títí ẹ̀. Ó dẹ̀ jáde síta.
0: Ó dẹ̀ lọ. Ó ti yé mi, màdám náà fọwọ́ ara wọn ṣera wọn, ó ti yé mi. Ọ̀rọ̀ tí ẹ kọ́ra yanjú àmì kébìlì. Òní.
3: Omi lè ní ọmọlúwàbí ni mo fẹ́ jẹ́.
0: Ṣé rí eléyìí tí ọ̀gbẹ́ni Ọlámilé kan sọ yìí? Irú ẹ̀ ti ṣẹlẹ̀ ní ilé Face Me and Slap You kan rí. Ọkọ àti ìyàwó táwọn ń lo rúmà ń palọ̀ àti arábìnrin kan tóun ò lọ́kọ, òun gba yàrá kan. wọ́n wá ní obìnrin yìí àtìgbàdégbà ni wọ́n bá ọkọ̀ ti ẹ̀ jà ọkọ̀ ti ẹ̀ jà bó bá tilẹ̀kùn mọ́kọ wọ́n sẹ̀sẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni kó tó sílẹ̀kùn fọkọ rẹ̀ kọ́kọ́ tó wọlé ló bá di ní alẹ́ ẹjọ́ tá à ń sọ yìí ẹ̀yin kọ́ ẹ̀yìn èèyàn wa ló bá bínú tán gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ ìyẹn arábìnrin ni o ìyàwó ilé ó wá tilẹ̀kùn mọ́ ọkọ rẹ̀ síta ọkọ wa bẹ̀rẹ̀ sí ní gbálẹ̀kùn ìgbà tó yà gbogbo àwọn tó wà nínú ilé bá ní ẹ̀wò ẹ jẹ́ kálukú lọ sùn bàbá alágbájá bóyá kẹ́yìn ó wà bì kan lọ sùn ń tiyín nígbà tó bá di láàárọ̀ la á mọ̀ yanjú ẹ̀ bí gbogbo àwọn tí wọ́n jọ ń gbélé ṣe wọlé lọ sùn báyìí èyí tí ọlọ́kọ òun obìnrin tí ọlọ́kọ òun ó kàn ṣẹ́wọ́ sí ni pé ẹ mọ̀ bọ̀ bó ṣe wọnú yàrá rẹ̀ lọ́nu. ṣé ẹ wá rí nígbà tó di ìdajì ọkọ̀ ń ti bọ́ta ó ti jókòó tepọ́n níwájú ìta àwọn èèyàn rò pé bóyá ìta ni arákùnrin ń sùn mọ́júmọ́. látìgbà náà ni arákùnrin ti wá dúró lórí pé ó ti òun síta òun ò ní wọnú ilé lọ sùn mọ́ yóò dé o láti ibi iṣẹ́ lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ yóò wá jókòó síwájú ìta bàbá alágbájá ẹ wọlé kò ní dẹ́nì kankan lóhùn yóò jókòó. àmọ́ ńgbà tí ọwọ́ bá pa tẹ́sẹ̀ bá pa ó di wọ̀ nínú yàrá ilé tí ò lọ́kọ. ìyẹn jẹ́ mọ̀ wípé wọ́n sì ṣe bẹ́ẹ̀ títí tí ẹni tí òun wá gba létí ò lọ́kọ tó fi lóyún fún ọkọ̀ arábìnrin yìí.
3: ìwà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìwà jẹ́jẹ́ ló láyé ẹjẹ́ ká sọmọ lúwàbí o.
0: kílódétọ̀ wá ń yí ojú káàkì ó ní ẹbí nísò obìnrin sọ pé ẹjá mọ̀ sọmọlúàbí ìwà jẹ́jẹ́ ń lò láyé ẹjá sọmọlúàbí ẹ̀yin obìnrin tẹ́ ní ẹ̀ mọ rízìn tí àwọn aborílù lẹ́gbẹ̀ẹ́ gànà fífẹ́ mọ̀ dálé yín rú àwọn ìdí pàtàkì náà lẹ ti ń gbọ̀ yìí o.

0: nígbà tẹ bá mú ọkọ yín tẹ tí ta. You are sleeping outside today. I will not allow you in my house. Ilé tọkọ yín sanwó rẹ̀. Kọ̀ lọ́kọ̀ kan bẹ ládùúgbò tí ó bá yín mú wọlé. Kẹ̀sì tó mọ tí ń ṣẹlẹ̀. O ti lọ. Kókókó.
1: Ẹ
0: káàárọ̀ sà.
1: Ẹ káàárọ̀ máa o.
0: Yes sà, orúkọ yín bo lẹ ti pè sà.
1: Ẹni Ọlá lorúkọ mi láti Àkóbò Ojú Orin.
0: Ọ̀gbẹ́ni Ẹni Ọlá.
1: Ẹ̀mí Ọlá, Ẹ̀mí Ọlá.
0: Ẹ̀mí Ọlá, Ẹ̀mí Ọlá láti Àkóbò
1: Ojú Orin. Ṣé rí gbogbo analysis yẹn?
0: Yes sà.
1: Ṣé ẹ bá lè record ẹ? Ṣé ẹ bá lè ṣe record sórí kíṣẹ́ kan? Kẹ máa play fún àwọn tó bá bèrè àwọn nǹkan bẹ́ẹ̀. Kò bá
0: ẹ̀fún wọn gan. A ti sọ pé ẹ́písòdù tòní yóò wà ní àkàálẹ̀. Tá a bá ti rí ẹni tó ti bèrè irú ẹ̀ á kàn fi ṣọwọ́ sí ni pé madam ẹ má wulẹ̀ dà wá láàmú ẹgbà.
1: Kò bá dá ìṣòro rẹ̀ pèsè níbùkà tẹ bá ń tà ẹni àmọ́ àti mo lè rá ga lẹ́ni àmọ́ ni. Tẹ́mi tó dọ̀fẹ̀ tí tó máa fún àwọn tí wọn ò gbọ́ràn. Ẹyin ìwé tẹ sọ tán láàsì yìí. Tó fi lóyún. Tẹ̀sán láìpẹ́ yìí. Tẹ̀sán pé obìnrin yẹn ti akẹ́kọ̀ọ́ agbọ́n kọ̀pọ̀ tẹ̀lé agbọ́n ni.
0: Bẹ́ẹ̀ ni. Àwọn tí wọ́n kúndùn owó máa fi agídí lé ọkọ wọn ta tí wọ́n láwọn bínú wọ́n wà tilẹ̀kùn mọ́kọ síta.
1: Ẹni tó bínú tó sọmọ sínú rùn.
0: Bínú ẹ̀rùn bá bínú ẹ̀rọ inú ẹ̀rùn lè mọ́ rọ̀. Bẹ́ẹ̀ni.
1: Ẹ tó jẹ tó pé ara rẹ̀ ti gbé. Nínú tó bá láàfin yìí o. Ó fẹlẹ̀ sí mi.
0: Olúwa Ọlọ́run.
1: Mo níyàwó, àbímọ, ọmọ kéré. Mo ní ká máa ṣe kí n máa lo rọ́bà.
0: Olówó ni sí nǹkan kan.
1: Mo lè wà ní yọ̀ǹ nígbà
0: yìí. Nígbà yẹn.
1: Ọmọ àkọ́kọ́ mi náà.
0: Ìfẹ́ sì fresh nígbà tẹ́ ń sọ yìí.
1: Ó ní agbára gan, ó ní agbára, ẹ́ńjìn yẹn lágbára.
0: Chacha ẹ́ńjìn, sorry.
1: So, the next person báyìí tí mo lórí ọ̀rẹ́ mi báyìí tí mo rí báyìí, mi ò tiẹ̀ ṣe research kankan, mi ò tiẹ̀ ṣe anything. Nígbà tí ajá bá rí.
0: Eegun ni.
1: Nígbà tó bá rí eegun ni. Bẹ́ẹ̀ nìyẹn o, ó ní agbára o. Ẹ wo àwọn nǹkan yẹn.
0: Tó wá yọmọ, ó yọmọ.
1: Ó yọmọ o, ọmọ ti ń bímọ o.
0: Ọ̀gá
1: ti bíìsìn. Ọmọ tó ọ̀gá ti bíìsìn.
0: Ẹ túbọ̀ jèrè àwọn ọmọ yẹn sí. Ẹ túbọ̀ jèrè wọn sí. Kì í ṣe fọ́ọ̀tì yín sá.
1: Gbogbo àwọn analysis yẹn, wọ́n lọ fà ni
0: o. Bẹ́ẹ̀ ni.
1: Kì í sọ̀nà kan o.
0: Wọ́n
1: lọ fà. Gbogbo àtẹ̀kọ́ tẹ́tí analyze pé kì í ṣe
0: ọ̀nà kọ́kọ́. Oríṣiríṣi ọ̀nà ló gbà.
1: Ẹjọ́ sẹ́rí madam.
0: Yes sir.
1: Tó bá wà lójú ọ̀nà yóò ṣe dáadáa pẹ̀lú ẹ̀.
0: Tó bá ti wọlé tán báyìí.
1: Tó bá tẹ́ wọlé. Bẹ́wàá sì jẹ̀kẹ̀tẹ̀ yóò ti relax òun kò ní wọlé. Agbára tó smart irọ́ máa dì pẹ̀tà mọ́ lórí.
0: Kò wá ní ṣe bó ṣe yẹ kó máa ṣe mọ́.
1: Kò ní smart mọ́.
0: Ẹ ṣeun, Ọ̀gbẹ́ni Ẹni Ọlá. Ẹ ṣeun, mo ti fa tí mo fẹ́ fàyọ́ nú ọ̀rọ̀ yín. Ẹ ṣeun. O ti yé mi. Ṣẹ́rí ìpè tí Ọ̀gbẹ́ni Ọlá láti Àkóbò Ojú Orin ó láfi kásẹ̀ rẹ̀ ńlẹ̀ láàárọ̀ yìí torí pé ọjọ́ ti lọ. Ẹ̀yin tá a jọ fìpàdé sí aago mẹ́wàá àárọ̀ bílẹ̀ bá mọ dáadáa 08167782354 òní nọ́mbà tẹ́ pé ó yá ọpẹ́ ẹ̀mí dágbére ká mọ̀ lọ́lé.
2: Bẹ́ẹ̀ ọpẹ́ ẹ̀mí Ali ni mò ń dágbére fún yín lórí ètò àgọ́ lájín pé ó tún di ọjọ́ mẹ́jọ.
0: Ó dà Aminatade tó ń Badmus orúkọ tèmi mọ́tàlá yín eléyìí tó ń ṣe bẹ́ẹ̀ tó ń ṣe dáadáa AAA alága ìyàwó mò ń dágbére pé káyọ̀ láyọ̀ ká pàdé níre ìyún ni bó bá di ní ọjọ́ mẹ́jọ ire o.

0: Splash FM 105.5.
1: Àbímọ ni gbígbó ajá kìí ṣe kó lọ fowó kọ. Àmútọ̀run wálẹ̀ wà tí ń bẹ lára òkè kìí ṣe kọ̀stúùmù.

0: aye alaafia ife inu rere si eniyan gbogbo eniyan to ni anfani loni lati pade mi mo dupe ni owo olorun eni to je kemi ati yin o jo wa laaye oluwa so pe ki n fi gbogbo ose yi sure odidi ojo meje gbako ki ma fi sure fun awon eyan olorun oluwa so pe o n fe lo ase enu mi fun awon idile kan awon iseda kan ti okunkun doju jako ati awon kan ti won fe goke to dabi eni pe ara ni lati goke oni ki n sure fun orile ede gbogbo awon to n le pa si yori kan ṣùgbọ́n tí okunkun kò fẹ́ kó ṣeéṣe bàbá mi wípé ìránṣẹ́ mi fún odidi ọ̀sẹ̀ kan máa rán ọ̀rọ̀ àṣẹ sí ayé àwọn èèyàn gbogbo ẹni tọba láǹfààní àti sami torí èmi fẹ́ gba ẹnu rẹ láti tú wọn sílẹ̀ ẹni tó ń wá ọmọ olúwa ló ń fẹ́ bá ọ pàdé nínú àwọn àdúrà yìí ẹni tó ń wá ìwé ìgbẹ́lú abọ fẹ́ travel out lọ sí country kan tí fisa wa dógún olúwa ní kí n rán ọ̀rọ̀ àṣẹ sí ọlọ́ni gbogbo ẹni tó ń ṣàìsàn bàbá mi rán mi pé fún ọ̀sẹ̀ kan kí n máa rán ọ̀rọ̀ àṣẹ kẹ́ ẹ máa sàmí ẹ mọ̀ pé lọ́jọ́júmọ́ ìwàásù ọ̀rọ̀ ọlọ́run ìjẹ́rí ọkàn òní tí mo yàn láàyò òní sẹ́tà àdé fi rán mi ṣùgbọ́n mo máa ń rìnrìn yìí gẹ́gẹ́ bí ìtọ́ni ẹ̀mí mímọ́ àti bí ó bá ṣe darí mi lónìí ara mi sí yín o fún àdúà gbogbo ẹni tó ń gbọ́ mi mo bẹ̀rẹ̀ àdúà náà lórúkọ bàbá ọmọ àtẹ̀mí mímọ́ bọ́bá lọ́ọ̀rí ọ̀fẹ́ àti gbọ́mi síwájú bí àwọn àdúà yìí bí ó ṣe máa jáde ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta tí ó fi pé ọjọ́ méje bọ́bá lọ́ọ̀rí ọ̀fẹ́ àti gbọ́mi síwájú bí àdúà náà bá ṣe ń parí kó o máa fi omi náà kó o máa fi wẹ̀ tàbí o máa fi omi náà kó o máa fi sí orí rẹ kó o mú díẹ̀ níbẹ̀ o mọ̀ pé agbára ọlọ́run ó lè jáde sí ọ láti inú rédíò yìí tí ìyanu ọlọ́run yóò sì ṣẹlẹ̀ gbogbo ẹni tó bá gba wọ́lì gbọ́ ló máa ń jèrè wọ́lì màmá kan gbọ́ mi lónìí mo rán áńgẹ́lì mi sí yín o níbi tẹ́ ẹ wà lórúkọ jésù áńgẹ́lì olúwa ó yá kó ṣílẹ̀kùn fún wa ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé ìwé psalm 34 ó gbọ́ ohun tó sọ ní verse 7 kí ló sọ
1: áńgẹ́lì
0: olúwa yí àwọn tó bẹ̀rù rẹ̀ ká ó sì gbà wọ́n mo rán áńgẹ́lì olúwa sí ọ níbi tó wà ní ìkórìtà ti ayé rẹ wà gbogbo ẹni tó sàmì áńgẹ́lì olúwa áńgẹ́lì ìtúsílẹ̀ ó yá kó tú ayé rẹ sílẹ̀ èmi ò máa ń tó ńlá kọjá ṣùgbọ́n mọ̀mọ́ ẹ gbé ọwọ́ yín lé àyà yín dádì ẹ gbé ọwọ́ lé àyà mo wá ní orúkọ olúwa mo bẹ áńgẹ́lì olúwa sí yín lónìí lórúkọ jésù mo gbàdúà gbogbo agbára tó dúró tì ọ tó lọ́hùn ò ní gé ọ lọ mo rán áńgẹ́lì olúwa lọ́wọ́ agbára náà ó yá kó gbé àwọn sílẹ̀ báyìí mo bẹ́ ẹni tó láyé àti ọ̀run sọ̀rọ̀ lónìí o ìwé exodu ní chapter 3 verse 2 to 6 áńgẹ́lì olúwa lọ́rọ̀ farahàn abrahamu lọ́nà tí ò lérò ẹ wá sàmí mo gbàdúà lórúkọ jésù áńgẹ́lì olúwa ó yá kó tú ayé rẹ sílẹ̀ gbogbo ẹni tó ń sàmí àdúà exodus chapter 3 ní verse 2 to 6 áńgẹ́lì olúwa farahàn ní àlọ́ iná látàrin ìgbẹ́ tìkíẹ̀sí iná ń jọ ìgbẹ́ ìgbẹ́ kò rún mọ́ ṣe wípé ǹjẹ́ èmi ò yí padà màá sì apá kan màá wọ ìran ńlá yìí èé ṣe ìgbẹ́ òrun nígbà tó lu arí pé ó yí padà síbẹ̀ láti wò ọlọ́run kọ sí láti inú iná wa ó wípé mọ́ọ̀sẹ̀ ó wípé èmi rèé gbogbo ẹni tó ń gbọ́ mi lónìí mo pe orúkọ rẹ èmi ò mọ orúkọ tó ń jẹ́ ṣùgbọ́n mo pe ọ́ bá a ṣe pé mọ́ọ̀sẹ̀ lórúkọ jésù ohun gbogbo tí okunkun ti ṣe inú ayé rẹ ó yá kó bàjẹ́ láàárọ̀ ẹ̀yin wọlé ń sàmí àmì wo nǹkan matthew ẹ̀mí ẹ̀sùn tún lè dúró tẹlómi àní ọmọ sàmí àní mọ́ sàmí o ẹ̀mí ẹ̀sùn ẹ̀mí okunkun ó lè sọ pé ta ni ń gbàdúrà yẹn mọ́ sàmí o jáde mo gbàdúà matthew èèyàn mẹ́ta làdúà máa ń gbà fún ẹni àkọ́kọ́ ẹni tá a rán àdúà sí àdúà ó gbà fún tó bá sàmí ẹni ẹ̀kejì ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó bá sàmí àdúà ó gbà fún tí àdúà yẹn tẹni tá a rán àdúà sí tí ọba sàmí ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí ọba sàmí adua yen yo pada so do eni to ran adua yen idi ni yi ko si be se fe se to ba re ni tin sadua fa we eyan aye ma da nisin ni pe opolopo adua yen ni o pada wa sodo re be gege na le ni to nse epe fa we eyan bi epe ba lo bo ba bo bi o ba ri bi de si ibo ni o pada si odo en to se eni kan sha mi mo ra adua si oloni ibi ti aye da odo si aye aye gbe o jade ba ye loni loni loni angeli ni mo be lowe lati wa gba o sise mama esa mi angeli oluwa angeli oluwa angeli oluwa nibi kibi te wa ogun to nja lowo angeli yen o ya ko gbeja re je angeli oluwa oloyo si mose matthew lojo tangeli yo si mose latojo na aye mose oye pada latojo na ipin re oye pada daradara ni tele sugbon wa di ologo agbaye ti gbogbo agbaye ko si ni mo agba taye si nwaye ti eyan si njeyan won ma daruko mose ta lo sami loni mo ran angeli ti o yi itan re pada mo ran angeli ti o gbe odide mora angeli ti o lana fo mora angeli ti o sanu re o ya ko pade re bayi awon eyan bi angeli angeli bi eyan Matthew Genesis chapter 18 bibeli wi pe Abraham joko lenu ona ni imoru ojo awon eyan meta kan won jade si mo be wo won ni Abraham ku se o awa n koja lo si Sodomu ati Gomora awon meta eta won o fe ya o Abraham wi pe eyan oga mi eya e wa jeun se mo wa eh obe wa nle o pa malu o gbe si waju won won je ntan won sure o fun Abraham eni kan sha mi mo sure fun o nibi kibi to wa laaro yi mo gbadua o ntin pa o lekun ayo to n wa ire to nle to wa ri o te to ba sha mi a release e fun o bayi amen angeli ti ma npire angeli to npin ya no angeli

0: great food, music, and special appearances from your favorite celebrities. Come make memories, have fun, and taste Indomie your way. In Ibadan on the 26th of September, Ibadan Stadium, Liberty Ring Road at the Masinba. Register now at indomie.ng. Taste Indomie, good for you.
1: Slash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
2: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wa?
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ó lá mọ́ mi lọ́wọ́.
1: Bó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807-112-4000.
1: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
6: After me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Million Text and Win promo.
7: Millions of Naira shall locate us as we take part in the Million Text and Win promo.
8: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
9: Hey!

0: Breathe through it.
1: Jìyá mi, kó dé mọ̀ mi tò ní mọ́ ni mílíkì púpọ̀ nínú.
2: Àti tèmi náà.
3: Abiyamọ tó dára jùlọ, ó kárí. Àmọ́ ṣá, jẹ́ ká máa rọra yọ mílíkì wa lò.
4: Èmi máa kọ́ o, iṣẹ́ ọwọ́ Golden Mortary ìwọ̀n ni. Bí mílíkì tó pọ̀ ṣe bá wá nìyẹn.
5: Mílíkì bá wá kẹ̀, láti gbà wo.
6: Ẹ̀yin náà ra Golden Mortary ìwọ̀n tó ti ní mílíkì nínú tí yóò fún yín ládùn wàrà aṣara lóore. Ẹ ò nílò láti tún fi mílíkì sínú ẹ̀ mọ́. Kẹ̀kan fún mi sí kẹ́ púpọ̀ lásán ni. Ẹ máa gbádùn ẹ̀. Golden Mortary, jẹ́ kí gbogbo ènìyàn ó ti wúrà.
7: In a fast-paced world, Funke is always prepared. Introducing new Soakley with advanced quick foam technology, dissolving faster, foaming instantly, and removing stains deeply to give you 2 times cleaner results. And now with its newly improved perfume, every wash leaves your fabrics beautifully scented, so you can show up clean and confident. Soakley, it's your time to shine.
8: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,000 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama
9: tàbí LLD, NCE, HND, A-Level tó sì fẹ́ wọlé pẹ̀lú Direct Entry.
8: Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A, Ọba Crown Avenue, Ikeja. Nìbàdàn, a wà ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta, .ICT Institute of Technology, 52 Ijẹ́mà Gbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
10: Rọ́rọ́ wa o.
11: Ẹ jẹ́ fún mi níláàjì ìgò.
10: Arábìnrin, ẹ ṣì ń ra àbúrò òróró ni. Ohun tí ẹ ò mọ ohun tó wà nínú ẹ̀. Ní tèmi o, òróró Power Oil ni mò ń rà. Pàápàá jùlọ, wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àpò pélébé Power Oil tuntun tó tóbi ní ìlọ́po méjì ju èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ.
12: Àpò pélébé òróró 90ml Power Oil tuntun, ₦300 péré ni. Owó rẹ̀ ò sì fani lápòyà.
13: Flash FM 105.5.
14: Bẹ́ẹ̀ ni o, láti ṣe bí ọba kìí ṣọ̀rọ̀ ẹnu lásán. Ìgbésẹ̀ nínú ẹ̀mí ni èrè díẹ̀ rèé tí olúwa ọlọ́run tún ṣe pàṣẹ fún ìránṣẹ́ ààyè rẹ̀. Àkóso Dr. SM Mustafa JP, bàbá ṣe bí ọba, pẹ̀lú Pastor Mrs. Eunice Mustafa, màmá ṣe bí ọba, nínú ìrìn àjò ẹ̀mí alágbára ńlá lọ sórílẹ̀-èdè Israel àti Jordan pẹ̀lú ìpàdé àdúrà
15: gbàrà mi fún mi.
14: Special Mega Crusade, ọjọ́ 12 sí ọjọ́ 19 oṣù kẹwàá ọdún 2026, ìrìn àjò ẹ̀mí yìí máa wáyé o. Pẹ̀lú bàbá àti màmá ṣe bí ọba lọ sórílẹ̀-èdè Israel àti Jordan, lẹ́yìn tí ó mú kí olúkálùkù ṣílẹ̀kùn bọ́ sí yàrá agbára láti máa ṣe bí ọba láyé wa. Ẹ ti lọ forúkọ sílẹ̀ báyìí ní gbogbo ẹ̀ka ilé-iṣẹ́ ìránṣẹ́ Seed of Christ. Bàbá ṣe bí ọba tàbí lẹ́yìn kí ọ́fíìsì You Fit Fly tó bá súnmọ́. Ẹ mọ̀ pé You Fit Fly lọ̀gá àgbà fún hotel reservations, hotel booking, tó fi mọ́ airport transfer. Fún àlàyé ẹ máa pe 0907868-0206 tàbí 0802524-9280. Ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè Israel àti Jordan. Tá a pè ní gbàrà mi fún mi pẹ̀lú bàbá àti màmá ṣe bí ọba. Ìrètí ẹ náà yóò tù ọ́ lọ́wọ́. Má gbẹ́yìn o.

0: padà dé o, Olúwaṣọ agbára di ọ̀tún. Káde mi náà ti lẹ́rìí o, mo lẹ́rìí dájú torí pé àwọn gbogbo àwọn àpẹẹrẹ ìgbàgbọ́ tí a máa ń lò, mo rí ọwọ́ Olúwa, mo dẹ̀ rí ọwọ́ ìyanu Ọlọ́run lórí ayé àwọn ọmọ mi náà àti gbogbo ìdílé mi. Ìgbà aládùá lórúkọ Jésù, dájú mi ò tó gbàdúrà fún yín. Olúwa máa bá mi tẹ iṣẹ́ ìránṣẹ́ síwájú lórúkọ Jésù. Mo lo àpẹẹrẹ ìgbàgbọ́ yín fún ọmọ mi, àkọ́bí mi. Torí pé tí wọ́n bá ti di àsìkò ní òjò báyìí, kò ń ṣiṣẹ́ ní ṣọ́ọ̀bù wọn pàápàá. Pé kó jáde kọ lọ sí ṣọ́ọ̀bù láàárọ̀, kó jókòó jókòó. Ìgbà míì ránṣẹ́ sí mi lálẹ́ àbí kó pè mí lórí fóònù pé kí ǹjọ́ tí ń bá dáná lálẹ́ kí n dá inú oúnjẹ ti tòun náà mọ́. Ìgbà míì dẹ̀ ni tí mo máa ń jáde lọ láàárọ̀, á pè mí, á ní kí n bóun wá bójọ́ bá ń tatọ̀ kó wọn fi sápò, á kàn sá lọ sí ṣọ́ọ̀bù kalẹ̀ náà lájókòó sí ṣọ́ọ̀bù. Láti nǹkan bí inú oṣù kẹfà, oṣù keje, títí dínú oṣù kẹjọ, kò sí nǹkan kan bí ìwé jẹ́ pé èmi ni màá ṣẹ̀ṣẹ̀ máa fún ní owó tí ò fi jọ. So ìgbà tẹ́ wá gbé iṣẹ́ ti iyọ̀ yẹn jáde, ìgbà tẹ́ dá wá 1000 ní ìjọsìn. Mo wá 1000 yẹn, mo gbàdúrà sí, mo sọkún sọ́lọ̀, mo lọ fi, mo ní kó fún mi lákàtì náà báyìí, ó fún mi, mo lọ fi 1000 sí àkáǹtì. Ìdẹ̀ ní ká gbàdúrà sí 1000 ká fi sákàǹtì, mo fi sákàǹtì rẹ̀, èmi náà fi sákàǹtì mi. So ìgbà tí aṣàtọ̀rin ti to níyọ̀, mo lo iṣẹ́ iyọ̀ yẹn náà fún. Ìgbà tí mo lo iṣẹ́ iyọ̀ yẹn fún, mo fún ní ti ẹni ká sáàmù sí kọ́ fi fọ ọwọ́ láàárọ̀ kùtùkà tó bá ẹnìkankan sọ. Mo fún ní ẹni tẹ́ni ká dà sómi náà pé kó kọjú sí ibi tí òrùn ti ràn, kí èèyàn fi wẹ̀ kí èèyàn gbàdúrà fún ìṣẹ́gun. Mo kọ níyẹn náà, mo ní kó lọ ṣe. So inú mi ṣáàdùn, mo láyọ̀ lórí èsì tí mo gbọ́ lẹ́nu rẹ̀ lánàá tó ní màmá mi ní inú ọ̀sẹ̀ tí àlùtàn yìí tó yẹ pé mi ṣẹ̀ṣẹ̀ jẹ Sunday yìí, wá ń jíṣẹ́ fún mi lánàá yẹn pé òun mọ̀ rí ìyanu Ọlọ́run pé iṣẹ́ tí òun ò tiẹ̀ mọ, ó ní ọ̀nà àrà ọ̀nà ìyanu lọ́lọ́run tiẹ̀ fi kí n gẹ̀ẹ́sì yẹn tí òun rejọ, mo nílò ló rejọ. Ọ̀sà sọ fún mi ní ó ní ìní òkè ó ti dábà, mo ní Ọlọ́run ṣe bí ó bá ti ṣe náà ni ẹ̀kọ́ láwa náà dúpẹ́. So ó yẹ káwa náà lè sọ ẹ̀rí, mo ní ọyá, mo ṣe ní ọyá fi báírò lé mi lọ́wọ́, ó fún mi báírò, mo já ìwé, mo kọ àkáǹtì nọ́mbà bàbá ṣe bí ọba, mo kọ fún. Tó bá ti fẹ́ jáde láàárọ̀, mo gbàdúrà pé bàbá ṣe bí ọba, ọpọ́ Ọlọ́run ṣe bí ọba, mo tó ń jáde lọ láàárọ̀ yìí, ẹ jẹ́ kí n rí àánú gbà, ọ̀rọ̀ mi kọ́ dayọ̀, kí inú mi kó dùn, kí n rí tajé ṣe. Mo gbàdúrà sọ́lọ́run bẹ́ẹ̀ wá rí Ọlọ́run gbàdúrà, ó ṣáà ti dàkọ̀ bàbá ṣe bí ọba tó bá ti jáde lọ láàárọ̀. A ní ẹ̀yin àti bàbá yẹn ṣàmú mi bẹ́ẹ̀ ni, tó ti sàká, ó ti sọ̀rọ̀ má jẹ̀mú ẹ̀, mo tó ti pèlé ni, mo ti bí léèrè, tó ti san owó tí mo ló kó san lánàá. So ìdí nìyẹn tí mo ṣe ní kí mi náà sọ ẹ̀rí pé tọ̀ Olúwa ti ṣe o, èmi náà lẹ́rìí o, orúkọ Jésù kó lọ́ọ́ bá mi tẹ iṣẹ́ rẹ̀ síwájú.
1: Mo pàṣẹ lórúkọ Jésù ti Nasareti, ìgbèkùn asọ́nidèrò èèyàn tí ayé ju ọ̀ sí tipẹ́tipẹ́ lórúkọ Jésù, ó yà jáde wá. Gbogbo ìgbèkùn tí ẹja yóò pé èèyàn lórúkọ Jésù, mo pàṣẹ fún ọ, ó yà jáde wá. Ìgbèkùn kò ń jẹ́ kéèyàn ó lọ, ìgbèkùn máa ń sọ̀yàn dẹni lásán ni. Gbogbo tó bá rí mi gbọ́ ní orúkọ Jésù ti Nasareti, ní òní kò dọ̀la, ìgbèkùn tó wà yẹn lórúkọ Jésù, ó yẹ jáde wá. Ó jáde wá. Ó jáde wá. Ó jáde wá.

orúkọ mi ò yí padà apostle àti wòlíì smo mustapha jp baba ṣe bí ọba láti ìjọ seed of christ golden church land of reality tí olùjọ á wà ní gbaremu idiobi airport area ní ìlú ibadan tó bá ti dé ọ̀rẹ́ méjì sọ pé òun lọ sí ṣebí ọba ọ̀rẹ́ méjì àgúgù sọ pé òun lọ ṣebí ọba kò sẹ́ni tí ò mọ bẹ̀ wednesday àti ọjọ́ sunday ìpàdé pàtàkì tí ò sí miss lórúkọ jésù wàárí ànúgbà ní ọ̀pọ̀lọpọ̀ thursday àti ní ọjọ́ sunday mo máa ń wà ní igando ìpàdé ńlá ni gbàrà mi fún mi o máa ń wáyé lẹ́ẹ̀kan ètí ṣe lóṣù friday kejì ló máa ń wáyé ní igando ẹ tẹ́wọ́ sí mi mo paláṣẹ àánú ọlọ́run àti agbára ẹ̀ o máa gbé ọwọ́ ọ̀sẹ̀ pàtàkì àkànṣe ọ̀sẹ̀ ọ̀sẹ̀ òró tí ń ṣe ọ̀sẹ̀ tí a wà yìí ó ti ń mè tìtìtìtìtì ò jẹ́ mọ̀ pé àwọn èèyàn ti ń wà ní camp báyìí kí náà ṣe ń bẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ àdúrà wọ́n ti ń da iná àwọn iná wọ̀nyí iṣẹ́ agbára ló mọ̀ sí ó jẹ́ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ ọlọ́run wọ́n ti fi bíráǹkì wọn lẹ̀ wọ́n ti wá sí camp wọ́n ti ń gbàdúrà wọ́n ti ń da iná bẹ́ẹ̀ ni àwọn èèyàn ti ń fi orí kó àwọn àdúrà wọ̀nyí ẹ tẹ́wọ́ sí mi sà mo pàṣẹ a ní ìgbèkùn tó wà yẹn wà jáde lórúkọ jésù lórúkọ olúwa ó máa jáde wá ibẹ̀ ò kì í ṣe ibùgbé rẹ lórúkọ jésù mo ní wà jáde wá pé kó dára o èèyàn ò gbọ́dọ̀ máa ṣeré àbí ṣe àwàdà ní àkókò tí ó bá wà ní ìgbèkùn ìgbèkùn dàbẹ tó wà lóko ẹrú ẹ sọ fún mi ọ̀nà wo ló fẹ́ gbà láti ṣe bí ọba ẹni tó wà ní ìgbèkùn tó ṣèrú tí wọ́n ń pàṣẹ fún kó wá sọ wípé òun fẹ́ ṣe bí ọba ọ̀nà wo ló fẹ́ gbà ó gbọ́dọ̀ kọ́kọ́ jáde

0: bo fe ke gbo oro mo yi o so testimony leyin testimony o wa so apere kan la pere gan o ni ko ye o
1: Hello sir, Kale sir, emi omo ojo yin oya fefe ni mo soro lati agege tajuti makojola ati agege ere mi lo bayi sir ninu osu ta wa yi ninu osu kejo yi se ni ka san 1000 ka ti dama je mo ifa ipe ifa ma woli to wa so mo fe so ju be lo ni aro ojo yin sugbon kan to ka mu mi lowo mo sa gbo oju lati le pe ki ni san 1000 yin gba ti o so 1000 yin gba to ma fi di owo oro le no san so 100,000 ẹni tí mi ò ti ẹ mọ̀ rí ló sẹ́ndì sí mi mo gbé ọlọ́run ga mo yan ọlọ́run lógo ẹni mo ní ẹ̀rí tí mo ní kí n sọ fún ẹkúṣẹ́ ọlọ́run o bàbá sagbára dọ̀tún o ìyẹn lọ bẹ́ẹ̀ sà ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ ni pé mo rí àpẹẹrẹ kan ní sà ní alẹ́ yìí kí ni nǹkan tó ṣẹlẹ̀ ni pé kí ni kọ̀ọ̀kan ṣe tí mo fi ń wẹ̀ àti òkúta tí wọ́n máa fi ń bu ẹsẹ̀ yẹn méjèèjì máa ń wà lójú kan nínú kí kọ̀ọ̀kan ni bí mo ṣe máa jí làárọ̀ yìí sà bí mo ṣe bá ìdí tó ti bo kí nìyẹn nìyẹn ìdí ti bo nígbà tí ìdí yẹn bo mo wá jẹ́ ìyàlẹ́nu fún mi pé irú àpẹẹrẹ òlélẹ̀ irú àpẹẹrẹ òlélẹ̀ so kò yé mi sà mo fẹ́ mú ẹ̀ túmọ̀ ẹ̀ àti pé kí ni mo lè ṣe ẹjọ́ ẹ bá mi yín ò mọ̀ túmọ̀ ẹ̀ èmi kan náà ti mú pé láti agége mákànjú ọlá àwọn bá ń sọ̀rọ̀ ìdí bu ọṣẹ ọṣẹ ẹwẹ̀ pẹ̀lú kí ní òkúta tó máa fi ń bo gìgírí sẹ̀yìn so bí mo ṣe rí nìyẹn o ó yà mí lẹ́nu sá o ẹ ṣe.
2: Wọ́n kúrò lẹ́sà ọ̀gádì àti mọ́mì èmi náà ti lẹ́rìí o mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́run ṣe bí ọba fún àánú tí mo rí gbà ní last year ni mo ti fẹ́ jẹ́rìí yìí but nọ́mbà yẹn ò kí ń kọ̀ mí mi ò dẹ̀ mọ kiní yìí ṣe wọ́n ṣẹ̀ṣẹ̀ bá mi ṣe online yìí ni. So ní last year bàbá wa nínú olúwa sọ pé ká bu iyẹ̀pẹ̀ àbí òrùn lé wa wá pé ogun àbí òrùn lé pé ọlọ́run máa ṣẹ́gun fún wa mo bu iyẹ̀pẹ̀ àbí òrùn lé mi lọ ó ṣẹlẹ̀ yìí pé mo máa ń gbọ́ òórùn kan nínú ilé ibi òórùn eku eku asin ẹ̀kọ́ kan náà ni mo máa ń gbóòórùn yẹn ṣùgbọ́n fún ìyàlẹ́nu ní ọjọ́ tí abuyẹ̀pẹ̀ lọ pẹ̀lú àdúrà kíkankíkan ní fúwàpẹ́ ní olú fúwàpẹ́ àti mo fi omi yẹn nígbà mo délé mo fi wọ́n gbogbo lẹ̀ ńṣe ni òórùn asin yẹn wá jáde síta ó bú jáde bíi pé kí wọ́n máa dáná kó máa rú èéfín yẹn a bá bẹ̀rẹ̀ sí pé holy ghost fire títí tí orun yẹn fi jáde bí ìṣẹ́jú márùn-ún lẹ́yìn eléyìí ìgbà tó tún di ẹlẹ́ẹ̀kejì nínú ọdún yìí dádì sọ pé ká tún ṣe ká bu iyọ̀ sí orígun mẹ́rẹ̀ẹ̀rin ilé orígun mẹ́rẹ̀ẹ̀rin ilé yìí nígbà tó di ọjọ́ sunday mọ́jú monday lẹ́yìn àdúrà yìí mo rí yí pé orun kan ó rìn ní orí sílì àbí òrùn lé tí mò ń gbé ó bẹ̀rẹ̀ sí bíi kí ẹsẹ̀ yẹn máa dún kókókókókó mo dúpẹ́ fún ogun láti ọlọ́run mustapha ṣẹ́ nínú ayé mi àti lábẹ́ òrùn lé mi mo gbé ọlọ́run ga fún iṣẹ́ agbára yìí tí ọlọ́run ṣe nínú ìjọsìn bí ọba mo gbé ọlọ́run àlàyé ga o dádì àti mọ́mì ẹ pẹ́ fún wa lórúkọ jésù orúkọ mi ni olúwayẹ̀mí sí ọmọ òjò orí afẹ́fẹ́ òun ni mí dádì ẹ pẹ́ fún wa o iṣẹ́ yín láyé yìí àti láyé tó ń bọ̀ kò ní jóná o ẹ ṣé púpọ̀.
0: ó san ọrẹ so èèyàn lè ti pàṣẹ ọrẹ rí ṣẹ́gun bí kí ìdí wà lára òkúta fi ń bu ẹsẹ̀ kó dẹ̀ wà kú fún ìdí o ti mọ̀ pé bó ṣe wà tẹ́lẹ̀ tó fi ń wẹ̀ nìyẹn bó ojú ò sí kò rí àwọn áńgẹ́lì wòlíì tó sanra sí àkáǹtì ẹ̀ lọ ṣàánú ẹ̀ pé o lè mọ fẹlẹ́ ìwẹ̀ kó mọ lówó lọ́wọ́ àwọn àmì búburú ni tí wòlíì bá ní ẹ gbà ọ̀sẹ̀ lọ fi wẹ̀ ẹ mọ̀ ò pé irú ọ̀sẹ̀ wo ni wòlíì fún wa ẹ̀ra ọ̀sẹ̀ mu wá kò lè yí ọ kò há ní ìdí bí tí ẹ̀yin abiyamọ tẹ́ ẹ bá ń gbọ́ mi gbogbo abiyamọ pátápátá ni màá fún ní òróró abiyamọ ní ọ̀la àní ọ̀la wednesday ní ìṣọ́ òru tó o bá ń gbọ́ mi sà tó o bá ń gbọ́ mi gbogbo ẹ̀yin abiyamọ ẹja pàdé ní ọ̀la gbogbo ẹ̀yin ọkùnrin o ti lówó rí bọ̀dọ̀ wọ́n ti já ọ bọ́ mọ wòrà rẹ ràn ìpàdé ọ̀la yẹn mo dání ẹ̀yin tẹ fẹ́ gba contract wọ́n kàn promise àmọye quotation tó kọ ó dẹ̀ ń parẹ́ bẹ́ẹ̀ àwọn kan náà jọ tìyìn mọ́lé òun láti bọ́ kó o bẹ́ẹ̀ ó máa ń retí owó wọ́n á máa promise ẹnu owó promise nìkan ni òun rí ó rí fulfillment rí lásánkọ́ owó kékeré wọn á fún ọ owó ńlá wọn á dáyẹn dúró lásánkọ́ nìkan wọ̀nyí àwọn tí máa ń já àyàn bọ́ wọ́n máa ń ṣiṣẹ́ lórí ẹ̀ ni ó gbọ́dọ̀ jábọ́ bí tó wà yìí ó gbọ́dọ̀ wà lókè ni a gbàdúrà ẹyọ méjì yìí wà á pariwo sọ pé òrìṣà lé wa tó ń béèrè ẹ̀sán lọ́wọ́ mi ẹ tí mi ò mọ̀ nípa ẹ̀ olúwa fi a wọn.
3: Ọbẹ̀ wọn.
0: Tati mi si.
3: Tati mi si.
0: Pẹ̀lú àwọn ológo wẹrẹ.
3: Pẹ̀lú àwọn ológo.

àdìdì ṣe fún àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀ lù. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.

0: to settle for less. Join Glow today and dial *312# or buy through Glow Cafe app to enjoy amazing deals.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣaláì máa pa ni lẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
2: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
1: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, ara yín kan kò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

0: ife meji omi orogbo lemon sibi eduko ati iyo.
1: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí ẹjú ṣe kú gbogbo ilé báyìí?
0: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
1: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
2: Nígbà tí wọ́n bá kí orúkọ ẹnìkan níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde, ohun kan ṣoṣo lẹ máa ń gbọ́. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fetí sílẹ̀ dáadáa, ẹ máa gbọ́ ìró àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó wà lẹ́yìn àṣeyọrí náà. Àwọn òru tí a fi gbàdúrà kíkankíkan, ìfẹ́ àti ìtọ́sọ́nà líle bàbá àti àwọn òru aláìsùn tí akẹ́kọ̀ọ́ alápọn fi kẹ́kọ̀ọ́. Nítorí wípé àṣeyọrí kì í ṣe ìrìnàjò ẹnìkan ṣoṣo. Fún wa ní Sanlam Alliance, àwọn àkókò ìwúrí báyìí kìí ṣe àṣeyọrí nìkan. Ó jẹ́ ẹ̀rí, ẹ̀rí iṣẹ́ takuntakun, ìfọkànsìn, ìtìlẹ́yìn àti ìlọsíwájú. A kìí wo àwọn àṣeyọrí pàtàkì rẹ nìkan. A máa ń ṣe ayẹyẹ pẹ̀lú gbogbo àwọn tó ràn án lọ́wọ́ láti débi tó wà. Pẹ̀lú àwọn ètò mádàndófò wa tó yọrantí, à ń rí dájú wípé àwọn àkókò ìwúrí rẹ kò yí sí ìbànújẹ́. Kàn sí www.sanlamalliance.com.ng láti mọ̀ sí. Sanlam Alliance, gbé ìgbésí ayé pẹ̀lú ìgboyà.

0: a dupe lọwọ Ọlọrun a kiyin o a ku ojumọ a ku ojumọ a ku ojumọ mọ e kaabo sori akọtun ti fun tẹdọroyin lori kinbo kibonu e dada o ni obo n kibonu e dada ọpẹlẹ so gbọ ni
1: agbawo e kaaro
0: so ti de alaye
1: agbawo e ko ju
0: ayo nekene
1: e ko ise
0: nekene nekene nke agbawo
1: ise wa o ni dise
0: ah amen amen
1: ade ni sise agbawo mu nba soro ade ni sise o
0: amen amen
1: oni lojo isegun a segun ota
0: e wi be lana na
1: e yin odi
0: e wi be je ta
1: eh eh
0: amen
1: o je agbodo ma segun ota agbodo ma reyin odi
0: amen
1: ni sadua e kan to lojojumo la jeun
0: eh ojojumo na si lo tan go lo tan po si baba tin jeun ka ma sadua ti won na aye ayin agba na le tun wa sadua bi pe ka tun ma sadua ka to lota tori be eyan lota eyan go ke boro kia kia
1: to sadua po fe lota bo lo se sumo lohun re si
0: ka bi esi olodumare
1: to do do to lohun olohun
0: fe lota
1: ota en ni
0: o se ni
1: toluwa re o ta da mo si si
0: lórúkọ tèmi ojúlówà ní ìka ìpresenta yìí náà ní ẹ káàbọ̀ sórí àkọ́tún ti fún tẹ̀dọ̀ ròyìn lórí ìkànnì aṣíwájú ìkànnì ọmọlúàbí splash 105.5 ilé funfun fẹ́lẹ̀lẹ̀ ń bà dàn níbẹ̀ náà la gún àsí tẹ̀ tí ń gbọ́ wa ketekete tá a ti ń dábí ọdún tá a sì ti ń rọ̀ bí òun sákì mo ti sómù jẹmọ yìí mọ sómù mo fẹ́ kó o lè gbọ́ dáadáa ni bí ìgbà téèyàn gbọ́ sí ń jà
1: ẹ kú ilé ẹ káàbọ sórí ètò
0: ẹ sẹwọn adúpẹ ẹbí bẹẹ lánàá
1: ṣé ẹ ti dé
0: ìṣẹjú mélòó a ti dé látànà ọlọrun ló ní orí bẹẹ kì í ṣe èèyàn dẹsí orí mi ń béèrè mi ọmísì mi bàjẹ
1: rọra wọn ba tébù yìí jẹ
0: ọlọrun
1: kan ṣe gìrì
0: ọwọ́ la ṣe ayédèrú oríjínà ni eríjínà lélẹyìí
1: ṣe sùúrù
0: ìmí wọn lẹkọ wo oríjínà ni wàláì eríjínà lélẹ
1: yọ yọ ọmọ lọ
0: àìwọmọ
1: ọlọ́ọ̀jẹ oníṣẹ́jẹ fìtì oṣuṣẹ́ ìdá méjì ni kò tí ì lè
0: kọ sí ọkàn
1: òrèlé páàtì
0: kúkú nothing nothing
1: páàtì ọmọ kọlẹ
0: ni kọ sí ọkàn ẹyọ bẹyì ṣúgà ni yóò fò ni.
1: À yóò fò yóò fonu àkáǹtì tani kọni lábẹ́nu mẹ́rin tani sọ ti ẹ̀ lábẹ́nu
0: adúpẹ́ ẹ ṣeun.
1: Tó wọ́n ní kò sẹ́ni ó mọ̀ dí òjò bí ò ṣe ṣàngó bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó mọ̀ dí ilé mọ́lẹ̀ bí ò ṣe ọmọ tá a bá mú rebẹ́ adẹ̀tún fi ọmọ tí bàbá rẹ̀ bá kú tá a bá mú joyè apinà tí fún tẹ̀dọ̀ ròyìn látúgbédé lóòrọ̀ tòní ò oníjọ́jọ́ kẹẹ̀ẹ́dógún oṣù yìí pín méjì gérégé nù ọjọ́ kẹẹ̀ẹ́dógún lọ́jọ́ tòní jẹ́ nínú oṣù kẹsàn-án ọdún 2026 ọlọ́rinwájú ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ adéòsì lorúkọ mi elifans olóyin rèé ọ̀kan ṣoṣo àjànà òkúta ẹgbàá gbòjì ẹfun
0: pàkójọ
1: g square arcos sky giran global radio king of scorer continental and intercontinental má gbàgbé wípé ìròyìn la fẹ́ kà
0: iná ni
1: a lè mọ̀ kí ìlú ara wa ní orí afẹ́fẹ́
0: ìwo ni kíkì ìlú ṣé bí mo ní èrú àwọn ìṣá ni kíkì bẹ
1: pé kẹ ìṣẹnu ń dédé ṣubú ni dẹ mú ní orin
0: bàtà ṣe dẹ ilé ń jẹ lọ́sẹ̀ tó lọ
1: nígbà
0: ìjòyè
1: ìṣọwọ́
0: ẹgbẹ́
1: ẹmí sọwọ́
0: ṣẹ́ẹ̀dẹ́lé ni
1: bẹ́ẹ̀ kẹ ẹmí sọ́ọ̀nù agbẹ́tìfún tẹ̀dọ̀rọ̀ èdè lóòrọ̀ tòní gẹ́gẹ́ bí ìṣe tiwa náà ni ilé funfun báláwo ni wọ́n ń pè bí alágbàlá ọ̀kín splash 105.5 fm the integrity station promoting right values ẹ̀lẹ́ ń bẹ̀ ń wo ẹ̀ kú kalẹ̀ mẹ́wàá ẹ̀ ọlọ́yẹ̀wájú ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ adéwùsì lórúkọ mi elephant solo ọkàn ṣọ àjànà òkútẹ́gbà agbójú
0: ẹ̀fọ́ ọ̀pọ̀lọ́
1: disco arcos sky giran global radio king of scorer continental
0: orúkọ tí fún bẹ́ẹ̀ náà ni
1: and intercontinental
0: àmọ́ kẹ́bọ̀ oníjàre ọmọ rí bí yẹn
1: ó tún ti bẹ̀rẹ̀
0: kí ló pún bẹ̀rẹ̀ báyìí ọpàṣẹ
1: ti obìnrin n tó ṣe tó fi rẹ̀ ọ́ tó fi gba leave ó tún padà dé
0: ọgbà
1: ni o tún fẹ́ wá kó owó ó sì rọ́ọ̀sì màgbọ́n ti lọ́ọ́ dìbò rẹ̀ tọ́lá rí síìkì lásán
0: kò sí ọ̀ká
1: ó dá síìkì nù
0: ìtì ìrámọ̀ kẹyìn lọ́sẹ̀ yìí
1: o ti wá rí báyìí
0: ṣé kí máa rí kí mọ́ kí ni
1: ọkùnrin kò wá gbádùn.
0: nǹkan mọ̀ wá yẹn báyẹn náà ní jẹ́sọ̀ lẹ́nu ọ̀pẹ́yẹmí pẹ́yẹmí ṣàlàáfíà ní ọmọrẹbí yẹn
1: ikú ogun ní ipa kíkanjú ikú odò ní pọ̀mùwẹ̀ òwò àdámọ̀ ní kàdà lẹ́yìn tọ́kọ́ ní yọkọ́ lẹ́nu.
0: ṣé n kò sí mbẹ fún ọ jẹ́ ọmọ tá a ṣe o wa mẹ́ dá sọ́rọ̀ mi akori iroyin ti a fi bere fun lo oro toni
1: ah okay
0: eja wonu e ni kokodon tori adebise ma se agbole ni peru won awo bere sini fun lawon ogere ori assorted ni ti footedo la pe ah oro ti jade bayi latari di won tin soro awon gomina gomina latinu egbe oselu ti All Progressives Congress APC ona ni en so o wi pe ke po bi esu ke lo kora yin joju be lo e le ye aga ma re bola tinubu ndi
1: to
0: lodun 2027
1: to
0: alliance yin o ba align ju be lo tinubu o ye kini ko le ya ga ma ni di
1: to
0: lodun 2027 awon gomina gomina ni won so ile idi mimo kilo bigan kilo bigan in to wa bi na ni bi oro ti jade latenu oba won ni ilu eko oba of lagos gege bi atiku ti so ko oro pada si akata won e ma soro sakata ori ade iro won a soro pada won fo won ranse si afin leko ni atiku ni there will be vacancy na soro in 2027 wani aga sofo lodo 2027 ni bi agbara pin si ni lu abuja esi oro yen ila won gomina fi da pada yi
1: se eleko fe du are ni
0: awon so wi pe fun are bola tinubu
1: ki lo wa kan eleko
0: eh oro to jade nbe ni atiku fesi le you got it
1: no ti yin ba oda to lodo temi hin na ni mo ti ri akole iroyin to nbe ni oju iwe kini ocean de oju iwe keta iwe in the nation
0: okay
1: ti won so wi pe to eto kan ti won gbe kale lati mu ise ku fere njogi awon eto amadeku base eto gbogbo to je ti alese wogbe poverty reduction program woni ijoba apapo orile ede Nigeria o ti na ye eto ye wo ipinle Oyo o be ni won ti gbe wo ipinle Enugu ati ipinle Kebbi
0: eto wo nbe
1: ah e mo mo la ipinle ejina
0: alright
1: e kunrere iroyin bo nbe nigba ti asiko ba to egbo
0: ah igba keji gomina won ni ipinle Eko Lagos deputy governor asoro lori are orilede Nigeria Bola Tinubu precisely lori odun 2027 na to ni
1: ah
0: oni se ri anfani ti are Bola Tinubu ni fun odun 2027 yi oju ti odun 2023 ti won dupo are lomba na
1: ti subsidy is gone lo
0: yeye won ni lasiko yi gbana gbana ni la fi jina fe lori ti nbe la yi anfani ti are Bola Tinubu ni fun 2027 o to ju ti odun 2023 lo kini igba keji gomina npinle Eko ri o
1: power of incumbency ni won so yen ni
0: ti mo meti mo meti le so ṣùgbọ́n gbà ta bá wọnú kọ́kọ́ndọ̀ daily post lọ́kọ́ àkórí làwájú síta fún yín bẹ̀ yẹn ẹ dìímọ̀
1: tó láti ìpínlẹ̀ sokoto wọ ìpínlẹ̀ Èkó iṣẹ́ ti bẹ̀rẹ̀
0: kò ní bàjẹ́ fọmọ
1: ìlú wa iṣẹ́ dé ọmọ aláṣẹ jẹ òwò rí ọmọ àṣẹlà wọn ni ìgbìmọ̀ elétò ìpolongo fún ààrẹ ti ẹgbẹ́ òṣèlú APC APC PCC wọn ti bẹ̀rẹ̀ polongo odo ni rabajigan oju iwe kini lo di oju iwe keji iwe in the nation lo wa be na ni mi tun taju kan ti mi woro kan bi punch lo gbe le jade ti won ni pe awon obirin lati ipinle Nasarawa o ti won je agbe awon ya wa ti won je agbe awon agbe lobirin ni ipinle Nasarawa won ni won ma kore o wọ́n jèrè wọ́n kórè oko dára láti kò yí adúpẹ́ o
0: èrè náà lè máa jẹ́
1: wọ́n ni ní ti ìkórè ọdún 2026 tá a wà yìí wọ́n ni vat láìgbà vat wọ́n ni ṣíṣàmúlò àwọn ètò àti ìlànà àbáyémú ìgbàlódé kan fún iṣẹ́ ọ̀gbìn wọ́n ni ó náà ni wọ́n ti mú wọn kí wọ́n ṣe àṣeyọrí àṣeyọrí yẹn dẹ̀ lóòrìn gbígbín punch ló gbé jáde wọ́n ni wọ́n kó ere to po pupo pupo ere oko ile kun ona kun oja kun ni o e kun re nbo nbe te gbo o
0: okay e ja tun wo iroyin eleyi ni ipinle ogun 2027 wọn ni ẹgbẹ́ òṣèlú ti YPP àti Both Party náà ti ní níbo làwọn ti gbé ẹjọ́ kúrò nílé ẹjọ́ tẹ́ wọ́n fi ń tako yááyì yááyì níbo ni àwọn ti gbé kúrò ní iwájú ilé ẹjọ́ kò sí tọ́jọ́ o àwọn òjọ náà tán bí owó ni àmọ́ ìròyìn kan lélẹ́yìí tó ń jẹ́ àkòrí lápá bí ọ̀pẹ̀lẹ̀ wọ́n lè èèyàn méjì kì í èèyàn mẹ́ta kì í bá wọn dúró ní méjì méjì ọ̀rọ̀ bá di who is representing accord party níwájú ilé ẹjọ́ adájọ́ wo agbẹjọ́rò wo ni ó dúró nígbà tí agbẹjọ́rò méjì dúró tóńtó tán ni èmi ni
1: aṣojú
0: èmi ni aṣojú mo aṣojú ẹgbẹ́ accord níwájú ilé ẹjọ́ my lord ẹnìkan tún dìde ó tún ní olúwa mi òun kọ́ o èmi ni mo wá sojú ẹgbẹ́ ẹ̀kọ́ là adájọ́ bá wò ó pé ẹ wá o ẹ jẹ́ mọ́ntàǹsì what is happening kí ni ìṣẹ̀lẹ̀ náà ni ẹlẹ́fẹ́gùn òtòlù tó nílé o ká mọ́ta gan ni yóò padà wá sojú ẹgbẹ́ ẹ̀kọ́ party níwájú ẹjọ́ tí wọ́n pè nílé ẹjọ́ o n ti ń bẹ nínú ọ̀rọ̀ yìí yìí ó kún kẹ́kẹ́ púpọ̀ púpọ̀ ẹ̀kórí ni kò ní pẹ́ kò ní jìnà tí ẹgbẹ́ ẹ̀kún kẹ́kẹ́ láìpẹ́ o.
1: àbí wọn rẹ ń tì mí.
0: ìwé làbọ̀rọ̀ rẹ ń tì
1: mí.
0: kánábà ni wọn ń kàròyìn iwájú adájọ́ nìsín wọn lè gbà ọ.
1: ìròyìn ní lò àti kàròyìn iwájú adájọ́ ohun làmọ́fàfà ìdíjì làbà tó ọ̀dà ìròyìn kan lélẹ́yìn náà lápá bí kò tó di pé a gba ojú ọjà lọ wọ́n ní wípé tó àjọ eléyìí tó rí sí ìwọléwọ̀de lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ní òun náà ni wọ́n mọ̀ tí ní àwọn tí wọ́n tó òjìlélẹ́gbẹ̀jọ́dínmẹ́rìnlá 1626 ni wọ́n ti kẹ́kọ̀ọ́ gboyè léyìí tó jẹ́ pé ìkẹ́kọ̀ọ́ gboyè wọn ọ̀hún òun náà ni láti túbọ̀ mú kí àwọn ètò ààbò tó péye kó wà ní gbogbo àwọn ibi ìpààlà ibodè orílẹ̀-èdè sórílẹ̀-èdè ìlú sílù ìpínlẹ̀ sípínlẹ̀ wa lórílẹ̀-èdè wa nàìjíríà gbogbo àwọn wọ̀nyí náà yóò máa jẹ́ bí apá èyí tí a mú kún itan kó lè bá tó pín kó sì tó há ni àmọ́ ò àdarí àgbà fún ilé ẹ̀kọ́ tá a ti ń kọ nípa ìpalẹ́sẹ̀ ètò fún ìdàgbàsókè ìlú àti ẹ̀kọ́ tó níṣe pẹ̀lú ìtagbọ̀nù National Institute for Policy and Strategic Studies náà láti sọ̀rọ̀ sóde wípé gbogbo àwọn tí wọ́n bá jẹ́ òṣìṣẹ́ ìjọba orílẹ̀-èdè yìí ni ẹ kọ́kọ́ gbé sórí bíi Wyclef ná ẹgbẹ́ orílẹ̀-èdè yìí síwájú kó lé téńté
0: kí
1: yóò máa lé téńté gbogbo ohun tó bá jẹ́ ntẹ́ ẹ bá ní lọ́kàn fún tara tiyín ìmọ̀tara ẹni nìkan ò tọ́ níbi èèyàn ti ń sìn rú ìlú o ìlú làá gbé ṣáájú ohun gbogbo ẹ má fi kẹ̀kẹ́ ṣáájú ẹṣin ẹṣin ni ẹjọ́ ṣáájú kẹ̀kẹ́ ẹ.
0: ọyọ àwọn ẹjẹ fìyẹn ká fi gbéra lọ sí àkàtà àgbàwọ ìránmọlẹ ní ká polówó ọjà lẹyìn tí a bá dé látàkàtà ìka ìpolówó ọjà àrígọgọ ti fún tẹdọrọ yìí níbẹ náà lábalẹ sí ẹkú kalẹ.

0: àwọn ìlànà ìyẹn ni wíńfà náà pé àní jẹ́ ó dìgbà náà tá bá wo pé ìṣọmọlúwàbí wà lára wọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n èmi tí wọ́n fẹ́ bèrè pé ìgbà wo gangan wa ṣé a bá wá ń fà lọ báyìí ìgbà wo la wá fẹ́ ìbómà ti ń súnmọ́
1: ìpolongo náà ti bẹ̀rẹ̀
0: ok meanwhile nǹkan kan ń pa mí lẹ́rìn látẹ̀kan
1: mọ́kàsíta
0: kan owó ni òun rè
1: Mo sọ síta.
0: Nílé ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ Nàìjíríà láti ṣojú ẹkùn ìdìbò ti àárín gbùngbùn Ọ̀yọ́ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú The Allied People's Movement tá a mọ̀ sí APM. Ìyún ambassador Olúfẹ́mi Àjàdí Ògúntóyìnbó wọ́n ni òun náà ni kò dúró bẹ́ẹ̀ ni kò wá rárá kò tiẹ̀ tẹ̀tì pàápàá àbí tí wù kò mọ̀ láti máa kàn sí gbogbo ibi tó tán lẹ́sẹ̀kùkù bẹ́ẹ̀ ni ń lọ láti Olúyọ̀lé tó ń gbabẹ̀ wọ ẹkùn ti Akínyẹlé Lágelú àti ẹgbẹ́ dánú ara tó sì ń dúpẹ́ ribiribi lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n jẹ́ adarí inú ẹgbẹ́ ọ̀hún lóbìnrin lọ́dọ̀ àti gbogbo àwọn tó kù tí wọ́n dìjọ jẹ́ olùdíje dupò àti aláfẹ̀yìntì rẹ̀ gbogbo fún bí wọ́n ti ń fẹ̀yìntì bí wọ́n ti dúró tì gbagbagba tí wọ́n sì ń sọ pé tiẹ̀ náà làwọn ń ṣe o ọ wá rọ̀ wọ́n wípé ètò ìdìbò tó ń bọ̀ lọ́dún 2027 ẹ dákun ẹ jẹ́ ká wà ní ipò ìfìmọ̀ṣọ̀kan ìfìmọ̀ṣọ̀kan yẹn gangan la nílò Àjàdí ní pèpè yìí lásìkò ìfọ̀rọ̀wérọ̀ alágbára tó ń ti ìpàdé pẹ̀lú àwọn ìkan pàtàkì nítorò tí gbogbo ẹkùn tí ó máa ṣojú dìbò yùn tí ó sì máa ṣojú wọn nígbàtí ìbò bá gbé wọlé lọ́dún tó ń bọ̀ tó sọ̀rọ̀ ó ní ṣe mọ̀ wípé àwọn àbẹ̀wò tí àwọn ń ṣe ní pàtàkì ní gbòógì náà làwọn fojú rẹ̀ sun fífẹ̀mí ìmoore hàn dídúpẹ́ ribiribi àti mímú àjọṣepọ̀ wa kó túbọ̀ dúró re kó fẹsẹ̀ múlẹ̀ dáadáa láàrin gbogbo ọmọ ẹgbẹ́ o ṣáájú ètò ìdìbò ṣáájú ìpolongo fúnra rẹ̀ gan kó tó fẹsẹ̀ balẹ̀ ó wá mú dá gbogbo ará Ọ̀yọ́ central yùn tí ó ń bẹ ní ẹkùn ti àárín gbùngbùn Ọ̀yọ́ gangan ó mú dá wọn lójú pé bóun bá ẹ lè díje dupò wọlé ìgbìmọ̀ aṣòfin àgbà ó ní ẹ̀gbọ́ gbogbo ohun tó tọ́ láti mú kí iṣẹ́ ó di ṣíṣe fún ìdàgbàsókè àti ìgbáyégbádùn ẹni náà lòun ó máa ṣojú tóun ó sì máa mú bóde mú sọ ní ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ Nàìjíríà tó ni adarí àgbà kan àfọ̀tà yín fún ti ìgbìmọ̀ ìpolongo ti Àjàdí ọ̀nàrẹ́bù síkírù sàdà ó náà ló ṣàpèjúwe àbẹ̀wò ọ̀hún gẹ́gẹ́ bíi ti àbẹ̀wò kákíni pé ẹ ṣeun àwọn àbẹ̀wò ìfẹ̀mí ìmoore hàn èyí tí sì ṣe ìgbésẹ̀ kan pàtàkì àrà ọ̀tọ̀ tí máa kọ́kọ́ ṣáájú gẹ́gẹ́ bí ọwọ́ ti ṣáájú ìjó ó sọ̀rọ̀ ó ní ṣe bí ṣáájú àsìkò ọ̀hún ó náà ni Àjàdí ni ó ti kàn sí àwọn tí ó máa jẹ́ olùdíje dupò ní ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin House of Representatives àti ilé ìgbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ Ọ̀yọ́ bẹ́ẹ̀ náà ni àwọn alága ìjọba ìbílẹ̀ tó ń ti alága ẹgbẹ́ gangan lórí bí ó ti ṣe pàtàkì láti fi ẹ̀mí ìmoore hàn sí wọn àti bóò gan ni àwọn ó ti ṣe ṣe é tí àwọn nǹkan pàtàkì gbogbo tó kù tí wọ́n fi wà lẹ́yìn tàwọn tí wọ́n sì fi dúró fún àwọn gangan ni o kódà tó sì ti hàn wípé ẹ̀yìn rẹ̀ ni wọ́n wà tó ń ti àwọn tó kù gbogbo tí ẹgbẹ́ ti fà kalẹ̀ àní láti fẹ̀mí ìmoore hàn sí wọn ní ẹkùn ti Olúyọ̀lé alága ti ìjọba ìbílẹ̀ ibẹ̀ àwọn ni àtún sì tún jẹ́ pé òun náà fúnra rẹ̀ ni ó jẹ́ APM House of Representatives candidate gangan tí ó máa ṣojú ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin lábẹ́ àsíá ti ẹgbẹ́ òṣèlú ti APM Akeem Olatunji náà ní kí Àjàdí káàbọ̀ tóun ti kọ́ rẹ̀ bí wọ́n ṣe ń wọlé wọn ni wọ́n kóra wọn mọ́ra wọ́n sì mú dá lójú pé ẹ fọkàn balẹ̀ o gbogbo awon agbagba dari patapata ati ekan pataki ti nbe nu egbe yi ti ina lase lo re fokan bale honorable depo oyedokun lo wa won na fi igbagbo ati iduro sinse oko re mule ninu awon afojusun gbogbo ti ajadini saju eto edibo nigba ti honorable abdulmajid olawale mo gbon jubola leni ti gbogbo eyan mo si jagaban to na sapejuwe ati ma se bo re ninu oselu gaga bi eyi to fi han wi pe ajadi ta rihun o setan lati se un ti o se nitori wi pe wi be se be bi olodumare ti fun eni ti ba ri se se na ni se to ni akuti akinyele lage lolohun alaga ti o je ti ijoba ibile akinyele nbe honorable akinwole ayo bami akinleye leni ti gbogbo eyan mo si wole akinleye o na gbale jo won pe kaabo ekurin eku afomo niyan se atawon adari egbe gbogbo atawon obirin atawon odo atawon adari odo ati olori odo gbogbo gbogbo patapata porongodo loki kaabo yin o si ile igba ton ki won pe e ma wole o koda to fi dori eni ti o ma soju won ni ile igbimo asoju sofin labi ase egbe oselu ti APM won ni to irin ile ti o rin to je akoja re gangan o na lo gbe iko ajadi o o di tara baun egbe danu ara nibi ti ati ri awon adari legbelegbe awon olori odo ati olori awon obirin nu egbe ohun koda to fi dori awon to dipo oselu mu tele tele ri o ati awon alase igbimo ati igbimo alase ti egbe oselu ti APM ton ti eni ti o ma je oludije dupo labi ase egbe oselu APM ni ile igbimo asoju sofin le Nigeria ni ekun ti beun honorable Ezekiel Timi tope Oladimeji eni ti opo eyan mo si o tope won ni gbogbo won na ni won ma tun ki kaabo pe e ma wole gbogbo nte fe wi te tin wi bo te tun wi ohun na ni ajo faramo tiyin la o se tiwa na la o si se tori tiyin tiwa tiwa na si ni tiyin lo fi nje tiwa ntiwa ko je bo ti je lapa ti be wo eto idubo nkan kun bo gbogbon gbon abewo kakini e seun adupe asiku ise aku imorale eto idibo o na lo gbode kan eleyi ti okan pataki ninu awon ti o ma deje dupo labe si egbe oselu APM iyun ambassador Olufemi Ajadi Oguntoyinbo to na sabewo si awon ese kuku gbogbo tori pe ile lati tepa teroko ko je bo ti je
2: okay, Oluwa de si double.

0: kini gan ni won se timotimo fun se fun awon ipe jiroro lori phone laarin oru tabi ka sun lalaafia se fun pipa adehun owo patakide tabi fun pipa ojude ko run gbe e lo ye se fun iwo jamora pelu irori iwo na lo se dajo oro ni royal phone ati se timotimo to le se ohun gbogbo nitori pe a wa lati je ki igbe aye rorun fun o royal phone imolara ojulowo igbadun lati odun 1980
1: won ti bere won le salai ma panilerin lakoko apejopo itakoroso ri la molebi mi o ti eda o ti gbogbo won ni fe si ni mo nse o na ni ami idanimo mi ti se maggi native jollof rice itowo ekan lasan are kan ko si leyin e
2: maggi star ta se latara e wa soya alubosa adun chili ati konofuru
1: onje ale ti dele e ma bo jeje tabi ke ma wa rara
2: maggi star yo so gbogbo onje ta se do won ara oto yo si tu so akoko na da koko mo ni gbagbe
3: In a fast-paced world,
4: Funke
3: is always prepared. Introducing new Silkly with advanced quick foam technology, dissolving faster, foaming instantly, and removing stains deeply to give you 2 times cleaner results. And now, with its newly improved perfume, every wash leaves your fabrics beautifully scented, so you can show up clean and confident. Silkly, it's your time to shine.
5: Ìtẹ̀méjì omi òrombo lẹ́mọ̀nì ṣíbí ẹ̀dùkọ àti iyọ̀.
6: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí ẹ̀dùn ṣe kú gbogbo ilé báyìí?
5: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
6: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eérú àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ̀nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eérú àdáyébá, eyín funfun dáadáa.
7: Ìwọ náà ro nígbà àkọ́kọ́ tí o jẹ ṣàwámà ìlò sọ.
8: Jẹ́ kí n kàn tán o díẹ̀.
7: Ṣùgbọ́n báyìí.
8: Ẹ fi sausage kun, ẹ fi chicken kun, ṣé ẹ rẹran yẹn, ẹ rọkun, ẹ fi cream púpọ̀ sí gẹ́gẹ́ bí mo ṣe fẹ́. Méjì ni mo fẹ́ rà o.
7: Sórí báyìí, ọ̀pọ̀ nǹkan tí o fẹ́ràn lónìí bẹ̀rẹ̀ nítorí pé o tọ́ wọn wò ni. Kí ló wá dé tí o ṣe ṣakara fún Jumia app rẹ? Tọ́ Jumia wò, o máa gbádùn ẹ̀, ra ohunkóhun níye tó dára ní rọrùn. O máa gbádùn ẹ̀, o tún lè san owó nígbà tí wọ́n bá gbé ọjà rẹ dé. O máa gbádùn ẹ̀, o sì lè dá ọjà náà padà kí wọ́n sì dá owó rẹ padà fún ọ. O máa gbádùn ẹ̀, tọ́ Jumia wò lénìí kí o lè ra ohunkóhun tí o fẹ́ gẹ́gẹ́ bí o ṣe fẹ́. Jumia, ayọ̀ ti àgbédé.

0: Ilẹ̀ Adúláwọ̀ àti jákèjádò àgbáyé lórúkọ lọ́wọ́ bọ́tìnì fún òwúrọ̀ tòní Desmond Tìdíjì àgbàwò tọ́tọ́tọ́ àgbàwò tó fàṣẹ mú ni Sunday Ọláwọ́lẹ̀ Sexton olóòtú ètò ìjà wọn sí Adéronkè Adéṣọlá lorúkọ tèmi olórí sport olórí ìròyìn eré ìdárayá Lizzy Baby ló jẹ́ ọmọ wà lójú òpó kan níbi àndẹ́rẹ́ Facebook Flash 105.5 Ìbàdàn bákan náà lórí TikTok ẹ lè wò wá live ìyẹn lápá abẹ yẹn náà ok. Ẹyin tèmi náà ní ọjọ́ ìṣẹ́gun káṣẹ́gun kú káṣẹ́gun àrùn ó ti wá ṣọ́ọ̀jù ẹ̀ ní kọ́kúnjẹ ní gúgẹ́ ààrẹ ẹ̀ ní máyọ́fóònù ó yá lóní kọ́mọkọ́mọ́ lóní wéréwéré lóní kí a mọ́ sá lóní wára ń sísà ẹ̀jẹ̀ mú látàgbọ́n káàṣì ẹ̀kọ́ tó dúpẹ́ máa wọnú ròyìn lọ nísànsàn láàárọ̀ tòní lórí wípé kí ni kísápá mọ̀ fi ẹ́ catch cruise kísápá kó mọ̀ náà wọ́n gan-an mo ní kó káàṣì ẹ̀ ni bẹ́ẹ̀ lákòókò yìí ẹ lè tálẹ̀ ìyẹn fún independence day passport wa ìyẹn 66 independence torílẹ̀-èdè nàìjíríà tó dẹ̀ jẹ́ wípé èèyàn 96 66 òun náà láàmú ọbúwó ta fún lọ́sẹ̀ọ̀sẹ̀ bẹ́ẹ̀ sì rèé gbogbo ọjọ́ ẹtì friday látàkókò tí ó fi di december mi lọ ní àkọ́kọ́ lọ́sẹ̀ kan ni òun la fẹ́ mọ méèkì báyìí wọ́n sọ pé sọ́kọ́ ọ̀nà sí mi lọ ní àní ẹ̀ mi lọ ní àní mi mo ti di mi lọ ní à torí pé kí ni mílímílí ó ti wà káǹtì mi ó ti gbá káǹtì mi ó ti gbá káǹtì mi àná. *347**1004*#. Tàbí www.cashier.ng ẹnitọ́jú orí ẹ̀bá wà lábẹ́ ọdún 18 kò lè rọ́lù káàṣìẹ ọdún 18 sókè òun náà ló lè ta láti jẹ ìyẹn lójú òpó káàṣìẹ láàárọ̀ tí tòní èmi náà sì buwó ta fẹ́ yàrá ilé ìdáwó ta fún bìzàbìzà fún màá ṣe nọ́mà a lè kún ọ́mà ìyẹn lápá àbí www.cashier.ng tàbí *347**1004*#. Ẹni ẹ̀wọ̀n ní ròyìn lọ ní sànsàn láàárọ̀ tòní ó dẹ̀ jẹ́ wípé àtẹ̀lé ìdárayá bọ́ọ̀lù aládìkúkú gbà á. Òun náà máa ti kó lówùúrọ̀ tòní o orílẹ̀-èdè nàìjíríà ìròyìn ti jẹ́ kó di mímọ̀ wípé wọ́n ti wà nísọ̀rí ẹlẹ́ẹ̀kẹta group C ìyẹn pẹ̀lú orílẹ̀-èdè Algeria àti orílẹ̀-èdè Chad fún ìdíje eré ìdárayá bọ́ọ̀lù aládìkúkú gbà táwọn ọkùnrin ilẹ̀ adúláwọ̀ ìyẹn Africa men's volleyball nations championship eléyìí tó máa wáyé lórílẹ̀-èdè Tunisia ló ti láǹfààní láti wáyé ìdíje yìí ló jẹ́ wípé ló jẹ́ pé ní ọjọ́ 25 oṣù kẹsàn-án ọdún tá a wà yìí òun náà ni ó bẹ̀rẹ̀ lórílẹ̀-èdè Tunisia tó dẹ̀ pé ń bá ṣe dáadáa nínú ìdíje tó bá gbà á yóò dúró ìdíje ọ̀hún ó dúró gẹ́gẹ́ bíi tíkẹ́ẹ̀tì àti lọ kópa nínú ìdíje olympic ìyẹn lọ́dún 2028 ìyẹn nílùú LA lórílẹ̀-èdè America LA 28 ẹ̀kọ́ olifayas òun náà lélẹ́yìí tí wọ́n ń gbá olùkọ́ ni ikọ̀ àgbà ọ̀jẹ̀mọ́nà ládìkú gbà lórílẹ̀-èdè Nàìjíríà ìyẹn Ryan Masajedi òun náà ló ti jẹ́ kó di mímọ́ wípé ẹ̀wọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà ó rí dájú wípé wọ́n jáde nípele ìsọ̀rí ìsọ̀rí yẹn tó dẹ̀ jẹ́ wípé ìgbà tí wọ́n bá wọ ìpele eléyìí tó kàn ìkọ̀ọ̀kan báyìí ni wọ́n mọ ọyọ sẹ̀lẹ́kù o báwọn afikabẹ́gà yẹn bá ṣe ń wá àwọn ṣe máa àpúróòchì ẹ̀ ó dẹ̀ yá àwọn agbábọ́ọ̀lù òun náà bẹ́ẹ̀ láti rí i pé eré ìdárayá bóyá aládìkúkú báyìí àwọn ṣe dáadáa lọ́dún 2021 tọkùnrin tó wáyé ìyẹn lórílẹ̀-èdè Rwanda lórílẹ̀-èdè Nàìjíríà ipò keje òun náà ni wọ́n ṣe jáde tó dẹ̀ yẹ kó tọdún 2023 wọn láǹfààní ìyẹn láti lọ àmọ́ ní báyìí wọ́n ti lọ dọdún 2026 ṣé wọ́n rí tíkẹ́ẹ̀tì mú láti lọ kópa nínú ìdíje olympics lọ́dún 2028 ó kí ẹ jẹ́ kómi yẹn kí lọ sórí ìdárayá bọ́ọ̀lù àfigigbá ìyẹn lórí ìkànkéré davis cup yẹn ti tàwọn orílẹ̀-èdè tí nàìjíríà ìròyìn ti jẹ́ òdì mímọ́ wọ́n ti fi orílẹ̀-èdè nàìjíríà lẹ̀ ìyẹn ní àfẹ̀mọ́jú àná lọ sílùú rabat lórílẹ̀-èdè morocco òwúrọ̀ àná náà nàgbéra láti pàpàṣẹ mohammed murtala mohammed eléyìí tó wà nílùú èkó ní òru àná tó dẹ̀ jẹ́ wípé david cup world group 2 ìfigagbága wọn kojú orílẹ̀-èdè morocco wọn láǹfààní láti gba ọjọ́ méjì òun náà nídíje ọ̀hún ló fi láǹfààní láti wáyé ìyẹn nílùú rabat lórílẹ̀-èdè morocco ní orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n ti kojú morocco ìyẹn fún playoffs àti lọ kópa ìyẹn ni World Series ìdíje David Cup. Ìfigagbága àkọ́kọ́ ló wáyé lọ́jọ́ Sátidé, ọjọ́ kọkàndínlógún oṣù kẹsàn-án ló ta wà ní. Ó tó wá di wípé yóò padà tún wáyé, ìyẹn ni ògúnjọ́ oṣù kẹsàn-án ọdún tá a wà yìí. Okay, ẹ jẹ́ kó lápá mi yẹn kí n lọ. Eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá torí wípé ikọ̀ Rivers United àti Shooting Stars ìlú Ìbàdàn àwọn méjèèjì owó tó tó $100,000 $100,000 òun náà ni wọ́n mú lọlé o. Ó ti ẹ̀jẹ̀ wípé wọ́n tètè fìdí rẹmi, wọ́n tètè já nínú ìdíje ẹlẹ́kùnjẹkùn tilẹ̀ adúláwọ̀ ìyẹn CAF Champions League àti CAF Confederation Cup. Ẹ ń wá pé ikọ̀ Rivers United ń tiyan Wegoro òun náà ni Sa Pedro ló fi bù wọ́n tó, ó sì fi já wọn dànù nínú ìdíje náà. Àmì ayò mẹ́ta-mẹ́ta ni ọjọ́ gbá bẹ́ẹ̀ kọ Shooting Stars sí X%. Ó nà wọ́n pẹ̀lú àmì ayò méjì sí ẹyọ kan lágrígèt. Òun náà ni Shooting Stars ni wọ́n fi já dànù nínú ìdíje náà. Ẹwẹ̀ $100,000 pẹ̀lú owó táwọn méjèèjì ó gbà lápapọ̀ pẹ̀lú wípé wọ́n já, ìyẹn ní preliminary round ìdíje ẹlẹ́kùnjẹkùn tilẹ̀ adúláwọ̀. Okay, àjọ tó ń sọ̀rọ̀ aláfẹsẹ̀gbà lórílẹ̀-èdè Nàìjíríà, àjọ NFF ìgbìmọ̀ tó ń sọ̀rọ̀ adarí ayò lápàjọ ọ̀hún náà ni wọ́n ti ní kí ẹni tí ṣèrànwọ́, ẹni tó ṣèrànwọ́ fún adarí ayò lópin ọ̀sẹ̀ yìí nínú ìfigagbága Dorman United àti Èyínbà kó lọ ṣe kí ni o, kó lọ rọ́kún lé láì ní gbèdéke. Yakub Aliyu òun náà ni wọ́n ti ní kì í ṣe bọ́ lọ́wọ́ ẹ o, ìyẹn lákòókò yìí torí wípé ó ní offside guideline rule kan eléyìí tó yẹ kó fọ́lò àti nǹkan tó ń pè ní wait and see protocol eléyìí tó wà lérè ìdárayá nínú òfin àjọ náà kó torí wípé council go eléyìí tí ó yẹ kó council nínú ìfigagbága tí Dorman United tó ti fìyà jẹ kọ Èyínbà pẹ̀lú àmì ayò méjì sódò. Wọ́n ní goal kan ti kọ́kọ́ wà sí kan Dorman United tí wọ́n mì gẹ́gẹ́ bí àtẹ̀jáde eléyìí tó bá lẹ́tà látọ̀dọ̀ ẹ̀ka tó ń sọ̀rọ̀ àwọn adarí ayò lórílẹ̀-èdè Nàìjíríà nínú àjọ NFF eléyìí tí Mohammed Aminu ti ṣe akọ̀wé wọn tó buwọ́lù òun náà ti jẹ́ kó di mímọ́ wípé goal yẹn goal gidi ni, goal gangan ni goal yẹn wípé ń gbà torí wípé irú nǹkan ṣẹlẹ̀ offside route ẹ̀ lè tẹ̀lé wà wait and see wà ẹ dúró ẹ tún yẹ̀wò ẹ tún gbé yẹ̀wò ìwà tádarí ayò ẹjọ́ sọ wà lọ ìwà ló sì wà ń bẹ̀ tó rí dáadáa adarí ayò ò rí ìwọ tó wá ṣèrànwọ́ fún adarí ayò tí nǹkan ṣẹlẹ̀ lójú ẹ tó wá tún lọ mùgbẹ̀lẹ̀ ẹ o wọ́n ṣàṣì ní pé kò lọ rọ́kúnlé ìwé torí pé kò sáyè fún adarí ayò mọ tó ń ṣe abádarí ayò kan wàá ganúlẹ̀ àbódakọ́mú ètè lẹ́lẹ̀tì ìlà wọn rí kan ṣe kan ó ní kò sí nǹkan tó jọ ohun lẹ́kẹ̀ẹ́rẹ́ ìdárayá ìyẹn ní orílẹ̀-èdè Nàìjíríà kó tó di pé mi àtàwọn lámì tọ̀ mi àjọ mọ fomi toro ọ̀rọ̀ láti ọmọ fọ̀rọ̀ jómi tó rọrọ̀ láàárọ̀ ọ̀tún lórí àwọn tí mo kó wádìí ẹjẹ̀ ń du eléyìí mọ́ olùkọ́ni kan super eagles orílẹ̀-èdè Nàìjíríà Eric Chair òun náà nìrò ti jẹ́ kó di mímọ́ wípé squad méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó forúkọ wọn léde lọ́sẹ̀ tá a wà yìí fún ìdíje AFCON qualifiers eléyìí tí nàìjíríà ó gba kojú Madagascar àti orílẹ̀-èdè Guinea-Bissau kó tó wádìí wípé wọ́n gba ìfẹsẹ̀wọnsẹ̀ lọ́rẹ̀ sọ̀rọ̀ wọn ojú orílẹ̀-èdè russia ẹ̀rọ pé international break ó wáyé lọ́sẹ̀ tí ń bọ̀ bẹ́ẹ̀ sì rèé ó tó wá jẹ́ kó di mímọ̀ wípé àwọn agbábọ́ọ̀lù méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó kéde yóò kọ́kọ́ kéde squad kan fún kan ó tún wá kéde squad míì squad méjì lẹ́ẹ̀mọ́ retí ìyẹn nígbà tí international break ó bá wáyé nígbà tí Eric Chair tí ó bá forúkọ àwọn agbábọ́ọ̀lù tí ó fi léde ìyẹn ní òpin ọ̀sẹ̀ ìyẹn lọ́sẹ̀ eléyìí tá a wà oríṣi lọ́jọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ yóò ti parí ọ̀sẹ̀ yìí òun náà lorúkọ àwọn agbábọ́ọ̀lù ọ̀hún ìyẹn ikọ̀ super eagles fún ìfigagbága Madagascar Guinea-Bissau àti ìfọsẹ̀wọnsẹ̀ lọ́rẹ̀ sọ̀rọ̀ òun kojú orílẹ̀-èdè russia ọ̀sẹ̀ yìí gbogbo ẹ̀ yóò láǹfààní láti jáde ìpín àtọ̀mọ́ lára káwọn ara lè láàárọ̀ tún ní.
1: Akojúmọ̀ ara lè akojúmọ̀ atọ́kùn.
0: Abdulkadir Adeyọgbà Aláfíà Wan.
2: Akojúmọ̀ ara lè akojúmọ̀ atọ́kùn akíwà pé akọ iṣẹ́ ni.
0: Kódà ìfigagbága ikọ̀ lákọ̀ọ́kọ́ náà ìfigagbága ikọ̀ Shooting Stars mo fẹ́ ká ti kọ́kọ́ kú torí lọ́sẹ̀ tó kọjá àná àláǹfààní láti sọ̀rọ̀ lórí ẹ̀ torí ọjọ́ ajé ni ìròyìn pọ̀ ikọ̀ Shooting Stars padà já ní continent nínú ìfigagbága wọn gẹ́gẹ́ bí mo dẹ̀ ṣe sọ lọ́sẹ̀ tó kọjá tá a tó ń sọ̀rọ̀ pé kò dájú pé Shooting Stars yóò lọ rí nǹkan mú bọ̀ lórílẹ̀-èdè Tunisia gbogbo ohun téèyàn bá fẹ́ ṣe nínú ìdíje ẹlẹ́kùnjẹkùn tilẹ̀ adúláwọ̀ pẹ̀lú àwọn nǹkan tá a ti ń rí bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ o ní láti ilé rẹ na yẹn bí ìwà tó jẹ́ wípé ó gbé kékulí ni irú ẹ̀ ní kan ẹgbẹ́ agbábọ́ọ̀lù ẹ̀ka lẹ́mí ọ̀rẹ́ òun náà ṣe àmì ayò mẹ́ta sódo le kan le mi wo lo si ti koko na UDIB ele ti won fe koju lati le igba ti won si doke ta ami yen den won 10 le to tumo si pe go ye oduo o wulo fun iko igba go bodu River United an se lo to mi ayo kokan wa loke ta okan ti e ti bale igba ti ni go kan loke ta iwe goru le ba de bi ni san pedro ba koko mi awon meji ko to wa di fun damage pada lori wi pe awon yen na wa mi awon to po julo nile River United iwe goru ni won fi pada yen yo sipele to kan be ko igba gbagbo lu Shooting Stars to ba lo je wi pe CX percent je bi meta sodo lole de Nigeria ni to wa loke lohun to na won la mi awon meji sodo ko gbagbo lu Shooting Stars won si lafa lati asin mo wi pe won nira fa awon iko wa kan lo pa pa julo kan lo sapari wa ile adulawo lati se dada iyen ni apa abe iko meji ti jabe oku meji iyen ninu dije elekun je kun tile adulawo abi country
2: ta ba wo lapodo temi a ri pe ni ijejo abi ose to koja te bere lowo wa pe ta ba so nipa iko ti re se mi so pe idije ile adulawo ko so pe boye nikan ni ode lanfani lati se dada ido kan ju pe afojusun te ba ni ti ko un ba ni ta ba si wo iko 3s a re pe ni ile awon fi aje ko s fasin pela ma iko lo so ri gba ta ba si lo si ole de Tunisia won lo jamia o meji sodo ile to tun si wi pe o si kuni ban ro fun iko su 3s igba to ba je wi pe ko ti si bo le ki aye to iyen fun won ni tori iko s fasin gege bi ti yan na na enjo yin pe ta ba so nipa iko yin na emi o le fe fi eran so ya pe iko yin na won ta to beg to iko egba bolo 3s gan ta ba mu ni pe okay wa fe gbe won si egba ara won gan pelu bo se se daada si pe bi 3s na se se ni league ole do net wa pari julo ni sa to koja ati quest fa se lo ride Tunisia ele to si pe iko egba bolo 3s won ni lo lati jawe so bi lopo lopo ni tori pe ta ba wo daada na lowo ta wa to ba ye pe won ti lanfa lati fi ya je iko egba bolo s fa se yen abi ko je pe won ti ri omi ta nbe e awon na ipele ti o ba wugogo o lawon no ba wa nisin ele to tun mo so yi pe o ri be la koko eniyan awon na kan wole kan won lo re tun tan kan lo re tun ramu ni tori o ti lo ba yen si yin to tun ma do de ni pe ni sa to nbo ta ba so ba league ole de wa Nigeria na ti lanfani lati bere ki won tun bo jawe so bi ni ta ba so nipa idije CAF CAF Confederation Cup idije CAF Champions League na ke se pe boya orilede kan na na se fun ko so orilede ti o le gba ta ba wo ara pe dije CAF Champions League ni e ja wo RS Bakin bi a 2022 or 2023 sa 2022 or 2023 ni RS Bakin gba ta ba wo RS Bakin gan igba to gba dije CAF Champions e ja lo wo se dada ko se dada rara ninu league won ni orilede won lohun sugbon won lo sinu dije to yi ko je lekun je kun
0: o da bi gba ti ma dije o ba ni se dada league
2: to wa de champion eh na okay e wo Madrid ta wo against Real Betis e wo Madrid against Tago against Inter Milan e to ye pe form yen o ma yato so iko 3s won ni se to po lati se ko si se peju sign na ko si kan to ko si kan to e be ni igba se bi CAF Champions League ti bo league na lo ku bayi league de re ato kere le ku ji ti mo mekun sun lati bere bayi na ti mo mo bi league o se ri so emi o pe iko 3s ke lo na be ke yan ki ke yan yin ni tori ko to le mu yen ke yan lo gba ticket lati lo ko panu
0: ri lati bi odun meta le
2: ke se nkan to rorun ke se nkan to rorun ka ki won ka yin won sugbon kan mo wa je ko tet si be kan mo je ko tet si be kan tu gbiyanju lati ma fi agbara ko agbara
0: o da a fe soro lori awon adari aje tori wipe iko gba ball jo ma United ohun na ni iroyin je ko di mimo wipe igbimo tori soro awon adari aje ninu league orilede Nigeria won ni pe ki adare to dari fi gaba gan yen ki o lo rokun le pe awon iru awon pe bayi be sire lokun ose yi lagbon Europe oro adare ayo da wahala le fi gaba ga Man City ati Man United Manchester derby lori wipe ori wipe Enzo Fernandez influence play ko to ri wipe ball bo sodo Liberal Haaland to n pada tun mi awon to da pada cargo yen tawon gasi wa ta wipe awon ri pa awon se asise inu fi gaba ga ko se ti o le se asise awon mo amo lorilede Nigeria Yakubu Ali won si ko ti e kokko lo rokun le na gbogbo asun to ti e kokko sele ninu NFF gan iwo tun wa bo sori papa o tun wa tun mo ni to ye ko se wait and see tun wa ofin wa to ye ko tele pe adari ayu bayi o ye ja ko jo gbe ye o wa so adari ayu o wa no no pa bayi o no bayi go wa ni ke si go an sa ti ni
1: ko lo ro kun le se ri iwa ni ilu ti o so fin e se o si me se ri ise adari ayu ise to ise ti o si pe a fi si bi kan a ba fe fi si bi kan to ba te fe fi si bi kan o bodo je pe nkan perete ni seri loro temi bi bayi iji ati won fun adare ayo yi ke se pe iji ati o to ni iji ati o to ni to ba ya to ba bo sori papa ni ijo mi a sise ibi ise se ra won kan yi awon kan to nsele yi lo fin dabi pe won fe mu adari ayo lati ile ede Nigeria tori pe kini gba ti won ba ri bi won se nsise ti won de wa pe ah e to sise yi ti se ri obojumu ko re si ji awon kan fun ko sai daju pe to ba wa soke ta o ma se dada bo se ba se na niyan amun gba ti ji ya wa fun bayi emi o wi pe ye atuto ti won se ninu ajo NFF atuto yen ni wi pe atadari ayo ati amugbalegbe ni ateni kini ni o ijiyabodo wa fun ti o ba ti sise bi ise ijiyabodo wa fun tori pe kini atuto gidi ton fe atuto ton ba ma se atuto ton bodo je atuto gidi ti o ni da bi pe kin yato ninu ti tele wa ati ti se yi so yato bodo wa nbe emi de le ro pe atadari ayo ina to mo na ba joko to ba ro dada pe bo se sise un yi ko da imi to ba ma se a se ni ise to ma mu ori ya ni tori pe kini ifiga bi ifiga ga Manchester derby te so emi gangan ri oro tawon adari ayo yi so sita pe awon se mistake eyin na wa wo bayi ni sin se iru mistake yen ta lo affect o affect enikan se enikan amo emi mo wi pe ti iru adari ayo yen to ba ma se mi njo mi ko ni se iru asise be mo tori pe kini funra re lo jade sita o isi fun adari ayo ko jade sita ko to so pe ah ise tohun se yi ohun mo pe ise yi o da o ko tori ko jade tori pe ko ba affect e to ba ma fi si inu ifigawaga mi lo je ko jade sita pe o mo pe ise tohun se yi o ku die ka to aridaju si wa pe yo satunse mi so iji atan fun adari ayo yi ko ba le se atunse mi oni
0: gba tan ba gbe se mi ile olo ori ri o ko ba ronu pa mo ri o je fun mi o gbe ti egbe kan emi gan ojo mi ti ma wo ko ona kini kile awon fe je loni ba se ti ati denu ona slash yenu studio ba nkan ba ko ronu yen kan bu da le se mi o a wo le awa gbe se mi awa pari se awa tun pada so ri ru ta ba wa pari se a pada iye sori ironi mo ronu okay oronu sise ajo to so la labs gba lode akai ati le adulawo fifa ati caf awon na ni won sin test wa diru ise ni ju ole tan wa se lede nigeria lori ati wo ti system nigeria se sise si atunto ati gbogbo orisirisi nkan ele tan fe se lede daraya bodu alafesegba papa se ri apapo le wa to wa ni abuja ohun na ni kini ohun olo ti sele o da je pe eni tan lo lanfani lati pari koda emmanuel amunike won so ti pe ohun na ti tawo si gbogbo won lopolopo e sa mo bo gbogbo awon sponsor ni awon tan ni ko egbe agbawole everybody la to kede le toro kan won pata won na na sa won be lori oro orilede nigeria okay adari ayo meji lati orilede nigeria awon na ni won mo kopa o iyen ni wafu bi under 17 girls tournament to de je wipe awon mejejo won lati ri gbemi sola yusu ofo atohun ati scholastica ikeobi awon mejeji na ni won wa lara awon adari ayo to dari ifiga gbagba wafu bi ni yamasukro yen ni orilede cote d'ivoire idije ohun ni oje ojumo ko lateni ni o ti bere si da ojo keji ni ogbon osu kesan odun ta wa yi to de je wipe awon royin ta fe mo gbo ni awon adari ayo orilede nigeria awon na won lo se daada ikeobi ati yusuf won wa lara awon adari ayo tojori won to je adari ayo tojori won kere bi merinla eleyi ti ajo caf ti won pe iyen fun idije wafubi na iko fa connect orilede nigeria oloja wipe awon agbabolu mo meji na ti wonu iwe wipe won dijadu golden boot inu dije feye agbaye awon odobirin tojori won wa labe ogun odun tonu lowo lolede poland ibi ta ti winner onojite david ati ramot alaika rim pelu ba awon mejeji lati se daada ninu idije yi eleyin igba ti nigeria na new caledonia pelu ami ayo mewa si eyo kan hattrick meji lo sele ninu ifigagbaga yan se je pe awon mejeji na lawon na ti wo race iyen fun golden boot lara awon ti won wa nbe

0: Seed Up Supreme Noodles with real chicken essence.
1: Supreme Noodles, boom, boom.
2: Seed Up Supreme Noodles.
3: Home is where we find comfort in hearts that love. Love that's shared.
4: Shared meals like delicious jollof and chicken.
3: Made with Onga. Home is hearts and bellies filled with sizzling chicken stew, ofoha eforivo, jollof rice, pepper soup, proper banga and starch with fresh fish made with Onga.
5: That's why we say let's go home. There's food at home.
6: Enjoy the taste of home with a newly proved Onga chicken flavor
7: cube. The taste of home.
8: Ọlọ́run nìkan ní ṣàánú ẹ̀dá, ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Káàṣì ẹ̀yìn ẹlẹ́dàá tó wà lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Eléyìí tí kì í sún tí kì í rẹ̀ nígbà kankan. Kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù Ẹ́bà yìí. Káàṣì ẹ̀tẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpele tó ga jù. Ó tún yá o, ẹ jẹ́ kí n já yín sí ti Independence Day Cash Pot. Àwọn olúborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni Double Winning Cash Pot. Níbẹ̀ ni káàṣì ẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ́nìà tuntun. Èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ ló rò wípé ìwọ gan lọ́kàn láti di mílíọ́nìà wa? September 30 ni Special Independence Cash Pot. Nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash FM, *347, *1004, *1#. Lórí Lágelú FM, *347, *1004, *2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.cashier.ng. Ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ Stadium Jamie Bird ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.

0: right. Je ka ma kira wa ku dede wo gbogbo bi te ti lanfani lati ma gbo ikani yi ikani splash 105.5 FM ele do wa nile balavelele nile ibadan ti alapa bi o ya ta lo ta o tan je ogbe ni ogbodo voice out atu ti de lose teni pelu awon royin loloko ojo kan to jatere idaraya ni bi kibi ka kiri agba laye lole de wa Nigeria nipinle Oyo ati ni Esekuku ni o ma du gbogbo ma kan so nipa ti gbogbo ra papa to gazale o ya join together ba so nipa ro iloloko ojo kan to je tere idaraya a tun lanfani lati ma tusu re de sale koko iyen lawon royin eleyi to takoko takoko ba kan na lawon royin yajo yajo eleyi to loyin bo npe ni breaking news bi ba se nbalẹ bayi na la ma fasira wala iyen losan teni ni o emi ni gaga mo wa nile agbara o Desmond Tunije agbawo ti ogbodo bawo je o gani mi fida wa ti o ma je ke lafan ma gba daada ni bi bi ka kiri agba nlaye Tunde omo olawo olotu eto yale swagosin yen olale amzat loruko temi the top striker ile to gallant gan o ma du gbagba kede ma kesi iyen losan teni eya gbagba pa lati be agbera wa debe daada losan yi ama agbera wa debe daada atan imale sawon nkan kokan eje nbe lati ilu Abuja ipade nte siwaju o ipade nte siwaju ni ilu Abuja ta ban so ipade tin lo laarin ajo FIFA awon to je asoju ajo FIFA ati asoju ajo CAF ti won ti wa ni ilu Abuja lati ojo Sunday ana ni won bere ipade yen pelu awon lekan awon to lenu nbe girigan baba so ni gba bolu olofese gba lolede wa Nigeria pelu atuto ele to fe waye yi lana awon to je alaga ajo to so kari bolu olofese gba ni ipinle kokan awon asoju won tin lo bi mesan ni ye o na ni won se pade papo pelu ajo FIFA lana bakana lawon to tun lenu daada baba so nipa awon ojini to ti fe gba ballu ri to ti fe yin ti se wa di akoso awon professional footballers ti won di mu awon yen na tun lanfa ni ati se ipade e wo gege bi royin ti a n gbo ede agogo mokanla laaro ana nipade bere lologo ojo kan o to je igbe bi awon igun kan se nse to lawon igun mi nwole ba awon igun kan se nse to lawon igun mi nwole e ma pe nigun lawon ajo FIFA ti CAF e ba se pade oto nigun awon ti referee oto nigun awon ti professional footballers oto nigun awon ti awon lamoju to bi awon oluko ni oto nigun awon ti ajo awon to je NSC oto ni gun won wole ni gun ni gun bo ti aje igbe lana yen o nlo bi ago mewa ku seju bi o seju ma dogbon 9:35 PM ki gbogbo opade yen o to tenu bodo lati aro ana nigun ni sori ni kaluku nso ti e leni ipade yen o tun tesowo waju o ipade ma tesowo waju leni nigbati awon asoju yi ti an ba nse iforowero pelu awon to ni se pelu agbe isakoso lede wa Nigeria ijoba apapo bakana ajo NSA National Sports Commission awon no tun ba won se ipade kaluku na ni o witenu re ati ona abayo kini o je gogo gbogbo e leyin ti ipade ba tenu bodo leni ojo meji na won ni won o fi se leyin teni bayi ipade tenu bodo awon asoju yi won wa pada si ilu Zurich ni olede Netherlands abe Switzerland jare won pada si ilu Zurich lolede Switzerland ibe won ti re jabo fun awon to ran wa ina le ran wa àwọn akọ́lọ́run àwa o àṣẹ́dọwọ́ ẹni tó ràn wá wá wọn ó rè é jábọ̀ Joyzilia ó ti débẹ̀ ok let's go there kò lè mọ́ wà ńbẹ̀ láàárọ̀ lọ́sàn-án ok bẹ́ẹ̀ ló ń boros yẹn ó ń boros ó ń juros yẹn alright wọ́n rè é jábọ̀ fún àwọn àjọ tó rán wọn ìyẹn àwọn lọ́gàálọ́gà nínú àjọ ti fífà pétò àbọ̀ ìpàdé tá a rèé ṣe lórílẹ̀‐èdè nàìjíríà àbọ̀ yẹn rèé o àbọ̀ rèé o fífà àbọ̀ rèé o fífà àjíṣẹ́ tẹ́ ran wa àbọ̀ rèé o fífà orin yẹn ni wọ́n máa kọ́ wọlé nílùú surij lórílẹ̀‐èdè switzerland yìí pé a ti dé o yẹn bá ti á débẹ̀ báyìí wọ́n gbé àbọ̀ àbájáde wọ́n gbé kalẹ̀ àwọn yẹn ni wọ́n wàá jókòó ni wọ́n wàá wo kíni ṣíṣe pẹ̀lú àwọn àbájáde ìfọ̀rọ̀wérọ̀ tó wáyé lọ́dọ̀ àwọn igun nígun nígun nígun igun adarí ayò igun àwọn agbábọ́ọ̀lù tó ti gbá bọ́ọ̀lù rí igun àwọn fa chairman igun nsa igun gbá igun àwo igun kòkò bàbá ṣáṣù wọ́n wo gbogbo àwọn àbájáde àti ìlànà tí kálukú fílẹ̀ ni wọ́n fi wá mọ̀ bóyá normalization náà ni àbí caretaker torí àwọn tí àjọ fa chairman àwọn fa chairman caretaker làwọn fẹ́ kí àwọn igi wọn yàn ara wọn wọ́n sì fẹ́ kọ́ jẹ alága caretaker committee tí ó ṣe àtúntò sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbẹ́ orílẹ̀-èdè wa nàìjíríà ọmọ nàìjíríà sì nínú irọ́ o ẹ má gbé kíátíkà fún wọn o àwọn náà wọn bàjẹ́ débi ó dé dúró yìí o àwọn ni o alága fa chairman mi fa chairman mi ó ti wà lórí àlééfà ní ìsìn ó ti ń lọ bí ọdún mẹ́rìnlélógún èmi ti tó gún ọdún èmi ọdún mẹ́rìndínlógún tí ò kú òun bẹ̀ wọn ò ní tẹ̀ní ọ̀ kò ní gbèdéke pé ìgbà báyìí ni ẹ gbọ́dọ̀ lò ebi fa chairman ebi nff president ti ẹ̀ sì rèé ebóun ti ẹ̀ sì jẹ́ wípé àìsàn méjì ni tí wọn ò ní gbèdéke gbogbo eléyìí làtúntò gbọ́dọ̀ débá bẹ́ẹ̀ bá wá fi tẹ́ ẹ bá fi ọkọ́ sọ́dọ̀ wọn wọn ò roko sọ́dọ̀ ara wọn wọn ò ní sí àtúntò eléyìí o ẹ má gbé e lẹ̀ fún ọ o ńláriwo tí ọmọ orílẹ̀-èdè nàìjíríà ń ké wípé normalization yìí neutral person ni kọ́ wá sí alága normalization kí wọ́n sì yan àwọn èèyàn tó lẹ́nu láti ṣe àtúntò lóòótọ́ àjọ fífà ti ní àwọn tẹ́ ẹ bá fẹ́ ké ṣe ọ̀dọ̀ àwọn wọn ò ti wọ ṣùgbọ́n ẹ̀yìn lẹ́yìn wọn ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ wọn ò ti ẹ̀kọ́ rèé jábọ̀ yìí ná bí a bá wá jábọ̀ fún wọn láwọ̀ àwo kí lọ́ fẹ́ ṣẹlẹ̀ lápá abẹ́yẹ ó yá pápápá láti bẹ̀yẹ àṣìdègò káṣẹ̀ káṣẹ̀ káṣẹ̀ we go again ṣẹ́wọ̀n lọ jẹ 200k lọ́sẹ̀ yìí ìwọ ni lọ́wọ́ fọwọ́ lẹ́rán mọ̀sùn ọ̀fọwọ́ lẹ́rán pọ̀ ọ̀fẹ́ jẹ 200k ọjọ́ 100k ọjọ́ 150 lọ́sẹ̀ yìí náà lọ́wọ́ akáwọ́ ló bu ó dì kẹ́ ó tí ì gbé ìgbésẹ̀ *347*1004*1# ni ó gbé ọdẹ bẹ̀ bọ́ ọgbọ́n làárọ̀ táwọn èèyàn ṣe gbẹ́nu sí tọ̀sẹ́yìn náà tún máa lékè ńkà o *347*1004*1# *347*1004*1# bọ́ ọba ti sẹ́ndì kóòdù yẹn wọ́n da mẹ́sẹ̀jì padà fún ọ igbe bó ṣe ṣeré bó ṣe ọ̀nà tọ́gbà bó ṣe gbà rèé ọwọ́ àkùsọ́wọ́ rẹ̀ mọ́ dagun lá mọ́ wàràrò mọ́ rìlẹ́ǹtẹ̀ gbogbo àjọ rẹ tó ń dá ó tó àkókò láti kájọ ọlọ́run o mọ́mọ̀já yóò fi re tèmi ṣàpínlẹ̀ ọlọ́run o mọ́já yóò fi re tèmi ṣàpínlẹ̀ o gbogbo ìgbà kí ìgbà tí ire bá kàn mí mọ́jẹ wọn ò fi mí ṣàwátì o àmì àtẹ̀yìn náà wò nífẹ̀yìn náà ṣàwátì ṣùgbọ́n ìgbìyànjú lẹ̀dá gbé o mọ́ wo pé torí pé o ti gbìyànjú láàárọ̀ kò mu ọ̀wá ní gbìyànjú lọ́sàn àyàn máa ń gbìyànjú dọjọ́ alẹ́ ni o ọmọ gbìyànjú náà ni títí tí ó fi bọ́ sójú ẹ̀ tó fi já ojú ọ̀nà gangan ìgbà bàbá wá gbìyànjú díẹ̀ tó ọ̀já ojú ọ̀nà tó wá padà lọ́nà mí ń wìlé ọ̀nà tí wọ́n ti là kalẹ̀ ẹlòmí ọkàn tọbẹ̀ ni ó lè mọ́ gbájúṣẹ́jú márùn-ún lọ yọkẹ̀ jájú ọ̀nà ni lẹ́yìn tó túmọ̀ pé ìwọ gan ti fẹ́ẹ̀ já ojú ọ̀nà ṣùgbọ́n ọkàn kó wẹ̀rẹ̀ sí ọkàn ló kó bá ọ bẹ́ẹ̀ gan lọ̀rọ̀ rí báyìí pẹ̀lú káṣẹ *347*1004*1# ni o mọ́ kó ìrẹ̀wẹ̀sì ọkàn mọ́ rìlẹ́ǹtì mọ́ dagunlá gbégbèsẹ̀ ayé ò ní fi re tèmi ṣàpínlẹ̀ bẹ́ẹ̀ ti yín náà ok ẹ̀já sáré rojú ọjà ká lọ pa àkádé sọ rí bàbá fẹ́ play káṣẹ tí ò yọ pé nọ́mbà 020 1330-6194 tàbí kó o chat wọn WhatsApp lórí nọ́mbà ọ̀dẹ̀lì pé wọ́n WhatsApp kọ̀ náà 09026026314. Járójú ọjà ká lọ pa àkádé bá a bá dé a mú àwọn ìròyìn gbọ́ lókè ogun àtàwọn ìfigagbága kọ̀ọ̀kan tí ó wáyé lénìí a tẹ̀yìn mọ́lẹ̀ sí ẹ járójú ọjà ká lọ pa àkádé bá a bá dé káti ọ̀wọ́ wájú ẹ kó kalẹ̀.
1: What if the waste you throw away makes you richer and our environment cleaner? Welcome to the largest convergence of environmentalists in Oyo State, the Oyo Waste Summit. In commemoration of World Cleanup Day, we invite you to the third edition focused on food waste and their packaging materials. Ǹjẹ́ ẹ mọ̀ pé ìdọ̀tí lè sọ yín dọlọ́rọ̀ bẹ́ẹ̀ bá mójútó? Ẹ wá kọ́ bá a ṣe ń tọ́jú àyíká wa. Lo àwọn ìdọ̀tí agbègbè fún ohun mèremère pàápàá jùlọ. Àjẹkù oúnjẹ ní Oyo Waste Summit 3.0. Ẹ darapọ̀ mọ́ wa ní 23rd September 2026 from 9 a.m. at Trenchard Hall, University of Ibadan. Day one features plenary session, student waste innovation, magazine unveiling, eco faji, and exhibition. On the second day, Emma Kwangwe Doti Kenyi, Taya New, Asho New, Paper, Pali, Snail Shell, Car Plastic, and so on for rewards during our buyback program on the 24th September at Amphitheater Adamasiba. Register now on the website oyowastesummit.com. Oyo Waste Summit is endorsed by the Ministry of Environment. For inquiries or sponsorship, call Victor on 0816-284-8212. Go get your ticket.
2: Ọlọ́run nìkan ní ṣàánú ẹ̀dá, ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Káàṣì ẹ̀yẹ lè dáná sí wa lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Eléyìí tí kìí sún tí kìí rẹ̀ nígbà kankan, kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù Ẹ́bà yìí. Káàṣì ẹ̀tẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpele tó ga jù. Ó tún yá o, ẹ jẹ́ kí n jayín sí ti Independence Day Cash Pot. Àwọn olúborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni Double Winning Cash Pot. Níbẹ̀ ni káàṣì ẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ́nìà tuntun. Èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ ló rò wípé ìwọ gan-an lọ́kàn láti di mílíọ́nìà wa? September 30 ni Special Independence Cash Pot. Nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash FM, *347, *1004, *1#. Lórí Lágelú FM, *347, *1004, *2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.cashier.ng. Ẹni ọdún 18 nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀ṣọ́ State Gaming Board ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
3: God sent me because of you, and until you are blessed, heaven will not rest.
4: Are you believing God for a miracle, healing, restoration, breakthrough, or divine intervention? Then don't miss the Ibadan Miracle Crusade with the great servant of the Most High God, Pastor David Ibiaume of Salvation Ministries. Home of Success, join thousands of worshippers that will come to God with faith and expect the supernatural. Jesus Christ is still healing the sick, restoring broken lives, and performing miracles today. Invite your family, friends, neighbors, and loved ones to Ibadan Miracle Crusade on Friday, 25th September 2026, time 5 p.m. at Liberty Stadium, Ibadan. Don't miss your day of divine visitation. Jesus is waiting for you.
5: Himself took your diabetes. Himself took your cancer. Himself took your pains.
6: In the name of Jesus,
5: your joy shall not be cut off.
7: In the name of Jesus.
8: Do you know that you have the right to quality broadcasting? The National Broadcasting Commission says any person, group of persons, or organization aggrieved by the contents of a broadcast or the conduct of a broadcast station may lodge a complaint to the station and or write to the Director General, National Broadcasting Commission, number 20, Ibrahim Taiwo Street, Asokoro, Abuja, or send a mail via info@nbc.gov.ng Please ensure that your complaint includes name of the broadcast station, title of the program, date and time of broadcast, and essence of the complaint. Also, remember to include your name, address, telephone number, email, and append your signature. Note that your complaint must reach the NBC within 14 days of the queried broadcast. NBC, your right to quality broadcasting.
1: Ọjọ́ iwájú pè ọ́ pẹ̀lú West Midlands Open University. Ohun tó lè jẹ́ lẹ́yìn wá ọ̀la ò ní pẹ̀kun. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́ bó yóò ṣẹ̀ṣẹ̀ parí ilé ìwé girama àbí ò fẹ́ wọlé pẹ̀lú direct entry tó sì ní NDE, NCE, HND tàbí A levels. Ààyè wà fún ọ ní WMOU. Yàn nínú ẹ̀kọ́ bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication àti Educational Management. Gbé ìgbésẹ̀ nípa àfojúsùn rẹ lórí ẹ̀kọ́ àti iṣẹ́ pẹ̀lú West Midlands Open University. Owó wa ò fani lápòyà, wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn olùkọ́ wa tán ti ní ìrírí ọdún mọ́dún gboyè mòye. Kàn sí wa ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Ìbàdàn, tàbí number 1A, Ọba Akran Avenue, Ikeja, nílùú Èkó, pé 0704-700-0167 tàbí kó o kàn sí www.westmidlands.edu.ng. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOUNigeria, West Midlands Open University. Kẹ́kọ̀ọ́ gboyè gíga, kó o dẹni yìí táyé ń wárí fún láwùjọ.
7: Nígbà tí wọ́n bá kí orúkọ ẹnìkan níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde, ohun kan ṣoṣo lẹ máa ń gbọ́. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fetí sílẹ̀ dáadáa, ẹ máa gbọ́ ìró àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó wà lẹ́yìn àṣeyọrí náà. Àwọn òru tí a fi gbàdúrà kíkankíkan, ìfẹ́ àti ìtọ́sọ́nà líle bàbá àti àwọn òru aláìsùn tí akẹ́kọ̀ọ́ alápọn fi kẹ́kọ̀ọ́. Nítorí wípé àṣeyọrí kì í ṣe ìrìnàjò ẹnìkan ṣoṣo. Fún wa ní Sanlam Alliance, àwọn àkókò ìwúrí báyìí kì í ṣe àṣeyọrí nìkan. Ó jẹ́ ẹ̀rí, ẹ̀rí iṣẹ́ takuntakun, ìfọkànsìn, ìtìlẹ́yìn àti ìlọsíwájú. A kì í wo àwọn àṣeyọrí pàtàkì rẹ nìkan. A máa ń ṣe ayẹyẹ pẹ̀lú gbogbo àwọn tó ràn án lọ́wọ́ láti débi tó wà. Pẹ̀lú àwọn ètò mádàndófò wa tó yọrantí, à ń rí dájú wípé àwọn àkókò ìwúrí rẹ kò yí sí ìbànújẹ́. Kàn sí www.sanlamalliance.com.ng láti mọ̀ sí. Sanlam Alliance, gbé ìgbésí ayé pẹ̀lú ìgboyà.

0: ẹ káàbọ̀ padà látojú ọjà. Ìkànnì ti Splash 105 Proverbs FM tó wà nílé Bálávẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ó yàtá lọ́tá, ọ̀tá ń jẹ́, ó pe ní o gbọ́dọ̀ Faisal. Ó yá pápá pẹ́, ẹjẹ́ gbólédé Spain wọlé. Anthony Gordon, ọmọ ti sọ̀rọ̀ o, ó ní dídé sínú kọ Barcelona òun. Ọ̀tọ̀ ni tó ń tiẹ̀ wá rò pé òun ọba ní dressing room wọn. Ọ̀tọ̀ ni tó ń bá, wọ́n ní bó ló ṣe jẹ́. Ó ní tó ń lérò pé òun ọba ó nítorí pé ọmọ ọdún bíi mẹ́jọ mẹ́sàn-án kankan ló ń wà tó ń ti nífẹ̀ẹ́ Barcelona o. Wọ́n ní agbábọ́ọ̀lù ẹ̀túndé ó ní kéése pé ẹ̀túndé o. Ó ní lásìkò yẹn ni Barcelona ni wọ́n ń họ́ títí Pep Guardiola tó wà ń bẹ̀ ń gbà gẹ́gẹ́ bí olùkọ́ni. That's around 2010-11 kankan bẹ́yẹn. Ó ní gbogbo gbà ó wà bí ọmọ ọdún mẹ́jọ mẹ́sàn-án kankan. Ó ní ká mọ̀ pàrọ̀ ká mọ̀ jalè. Ó ní lóòótọ́ ọmọlẹ̀ gẹ̀ẹ́sì lòun o. Ó ní ṣùgbọ́n torí pé òun fẹ́ràn bọ́ọ̀lù láti ilẹ̀ náà. Ó ní bọ́ọ̀lù Barcelona tóun máa ń wò ń gbà ń máa bó làwọn eléyìí ń gbá bọ́ọ̀lù tí àwọn yòókù tí wọ́n bá gbọ́ wàá mọ sáré káàkiri. Tí wọ́n mọ sáré jànàjànàjànà káàkiri sáwọn eléyìí ọ̀wà gbọ́n ni. Ó ní ṣùgbọ́n ẹyin ẹni tó jẹ́ bàbá òun gbà náà máa sọ fóun pé ọmọdé rẹ òmògùn ìpínlẹ̀ fọ́. Barcelona ló fi rún mú bí orí ejò yìí. Ó ní ìfigagbága kan tó ń wò tó jẹ́ wípé ó mú kí ìfẹ́ Barcelona ó wá sí lọ́kàn. Àṣekágbá ìdíje UEFA Champions League láàrin kọ Manchester United àti kọ Barca ṣe rántí tí bàbá alẹ́ Swagos ti ń pè é ti ń gbá Wembley tí bàbá ti ń sọ báyìí tí wọ́n gbá ní Wembley. Ó lóun àti bàbá àwọn jọ wo ìfigagbága yìí. Ó ní lọ́jọ́ yẹn ni ìṣọwọ́gbá bọ́ọ̀lù Barcelona ti attract òun wípé òun sì láìkì tíìmù yìí. Òun ò tiẹ̀ wá fìgbà kankan ní lérò pé òun lè gbá bọ́ọ̀lù ńbẹ o. Gbọ́nkàn kó wọn jẹ pé bí wọ́n ṣe máa ń gbá bọ̀ òun láìkì ẹ̀. Ìgbọ́n gbà tó òun dàgbà tó di pé òun yan iṣẹ́ bọ́ọ̀lù láàyò. Òun máa ń rí ikọ̀ Barcelona bí ikọ̀ tó jẹ́ pé ikọ̀ tó wà lókè téńtété yẹn ń wò lọ́ọ̀kẹ́ pé ẹni tí ọgbàánu ọkọ̀ ìkọjá gbọ́dọ̀ wà extraordinary. Wọ́n wá ń bi léèrè pé nígbà tó wá gbọ́ pọ̀ fẹ́ darapọ̀ mọ́ ikọ̀ ibo ló ṣe ń ṣe ọ́. Ó lóun kọ́kọ́ rò pé rúmọ̀ ni. Ó ní bíi àràmé yẹn ni òun ti kọ́kọ́ ń gbọ́. Ó ní àwọn tó jẹ́ agent òun team of agent tó òun ni wọ́n kọ́kọ́ sọ fóun pé ó ṣeéṣe kí Barcelona wa o. Àwọn ń gbọ́ àwọn ọ̀rọ̀ kankan pé dẹ́kò ń fi àwọn kankan lọ àwọn ó ń béèrè kankan pa rẹ̀ lọ́wọ́ àwọn o. Nadeko sporting director ikọ̀ Barca pé ó ń béèrè àwọn kankan torí pé àwọn agent tán bá fẹ́ gbé agbábọ́ọ̀lù wọ́n á kọ́kọ́ béèrè àwọn kankan lọ́wọ́ àwọn agent yẹn. Wọ́n á máa fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò ń pa agbábọ́ọ̀lù yẹn. Tó bá jẹ́ wípé wọ́n ń tẹ̀síwájú lórí ìbéèrè yẹn ní lemọ́lemọ́ bóyá ọ̀sẹ̀ kínní ọ̀sẹ̀ kejì ọ̀sẹ̀ kẹta wọ́n tún béèrè wọ́n béèrè kan wọ́n tún béèrè nǹkan míì a jẹ́ pé wọ́n ti ń ní interest lórí agbábọ́ọ̀lù yẹn nìyẹn. Ó láwọn team of agent òun sọ fóun ó lóun á sọ pé bí sáà bá ti fẹ́ parí oríṣiríṣi rúmọ̀ náà ni máa wáyé àti pé ẹ̀yin agent náà ó ní bẹ́ẹ̀ ṣe náà máa nàṣẹ́ player pé wọ́n fẹ́ fi òun nàṣẹ́ ni ó lóun ti mọ̀ pé fẹ́ nàṣẹ́ ni Barcelona báwo òun báwo. Ó ní ṣùgbọ́n wọ́n ń sọ ọ̀rọ̀ yìí lemọ́lemọ́ ń bọ̀ yá wọ́n ń sọ fóun wípé wọ́n fẹ́ arrange meeting láàrin òun o àti Deco láti fojú rin junior. Ṣé serious pẹ̀lú tẹ́ ń sọ ni Barcelona? Ẹ jára mọ̀ bọ́ bá rí bẹ́ẹ̀ o. Òun ọgbà bọ́ọ̀lù Barcelona. Ó ní ṣé ká mọ̀ parọ́. Ó ní inú òun dùn o nígbà tó ń gbọ́ pé wọ́n serious lóòótọ́. Wọ́n ní kí ni ìrírí rẹ̀ lákọ̀ọ́kọ́ tó kọ́kọ́ wọ́n dé dressing room ikọ̀ Barca. Ó ní ìrírí òun ó yà ń lẹ́nu tó ń lérò kọ́ lòun bá ń bẹ̀. Wọ́n ní kí ló lérò kí lọ wá bà níbẹ̀ làbí ni. N tó ń lérò ní pé tó ń bá débẹ̀ àwọn agbábọ́ọ̀lù òun máa wú ọ̀pọ̀lọpọ̀ wọn lọ́ọ̀kẹ́ pé wọ́n máa jẹ́ agbábọ́ọ̀lù tó pé ẹ mọ̀ pé orúkọ wọn ò lè mọ́ jáde nínú ìròyìn gbogbo ìgbà kò dàbí ìtàwọn báyìí tó pé orúkọ wọn sá jáde ni tàmẹ́gẹ́ lágbájá kan tàmẹ́dù kankankan ó ṣe kinní kan ó bírèkì rẹ́kọ̀dù kan ó fi rẹ́kọ̀dù kan balẹ̀. Ó lóun ti rí wọn bí agbábọ́ọ̀lù tó pé wọ́n máa gara díẹ̀. Ó ní ṣùgbọ́n sí ìyàlẹ́nu òun dressing room ikọ̀ Barcelona. Àwọn ẹni most humble dressing room tó n ti ever wọ̀ láyé o. Pé káwọn agbábọ́ọ̀lù ó wà humble. Kí wọ́n wà humble. Ó ló yà ń lẹ́nu ńgbà tó ń débẹ̀ pé gbogbo wọn ò apárò kan ọ̀gá jù kan lọ ní. Wọ́n dẹ̀ ń fìfẹ́ bára wọn lò. Wọn ò ṣe gàrú wọn ọ̀gá pá wọn ò wú. Wọn ò wú kúkúkú sórí àga tí wọ́n àtẹ ọwà wú lẹ́nu pé senior player ó ní ò sí yẹn bẹ̀. Wọ́n níta ni ó súnmọ́ jù. Ó ní Eric Garcia. Ó ní pé torí kẹ́ Eric Garcia ń sọ òyìnbó. Ó ní yẹn lè sọ òyìnbó ń tiẹ̀. Ó ní Eric Garcia máa ń sọ English ń tiẹ̀. Ó ní ṣùgbọ́n Pedri ni alábàṣe òun jù. Ṣé Pedri gbé èbó ni? Ó ní poor English ni o. Ó láwọn góò kọ́ọ̀mù yẹn náà lọ́gbọ́ o. Góò kọ́ọ̀mù your name. Good morning, good afternoon. Irú èyí tá gbà mọ̀ normal normal yẹn náà ni tí Pedri náà mọ̀ kọ́ yàtọ̀ síra wọn. Just normal good morning, what is your name? Nǹkan nǹkan yẹn ó ní tí Pedri lè sọ náà nìyẹn o. Ó ní ṣùgbọ́n Eric Garcia igi èbó nìyẹn o. Irú àwọn èbó olóko dáná àwọn ti James nìyẹn àwọn yẹn ń sọ. Àwọn èbó tó ṣe dáadáa lẹ́nu làwọn yẹn ń sọ. Ó ní ṣùgbọ́n Pedri poor English bíi tàgbà ní wakọ epo ó ní ní. Ó ní ṣùgbọ́n lòun close mọ́jú torí pé Pedri ó ní Pedri mà nice gan o. Ó ní Pedri nice gan. Ó ní ṣùgbọ́n Eric Garcia tó bá ti di pé olùkọ́ ni àbí wọ́n ń sọ nǹkan kan láàrin ara wọn tó fẹ́ dàbí Garcia ni máa translate ẹ̀ fóun pé ní ti ń wí leléyìí o. So kò jẹ́ bó ṣe lóun ó jẹ́ nínú ikọ̀ ti Barcelona. Ó yá pápá hàn fi gagbága tí ó wáyé lénìí. Àwọn àfigagbága tí ó wáyé lénìí. Bó ló ṣe máa jẹ́ lápá ibẹ̀ yẹn.
1: Yàtọ̀kan.
0: Ó járe.
1: Tó bá yẹ pé àgbàgbọ́ poor English gan kò bá dáa.
0: English ẹ̀ gan ò tún poor. Kí ló wá gbọ́?
1: Wọ́n pè kankan ní un English.
0: Un English.
1: Bẹ́ẹ̀ni, kì í ṣe èbò rárá. Wọ́n gbọ́ ń pa. Ìdíje Spanish La Liga bí ó ṣe láǹfààní àti wáyé lé ní Rayo Vallecano àti Ko Espanyol tó bá ti ń di aago mẹ́fà Deportivo Alaves àwọn àti Valencia láago mẹ́jọ aago mẹ́jọ àbọ̀ Eti àwọn ti kọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Real Madrid ni. Ìdíje Carabao Cup lénìí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù West Ham àti kọ fún aago mẹ́jọ àbọ̀ ni. Ikọ̀ Ipswich Town àti kọ Arsenal tó bá ti ń di aago mẹ́jọ Liverpool àti kọ Tottenham Hotspur láago mẹ́jọ Reading àti kọ Brentford bákan náà ìdíje Copa Italia lénìí Como aago márùn-ún àbọ̀ ni òun àti kọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Parma torí náà àwọn àti kọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Roma ni bákan náà Inter Milan àwọn àti kọ Udinese bí nǹkan ṣe jẹ́ nìyẹn.
0: Okay. Ọ̀pọ̀lọpọ̀ náà ni wọ́n ń wò wípé ẹ̀yin ẹ̀ṣẹ̀ tí èmi fi máa ń the name of the player wo Anthony Gordon ni mò ń sọ̀rọ̀ ẹ̀. Kómo mọ̀ ti gbá bọ́ọ̀lù lánàá àbí kómo wo ni ó tún gbá bọ́ọ̀lù lónìí. Ó ní kíni kómo ti gbá bọ́ọ̀lù ti win lánàá. Ṣé yóò tún wá gbá bọ́ọ̀lù míì lónìí ni? Ta lọ́sẹ̀? Ó ní Genoa. Genoa ni mọ̀já yóò mú ọ. Àwọn kan ń bèèrè yìí pé player wo Anthony Gordon ni mọ̀rọ̀ tí mo sọ tán láìkan yẹn. Ẹjẹ́ tètè wọnú àwọn èèyàn nànà lọ́sàn ẹ̀ torí pé àwọn èèyàn tí yóò jẹ káṣẹ pọ̀ lọ́sàn ẹ̀. At least bí n bá ṣe mistake wọn ó tó bíi márùn-ún. *347*1004*#. Ni o mo wá fẹ́ ṣe nǹkan kan torí àwọn èèyàn máa ń rí mi bí ìgbà bóyá pé bóyá bíi pé bóyá mo kórìíra ẹni à ń wí mi ò kórìíra rẹ̀. Mo jẹ́ nìkan tó yẹ pé mi ò ní secret. Mi ò ní ni mọ́ fi mọ́ wàá gbábòsí mọ́ wàá sàbòsí lọ́dọ̀ mi pé mo fọ̀rọ̀ ìpamọ́ sí ọ lọ́wọ́ ìmọ̀ ṣe. Èmi ò sọ bó bá ṣe rí ni màá ṣe sọ. So àwọn analyst ti wà ń bi èbó ni wọn ó sì fi kí wa lọ́sẹ̀ ẹ fi lè rí ní tí mo kì í ṣe pé bóyá èèyàn kórìíra èèyàn kọ ẹ̀yin náà ó rí ní tí mo ń sọ fún yín nìsín ẹ̀yin náà ó rí ní ìsìn. Good afternoon Mr. James Arẹ̀hún.
2: Hello presenter. Good afternoon listeners. Welcome to
0: Talota. Good afternoon Mr. Tijani Olokodana.
3: Good afternoon Mr. Top Striker. Good afternoon our people, our listeners.
0: Get it by. Good afternoon Mr. Wasu.
4: ekran san tokun
0: ti mo wi
4: gbogbo eyan ara ile ekran san e ku se lati awon albarika to po lo bi se niko to ni nigeria lo ni jo baje eto tan se eto yoruba ni o ti gbo atokun Mr. Atokun eto yoruba la se
0: very local
5: te bonus so fun yin le kan yen
4: pe
5: won kiyin ni pe e ka san
0: enti mo so mo ki o ni
4: e bi na ti da lohun pe mo le ka san se mi na so
5: pe oju yin le
0: o ti wa mura aja good afternoon
4: se se mi ti mo re rin ni mo oju mi le awon to wa le gari pe mo re rin ni mo loju wa gba le
0: ah washu very local
4: e fi very very si
0: local analyst
4: e fi very very si
0: awo
4: gbe ke ma se to lori ebo
0: agbako agbako analyst wahala
5: asi mo ti tu
0: ati ni ti tu
5: won ni bishop philip don lawon lo
0: eh
5: pe won lo n fe ran kan be ni
0: iro ni
5: ki se pon lo won mo lo bishop philip
0: kon lo school yen gege
5: won ni won be asi lo won be ran kan be ni
0: iro ni
4: se ya tan brother
5: in da gbonu
4: eh abi isan bi o ti gbo
5: o da e prove fun wa pe e lo be
0: awon wo ni awon wo ni schoolmate en gba yen
4: en to fe se are lo lo bayi olade oladebo to fe se are
0: are bo are orile nigeria
4: national association bishop academy of student en to fe se are lo lo bayi olade oladebo to je present secretary national association bishop academy lo lo bayi
5: e jo gbe na lebo
0: se jo gba lebo
4: a jo lo school
0: awon ti a ma mu o lo fe ran kan
4: mate mi ni
0: awon ti a ma mu o lo fe ran kan an da ko re
4: bi Dr. Yenka Okun Ola to wa UC to se lo meeti mi ni
0: oh lo school ke oko lo ko ma gbe ko tori gbo awon to jade ni bishop philip awon eyan daada ni ti an si mo we school yen produce awon eyan to mo we iwo o man keke oh man keke
4: ijo me na da ijo me na olo ti falbarika si
0: eh
4: se
0: e ja wo ifi dagbaga to ma waye laarin ko ti Ipswich ati Ikọ Arsenal pe Ipswich pe
4: Ipswich
0: Ipswich
4: Ipswich
0: Ipswich
4: Ipswich Ipswich ti me di pe dada to wai
0: awon mo certificate e wa bi yes a fe ri iwe eri re to gba ni bishop philips
4: a fe ri kele to ko te to be
0: ko to ri polo pa pada mo
4: e be testimonial
0: wala gbagbaga laarin Ipswich ati Arsenal lalẹ yi ko n se yi pe nkan kan to special ni Ipswich world a mọ yi pe Arsenal won ma fe rotate awon player won because awon na o le po gbogbo orin ise le bi e ba se pe boya aye ba n se yan lati ma fi gbogbo orin ise ngba to ni EPL to ni Champions League ti o wa waju to je igi meji karin karin to a ma tun fi rin ti se mi rin se e ma tun gba karabao ni
4: yo tun gba fe laipe
0: ni gru ni
4: Randy
0: Dubai ti e se knockout ti e se
4: be pade awon ti e se final ti o ti be pade awon akegbe
0: re so iyen ni mo wa wo pe ri rotate pelu awon agbawole koju Ipswich o ni nkankan to fe ko le ju di mint mu ti e na lo se ko le yole lale tori ta ba wo owo ti Ikọ Sunderland ba Arsenal po lale ojo Saturday
4: emi ro pe ta ba wo dada ri pe international pa Arsenal mo ro pale na lo ye kari pe ta so pe yan ni strength in depth pe o lagba bolu ni joko ti o ti gba bolu so mi ro pe iru ale na lo ye kan no samulo anfani e kan de je yi oluko ni ki competition ton le po si ninu oko e so ta ba so ran pa Ikọ Arsenal nkan yo kan pere le mesiri gege bi akude una to ku to je pe won se se kan bo si be lale ni koko ja so le lo
0: aso le
4: gba ti Kepa ri sabalaga ba ti wa loju le emi ma ri Ikọ Arsenal bi gba ti won safe ko ti
0: emi won o de
4: emi won o de bi ata ba fe mi esi ori okun ni
0: bi gbe yen ba fo Olorun so le
4: so aso le yi nikan ta wa so ran pa gbogbo won yoku to se se pe won se sipo ropo won so mi mo boya Max Duma na ti pada di oguro agba olu le nje le nje ta ba wa nbe ko si nkan ti Ipswich fe fi won se la podo temi tori pe ta ba wo gbun ti Arsenal ko so le joko ta wo le nko wole ninu fi gagba gagan won kan rin ju intelemi gan ko dani to pe ni agbabolu lo even papa julo won kan rin ju ti speech gan ko kiri lo na won to je depth won tan ko sori joko so lapodo temi o iko asna na ma play safe akoko na te ba fe play ko to kiri ben mo ko lukoyin na ma ndogbon kan won ti fan kan si joko pe ai ba mo
0: eyan o pada wole o
4: o
0: le desu o
4: ti o ba si desu a je pe esin mi
0: bọlọpọlọpọ gba na ni ke sa ba mu mo
4: to ba so pada ko nkan gidi wole o le mo mu so lapọdo temi mi si Arsenal ge bi pe pelu mi nkan se nlo lowo lowo bayi momentum mi e mo te ma se dada dada e ma nsun o ma nsun si waju o ma move ri ba ifo ti o ti gba bo
0: momentum ibo lo ti gbo
4: ah enu yin na ni
0: okay e ma ba o yin lo
4: ara won ti mo kale nu ebe ti ni nkan kankan
0: na lo ya mi lenu pe
4: so ta ba wudare mi ro pe e won tan fe ko sibe awon na fe kin kan yen ma lo bo se nlo apapa julo won kaluku na fe wa won fe wa nu iko akoko aso ran gbugbo won subi mendi ni ti won play regularly ninu oko yi gbugbo na won fe lo anfani pe won fe je yelu kan ni pe awa na ye len to ye ko ma bere fi gagbaga so ninu oko yi mero pe Arsenal lapodo temi ta ba ti yowo asole ati wa asole nikan kuro emi o ri nkan kan to je bi beru ninu ifigagbaga atale fun iko Arsenal. So
0: asole ni won
4: asole nikan to ma fi because tama fi le di pon sari mi awon ta ti le sari mi awon re papa julo ta se wa lo wa ile owe o ma panic e remember lapodo
0: okay okay
6: Eh, actually, o je problem fun iko Arsenal ale iyen ti won ba lo so pe ke awon fe lo second goalkeeper won iyen ta ba so nipa ke Paris Abalaga ta ba de wo third choice won na Ilya Messi la to gbogbe ni ade won lo fe to wa lati nuko Leeds yen ohun da ta ba so nipa keeper ko mo le mu sugbon lati lo ese ko le ko mo ese e lo dada olukọ ni dere o le ma fe ri la ilori then mean pe iru competition ti o tu je la leni EFL Cup ta ba wo idije yi o tin lo bi 33 years ago ti ko Arsenal to ti gba idije yi kan iyan EFL Cup mi o mo boya awon olukọ ni ti won coach Arsenal ni aba won gba ball ni won kin fe put to focus lori e kale FA Cup si mo si le so pe ke gbogbo ni gbogbo iya lo ma je Ipswich Ipswich dere ka wo league a le so pe league won fe focus si pe won fe gba league abi pe kini boya target one yes target won boya pe okay ka won pari si europe ibi ta won ti le sport ta won ti le qualify fun european sport but ru awon competition bayi ohun ni awon iko bayi ma gboko le lori pe okay awon le mu nkan bo
0: o se o easy va won lati fagidi
6: beni because beni tori tournament le kin se league awon a fe run gbogbo isan won si pe ta won ba na Arsenal awon ti tese waju but league marathon ni bo ko si bi bo na Arsenal won le koju Man City won le koju Liverpool sugbon to ma sakude fun Ipswich boye japa won lo wa lele ni pe lowo bayi defense won oda atugba si league ti bere won concede ni back to back iyen legbe kan won tun ti wa miss awon defender kan bi owo eyin won yen o tun se da so mo se wo pe okay ti kibe ti Arsenal to ba lu Raya lale o ti daju tada pon ma bori
0: tan ba lu Raya
6: to ba start Raya
0: tan ba won ni first start Raya lale tori pe ewo wa ni ki balaga fe mu gba ti Raya ba tun mo mo
6: pelu nkan ti Kepa ti foju won ri nsa to koja lo ka ma gba pe tori Kepa lo se padanu bi final meji so to ba tun wa lo start lale to lu ko ni tun so pe o ni gbagbo nu lale
0: ti si final against Ipswich won tun ma bere ewo ni am se against City ni Carabao ni o wa pade
4: abi nde won ba pa pade Liverpool
0: abi so won ni choice o na abi so won ni mu kankan
6: ti ami ni ko ni mu kankan ka ni se mo pe o ga mo so le ko EFL Cup lo fe gba lale but iko to fe kojo ni ba won take e be
0: ana ma
6: wa wo pe okay EPL awon meji jo wa ni PN ka ni boya bi awon Macclesfield lo fe ba player ba won Barnsley to pe boya ti championship ati league 1 lo ti wa eh eh Kepa o le duro soju ile but Paul iko to je pe EPL won na tin gba ball o ma le
0: okay
7: ta ba ti enika wo nti keeper foju Arsenal in preseason aya yo to ba wa second keeper tele iyan le da pada wa le kiyan gbe asole keta wa sipo le keji lawon kan to foju won in preseason so iyan gan o le fun oluko ni confidence pe to won ba ni lo Raya gan a prefer ko lo Messi ayan ko sole taba ni ka wo oluko ni iko yi ifigabaga merin to ti koju kegi agbawolo ti Arsenal iya ni oluko ni je taba so nipa oluko ni Unai taba ni so nipa iko bi agbawolo ti Arsenal ifigabaga won meta seyin koju ko ti Ipswich go mejo sodo ni gugu e je lapapo ta Arsenal fi na iko gi agbawolo yi sugbon emi kan wo pe taba ti so nipa pe kan fun awon agbawolo kan lanfani lóòótọ́ individual brilliance máa wà ń bẹ́ẹ̀ ṣùgbọ́n team work njó lè dàbí bí ìyẹn gangan factor kan ni ó yí mọ́ ikọ̀ Chelsea lọ́wọ́ tán díẹ̀ ló kù against Leeds United pé kán fún àwọn agbábọ́ọ̀lù kan tó ń jókòó kán fún wọn ní àǹfààní.

0: èèyàn tó bá ti yá kan kò gbọdọ̀ gbẹ̀dọ̀ wà ti lọ́jà lórí tábìlì kan ní ọmọlúàbí.
1: Bó ti rí nìyẹn
0: o. Ẹ̀yin lólùfẹ́ wa ní àti ayélujára gbé òṣùbà kárí fún yín, ẹ̀yin tẹ ọ̀rọ̀ mọ́ wa lórí ẹ̀rọ ìléwọ́ yín tàbí rédíò yín, a lù yín lọ́gọ̀ ẹni pé ẹ ṣeun.
1: Àdúpẹ́.
0: Tí ẹ̀yin ìkànnì ọmọlúàbí láyò.
1: Ẹ ṣe o.
0: Wàyí ẹ máa lọ sí àti ayélujára ní àgbáyé ojópo Facebook, ẹ lọ ṣe àwárí ẹ̀ ní ìtọ̀nà /FM 105.5 Ìbàdàn. Ẹ fi ìfẹ́ hàn. Ẹ tẹ̀lé gbogbo ojú òpó wa.
1: Bó ṣe rí nìyẹn.
0: Èyí ò fi ní àǹfààní ńláńlá láti máa mọ̀ ní kété táwọn ètò wa tó bá ń gun àti ayélujára. Wọ̀n yóò dá ẹjẹ́ ká lọ tààràtàrà sórí ọ̀rọ̀ kan ò tó kan gbogbo òǹtajà pátá. Ní gbajúgbajà ọjà tó gbòòrò nílò ti gàrókè èyí tó sẹ̀ngẹ̀rẹ̀ sọ́lùlulẹ̀ yí Àbújá o. Wọ́n ní kálukú wọn ni wọ́n ti ń bèèrè pé ẹ jọ̀wọ́ jàre. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà kọ́ bá wọn gbé ìwádìí alágbára kalẹ̀ o. Wọ́n ní ìwádìí táǹpẹ̀ fún náà ló ń ṣe lálàyé wípé gbogbo àwọn ibi táwọn ti ń tajà ọwọ́ gẹ̀rẹ́gẹ̀rẹ́ ọwọ́ ẹnu ta gbogbo ẹ̀ ni wọ́n ti wó dànù. Ní ti ọ̀ sì ń ṣe lálàyé fún ọ wípé ẹ wo bí o ọwọ́ àtúnṣe àti ìyípadà iṣẹ́ àkànṣe o. Òun náà ló jẹ gbogbo àwọn ibi táwọ́ yìí pátá nítorí wípé iṣẹ́ àkànṣe ọkọ̀ ojú irin tó ń lọ lọ́wọ́ ọ̀hún ó ní ṣe pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ jaburata. Nínú gbólóhùn àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn tí wọ́n jẹ́ òǹtajà nílò ti Àbújá àgbáríjọpọ̀ rẹ̀ nílò ti gárúkẹ̀. Wọ́n tẹ̀ wájú inú àtọ́tẹnu wọn wípé bá a bá ní ká wò wá. Ìṣẹ̀lẹ̀ eléyìí tó wáyé náà ó jẹ́ èyí tó dunni dénú egungun ara. Wọ́n ní nítorí wípé kàkà bẹ́ẹ̀ kó tún rọ̀ bẹ́ẹ̀ kó mú àyípadà wá hùn. Wọ́n ní ẹjẹ́ mọ̀ wípé ọba nǹkan jẹ́ máwọn lára ni. Léyìí tó sì jẹ́ wípé ọba ṣẹ́ jẹ́ ọbọ̀nà jẹ́ ọdẹnu okòwò àwọn ọdẹnu ẹ̀kodò. Wọ́n ní kò tiẹ̀ tó wá tán síbẹ̀ hùn. Ẹjẹ́ mọ̀ wípé pabambarí ẹ̀ náà ni pé ìbẹ̀rù bojó ńláńlá ni ìgbésẹ̀ ọ̀hún jẹ́ o. Léyìí tó sì ń kọ àwọn lóminú kódà ó tún léwu fún ààbò kó wa àwọn táwọn jí òǹtajà. Nínú gbólóhùn ẹni tó jẹ alága ẹgbẹ́ ọ̀hún ẹyọ Muhammed Bala Garba nígbà tóun sọ̀rọ̀ nílò ti Àbújá o. Ó ní bẹ́ẹ̀ ni bàbá ní ká wò ní òtítọ́ ìṣẹ̀lẹ̀ tó wáyé náà ọ bá wọn lójijì ó ní pabambarí ẹ o káràkátà ó di wá pé ohun gbogbo ó doríkodò. Ó ní a ti wo ibi tán ti máa jẹ́ tán ti ń jẹun. Nítorí náà nǹkan ìbẹ̀rù bójó ti wá dé báyìí o. Àwọn nílò ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà kó gbé ìwádìí alágbára kalẹ̀ bẹ́ẹ̀ kó jọ̀wọ́ jàre kó dìde fún àtìlẹyìn àwọn. Ìwé ìròyìn The Nation ló jẹ́ ká rí gbọ́ gbàǹkangbì rèé láti ìlú Àbújá o.
1: Ọ̀dà bá ti dé láti ìlú Àbújá òun ẹ jẹ́ kẹ̀mí náà ó dàbolẹ̀ lápá bí.
0: Ó lọ bẹ́ẹ̀.
1: Wọ́n ní àjọ ààbò ara ẹni làbòlú NSCDC ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́wọ́ wọn ti tẹ àwọn èèyàn tó jẹ́ àfúrásí mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ fún ẹ̀sùn mímọ̀ fẹ́wọ́ àti mímọ̀ ta wáyà iná. Eléyìí tí wọ́n ní wọ́n yọ jáde kúò níbi àkànṣe iṣẹ́ kan eléyìí tí wọ́n ń ṣe ní abúlé tí wọ́n ń pè ní Agbona Village nílùú Ìwo Lodùọba. Wọ́n ní àwọn afurasí yìí tí wọ́n ṣe àpèjúwe orúkọ wọn ní Taliatu Olúńládé ẹni ọgọ́ta ọdún ni 60 àti Wàsíù Olúńládé ẹni ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n 25 bàbá àti ọmọ nu Tedori Ganiyu Ayomide ẹni ọdún 22 nígbà tí ẹni tí ṣe olùdarí fún àjọ àbọ̀ ara ẹni làbòlú ní ìpínlẹ̀ ti Ọ̀ṣun yẹn tó mà Matthew Enya tó ṣípayé ọ̀rọ̀ yìí lásìkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lánàá ti ṣe ọjọ́ ajé Monday ní olú iléeṣẹ́ àjọ ti NSCDC ti ń bẹ nílùú Ọ̀ṣọ́gbó. Enya ṣàlàyé wípé mímú àwọn afurasí mẹ́tẹ̀ẹ̀ta yìí ó wáyè lẹ́yìn ìwádìí takuntakun tí wọ́n ṣe lórí ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n wípé wọ́n ń jí dúkìá kan tí kì í ṣe titi wọn lọ́nà àlùmọ̀kọ́rọ́ wọ́n sì bẹ̀rẹ̀ sí ní máa lọ ta kébù náà eléyìí tí wọ́n ti yọ kalẹ̀ láti pasẹ̀ bí wọ́n ti ní ìgbìyànjú àkànṣe iṣẹ́ kan lọ lọ́wọ́ ńbẹ̀. Wọ́n ní wọ́n sì rọra yọ àwọn wáyà yìí wọ́n yọ wọ́n kalẹ̀ láti lè fún àǹfààní àkànṣe iṣẹ́ náà kó fi lọ ná gẹ́gẹ́ bí wọ́n ti ń sọ ọ́. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ yìí tó wáyé ìpinnu àjọ IBEDC ìyẹn pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn adarí àwọn àgbààgbà agbègbè ohun iná náà fi ṣe irú iṣẹ́ yìí o. Wọ́n ní àkàtà ibi tí wọ́n kó àwọn wáyà yìí sí fún bí oṣù bíi mélòó kan àfi bí wọ́n ti ní wáyà yìí bẹ̀rẹ̀ sí ní pòórá. Ó ṣàdì wípé ìwù yẹn ń pòórá eléyìí tó bí ìgbésẹ̀ ìwádìí alágbára kó bẹ̀rẹ̀ sí ní lálẹ́hù lórí bó ni wáyà tí wọ́n kó pamọ́ láti lè ṣàmúlò rẹ̀ padà bo ti bere si ni di n ton pora won ni won topase re won si pada ri pe iwadi safihan awon afurasi mete ta won yi won ni koda ninu igbiyanju ti won sa won ni fura lara won ina ne si bere si ni ma ko waya ina yi na bere si ni ma yo won bere si ni ma yo won si nlo ta fun awon ni sagolo sagbo sabola Hey, I want you to condemn me. What better sin it off on one? Coda any keji. Ti wan ma dada, ti wan ma ra lo won wa. Aminu ti o pe yan ma si bola, aminu bola. Ina o pe ni ma si o. Won ni sugba lowo yi. Aminu bola ti na papa bora.
0: Japa.
1: Iroyin kan la ni nje baun. Boya iroyin ti kan la pe alaye won ti won o. Won ni papa ori to n bese re soro. Ama lowo yi. Àwọn afurasí mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n ń bẹ ní àkàtà àjọ NSCDC ìyẹn àjọ àbáre ní làbòlú pẹ̀lú ìgbìyànjú eléyìí tí wọ́n sì padà fà wọ́n lé àwọn òṣìṣẹ́ agbófinró lọ́wọ́ tí ìwádìí àti ibi tí wọ́n tún padà gbé ọ̀rọ̀ wọn kà yóò tún máa tẹ̀síwájú lórí ẹ̀.
0: ọ̀dà ẹ̀yìn èèyàn wa ní àtẹ̀lujára ní àgbáyé máfojè peter johnson ìdúnàbọ̀ ogun ṣèyí tán ìṣọ̀lá kúrẹ́t ajibọlá àdúpẹ́ ní ọwọ́ yìí o àfa àrọ́ ni yáyá àdúpẹ́ púpọ̀ jù abdulkhalid àdúpẹ́ ní ọwọ́ tẹ̀yìn náà ẹ máa bá wa ṣe ní mẹ́wàá mẹ́wàá ọ̀làníwájú jẹ̀lílà ọ̀làjùmọ̀kẹ́ beatrice mba fúnláyọ̀ akínwẹ́kùnmí àdúpẹ́ púpọ̀ jù lọ́wọ́ yín mẹ́wàá mẹ́wàá ẹ̀
1: ẹni
0: kọ̀ọ̀kan ni wọn yóò dẹ̀ jẹ́ ká lọ sórí tábìlì iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ti àdámọ́wá wọn ni ọwọ́ ṣekú òfin o wọn ti fi gbé àwọn ọ̀dọ́ mẹ́ta kan nílẹ̀ jantoro bẹ́ẹ̀ sùn tí wọ́n fi kàn wọ́n ni pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n kọlu bàbá kan ibrahim muhammed ẹni 50 ọdún o ní abúlé kan tí wọ́n ń pè ní kadarbo wọn ni ìjọba ìbílẹ̀ ti favore ní ìpínlẹ̀ ọ̀hún ni ìṣẹ̀lẹ̀ abàmì ọ̀hún ti wáyé nígbà tí wọ́n fi kélé òfin gbé àwọn mẹ́tẹ̀ẹ̀ta pẹ̀lú àtẹ̀jáde ti agbẹnusọ fún iṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ti àdámọ́wá nígbà tó tí ọ̀rọ̀ ọ̀hún tẹtẹrẹ òṣèré tábìlì àwọn oníròyìn eyín sp sulaimon yahaya nroroje ó tẹ̀wájú inú ọ̀rọ̀ rẹ̀ ó ní ìṣẹ̀lẹ̀ abàmì tá à ń sọ yìí gbáǹkan gbé oró ni o ó ní ẹjẹ́ mọ̀ pé aago mẹ́sàn-án eyín ní àṣálẹ̀ ọjọ́ sátidé ti ṣe ọjọ́ àbámẹ́ta ọjọ́ ìkejìlá nínú oṣù kẹsàn-án ọdún tá a wà níbẹ̀ ó ní òun náà ní ẹni àkọ́kọ́ nínú wọn o lọ́ bá lọ tààràtàrà ó sì pèèyàn méjì mọ́ra ó lòdìwọ̀ ní ilégbèé ti mohammed ó nígbà wọn dọ́dọ̀ rẹ̀ wọn lù ú títí ó sì kú síbẹ̀ ìjẹ́mbó lọ̀rọ̀ òde dúró iléeṣẹ́ ọlọ́pàá ni ìwádìí alágbára ti gbìnà ya ṣùgbọ́n ṣá ọwọ́ ṣekú àwọn o ó ti gbé àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún nílẹ̀ báyìí ó ní ibrahim amadu ẹni 30 ọdún ni bòbá bàlá ẹni 22 at 22 ọlọ́run gbà wá yàyà bàlá ẹni 20 ọdún lòun wọn ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta báyìí ìwádìí alágbára ti gbìnà ya bẹ́ẹ̀ ni iléeṣẹ́ ọlọ́pàá ó ti ń fi ọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀ pẹ̀lú wọn nígbà tí wọ́n á fi òtẹ́lẹ̀ wípé àwọn afurasí mẹ́tẹ̀ẹ̀ta náà àwọn pẹ̀lú náà tiẹ̀ ti jẹ́wọ́ wípé ní tòótọ́ ó ní àwọn ṣe iṣẹ́ láàbù náà

0: money, business to pretenders. They shall feed in their way, and their backers shall be in all high places. Won't you need one on one? Papa, you see one, you go be king. And one, a lot of fighters, you see one, you go one. Oh, you know, I'm going to Wednesday 16, Thursday 17, at the Friday 18th, September 2026. They be charity, man, you're going to share it. Prophet Samson, you're a lot to UK. Papa, you're a lot. Prophet Moses, hey, I'm a lot of JP. Mama, Sure. Pastor Isaiah, oh, I'm a lot of JP. I'm a lot of me. This is to be tender. For my Saturday, I'm a lot of JP. I'm a lot of JP. I'm a lot of JP. I'm a lot of Wednesday 16, the Friday 18th, September. What I see, I do a major lot. Marino, let me show you, Mokalale. And I'm going to go to the car.
1: Àìrìnjìnà làìràbù kí ọ̀kẹ́rẹ́ bákan mẹ́wàá ṣẹlẹ̀ nínú ayé.
2: Bẹ́ẹ̀ni akinyin òkú ẹ̀ káàbọ̀ padà sí ìkànnì ti ọmọlúàbí.
3: Adúpẹ́ o.
2: Ìkànnì àdáni àkọ́kọ́ ni alágbàlọ́ọ̀kín, bẹ́ẹ̀ ìkànnì àkọ́kọ́ tún ni tóńgbò. Ọkàn wọn kú gúúṣẹ̀ mọ̀ pé a ti lọ sí ìpínlẹ̀ Edo. Ṣùgbọ́n ní báyìí o ní ìpínlẹ̀ ti Rivers, wọn ni àjọ tó rí sí ìpè ní iyọ̀ jíjẹ àti omi mu láwùjọ wa. Èyí tá a mọ̀ sí àjọ NAFDAC náà ló ti ṣe bẹ́ẹ̀. Wọ́n ní ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn oògùn kan o. Èyí tí ẹ máa fínífínà wípé ẹ wò á kó fún ẹ ní a kó fún yín. Ẹ máa lò ó fún tọ́jú àwọn èèyàn aráàlú. Eléyìí tó sì jẹ́ pé owó rẹ̀ tó mílíọ̀nù lọ́nà mọ́kàndínlọ́gọ́ta, ìyẹn 59 million naira. Jẹ́mbu ọ̀rọ̀ dé dúró. Wọ́n ní ngbà tí wọ́n mọ̀ iye àwọn oògùn ọ̀hún wò. Wọ́n ní Ole Azuz. Ọjọ́ ti lọ púpọ̀ púpọ̀ jù lórí ẹ̀. Ó ti kọjá sáà ti ìgbà ti àkókò tó yẹ kí ọmọ ènìyàn darú rẹ̀ sínú àyà. Ìjẹ́mbu ọ̀rọ̀ dé dúró. Wọ́n ní gbogbo agbègbè kan eléyìí tó wà ní Ẹ̀nẹ́ka Ngwata. Ní ìpínlẹ̀ ti Rivers, òun náà ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ti wáyé o. Nígbà tí wọ́n tẹ̀síwájú, wọ́n ní ẹjẹ́ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ oògùn tá à ń sọ nípa rẹ̀ yìí. Ọ wọlé

0: wọ́n ti bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláì máa fanilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
3: Hello, Mrs. Martins.
4: Oh, Mrs. Johnson.
3: Julia's body temperature is high and is complaining about headaches and body aches.
4: Not to worry. Get Brustin N Suspension.
3: Okay, ma.
5: Brustin N Suspension for children is a sweet-tasting brand of ibuprofen which provides relief against toothache, pains, and fever in children after 30 minutes.
3: Hello, ma. Oh, Junior, stop that.
4: Is everything okay?
3: Yes, ma. Junior is fine now. Junior!
5: Brustin N Suspension for children. Always stick to product after meal. If symptoms persist after 2 days, consult your doctor.
6: A quality product from Rambaxi, a Sun Pharma company.
7: Slash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
8: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wa?
9: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo olùkọ́ wa ṣe ń ṣe fún wa, làwọn náà ṣe fúnra wa.
10: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
11: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
7: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
11: 0807 112 4000.
7: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: Children, it contains essential vitamins for growth, immunity, and brain development. It's NAFDAC approved. Afravite is a product of Afrachem Limited, makers of Panda Paracetamol.
1: Ọlọ́run nìkan ní ṣàánú ẹ̀dá, ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Káàṣì ẹ̀ ni ẹlẹ́dàá tó wà lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Eléyìí tí kì í sún tí kì í rẹ̀ nígbà kankan, kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù Ẹ́bà yìí. Káàṣì ẹ̀ tẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpele tó ga jù. Ó tún yá o, ẹ jẹ́ kí n jayín sí ti Independence Day Cashport. Àwọn olúborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni Double Winning Cashport. Níbẹ̀ ni káàṣì ẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ́nìà tuntun. Èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ ló mọ̀ wípé ìwọ gan lọ́kàn láti di mílíọ́nìà wa? September 30 ni Special Independence Cashport. Nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash FM, *347*1004*#. Lórí Lágelú FM, *347*1004*#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.cashier.ng. Ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ State Gaming Board ló fòun tẹ̀lú káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣó ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.

0: ìtọ́wò ẹ̀kan lásán àrẹ kan kò sí lẹ́yìn ẹ̀.
1: Magistar tá a ṣe látara ẹ̀wà sóyà àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀ ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
1: Magistar yóò sọ gbogbo oúnjẹ tá a

0: Iwọ náà ro, nígbà àkọ́kọ́ tí o jẹ shawama, kí lo sọ?
1: Jẹ́ kí n kàn tán òdí ẹ̀.
0: Ṣùgbọ́n báyìí.
1: Ẹ fi sausage kun, ẹ fi chicken kun, ṣé ẹran yẹn, ẹran kun, ẹ fi cream púpọ̀ sí gẹ́gẹ́ bí mo ṣe fẹ́. Méjì ni mo fẹ́ rà o.
0: So rí báyìí, ọ̀pọ̀ nǹkan tí o fẹ́ràn lónìí bẹ̀rẹ̀ nítorí pé o tọ́ wọn wò ni. Kí ló wá dé tí o ṣe ṣakara fún Jumia app rẹ? Tọ́ Jumia wò, o máa gbádùn ẹ̀. Ra ohunkóhun níye tó dára ní rọrùn. O máa gbádùn ẹ̀. O tún lè sanwó nígbà tí wọ́n bá gbé ọjà rẹ dé. O máa gbádùn ẹ̀. O sì lè dá ọjà náà padà kí wọ́n sì dá owó rẹ padà fún ọ. O máa gbádùn ẹ̀. Tọ́ Jumia wò lénìí kí o lè ra ohunkóhun tí o fẹ́ gẹ́gẹ́ bí o ṣe fẹ́. Jumia. Ayọ̀ ti àgbédé.

0: Tom Tom, breathe through it.
1: Ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì, ṣúgà èdù kan àti iyọ̀.
2: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí èdù ṣe kú gbogbo ilé báyìí?
1: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
2: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eérú àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ̀nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eérú àdáyébá, eyín funfun dáadáa.
3: Supreme noodles, boom boom. Supreme noodles, boom boom.
4: Sit up, supreme noodles.
3: Supreme noodles, boom boom.

àkíyèsí pàtàkì. A fẹ́ kí ẹ mọ̀ wípé ìtàn àròsọ pọ́nbélé ni ìtàn yìí jẹ́. Nítorí náà, ohun ènìyàn gbogbo tí ẹ bá gbọ́ jẹ́ ti àwọn tí a yàn gẹ́gẹ́ bí ẹ̀dá inú ìtàn àròsọ yìí lásán, tí kìí ṣe ti ẹnikẹ́ni, tí ó ṣeé ṣe kí irú ìṣẹ̀lẹ̀ inú ìtàn àròsọ yìí ó ti ṣẹlẹ̀ sí. Bẹ́ẹ̀ sì tún ni àwọn ìró ohùn tí a lò láti fi yàwòrán ìṣẹ̀lẹ̀ nínú ìtàn àròsọ yìí jẹ́ akitiyan àti ìgbìyànjú ọgbọ́n àtinúdá olùdarí àti onímọ̀ ẹ̀rọ ìsohùnpọ̀ láti fi gbé òye ìṣẹ̀lẹ̀ náà yọ lásán ni. Kì í ṣe wípé ó ṣẹlẹ̀ sí ẹnikẹ́ni.

0: àkùkọ́ fò lórùlé ó kọ lálá. Bó ti ń sọ látùyẹ apá tùrẹ́ èdí ó wá dẹni tí ń kọrin lábẹ́ igi. Ayé ò fẹ́ràn gólóbà bí òpìpì àdàbá wà níjù ó nàyẹ́ sá bó dénú ilé tán a máa mú mi inú agolo. Bẹ́ẹ̀ lọ́jọ́ tọ́rọ bá dọ̀rọ̀ ìpèsè tó dọjú àrúdà tá ò rádàn tá ò ró bìbẹ̀ ẹyẹlé ní fara rẹ̀ sílẹ̀ bí nǹkan ẹbọ. A dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ àtẹ̀wétà ti Evans Publishers fún àjọṣepọ̀ wa pẹ̀lú wọn láti máa ka àwọn ìwé ìtàn àròsọ dí òfágúnwà àti àwọn ìwé mìíràn láti ọ̀dọ̀ wọn tí a óò tún máa kà lọ́jọ́ iwájú. Àjọṣe wa ò ní bàjẹ́ yóò bá ò ní dìmẹ́rí o àṣẹ tó àdìtú olódùmarè tún tẹ̀síwájú wà yí o ẹ ǹlẹ́ ń bẹ̀ ń o ẹ kú kalẹ̀. Díẹ̀ nínú àtẹ̀yìnwá báyìí ni wọ́n jọ ń sọ̀rọ̀ sí ara wọn. Àdìtú fẹ́rẹ̀ máì tí ìsọ̀rọ̀ tán tí ènìyàn bíi 24 fi jáde tí wọ́n mú un tí wọ́n kó ọwọ́ rẹ̀ méjèèjì sẹ́yìn tí wọ́n dèé tí wọ́n fún un lókun dandan. Lẹ́yìn èyí wọ́n so ọ̀gẹ̀dẹ̀ púpọ̀ mọ́ ọlọ́run wọ́n tì í síwájú gbogbo wọn kó pàṣán lọ́wọ́ wọ́n nà án bí wọ́n ti ń lọ. Ìgbà tí ó ṣe wọ́n bẹ̀rẹ̀ sí kọrin tẹ̀lé ẹnìkan ni ó ń dá orin náà bí ó bá ti lé orin tí ó wípé ojú olè rèé àwọn yòókù wá ní wọ́mù.
1: Ojú olè rèé
2: wọ́mù,
1: àyà olè rèé
2: wọ́mù,
1: apá olè rèé
2: wọ́mù,
1: ẹsẹ̀ olè rèé
2: wọ́mù,
1: orí olè rèé
2: wọ́mù,
1: ọrùn olè rèé
2: wọ́mù,
1: inú olè rèé
2: wọ́mù,
1: ẹ̀yìn olè rèé
2: wọ́mù,
1: olè rèé
2: wọ́mù,
1: olè rèé
2: wọ́mù.
0: Ire ni obìnrin ayé sá jáde láàrin èrò lẹ́yìn tí ó dáhùn lóhùn rárá pé
3: èmi rí o
0: tí ó bẹ́ síwájú adájọ́ olè gẹ́gẹ́ bí àṣà wọ́n ní láti wádìí ohun tí ó rí. Gbogbo ènìyàn tagiri ọba pàápàá dìde ẹni tí ó gbé àdá sókè gbé àdá sílẹ̀ obìnrin ayé bá ọmọ rẹ̀ níbi tí wọ́n dèé sí díẹ̀ ló kù kí omi bọ́ lójú rẹ̀ ṣùgbọ́n ó ṣe ọkàn ọkùnrin ó kọjú sí adájọ́ olè ó ní.
3: Ọmọ mi nìyí kò jalè rárá kò jí ọ̀gẹ̀dẹ̀ bẹ́ẹ́ ẹnìkan tí ó rí i lójú ọ̀nà nígbà tí mo rán wá sí ìfẹ̀yìntì ni yóò fún láṣẹ pé ó wá máa bí ọ̀gẹ̀dẹ̀ nínú oko tí ẹ ti mú dájúdájú àti èmi àti ọmọ mi ṣe bí oko ọkùnrin náà ni.
0: Ìtàn ń tẹ̀síwájú.

0: tọlọ́dẹ yípo ibi tí a ó ti pa ìkejì ìlú. Wọ́n sì ti gbé ìtì igi tí a ó so mọ́. Ẹni tí yóò bẹ́ẹ̀ ti gbé àdá lọ́wọ́. Ọba pàápàá ti gún wà. Ó ń retí pé kí wọ́n bẹ́ ìkejì ìlú lórí. Adájọ́ olè tí ó ti wo ẹ̀wù oyè rẹ̀ fa ìkejì ìlú wá síwájú ọba. Ó ní.
1: Kábíyèsí, ìkejì ìlú nìyí. Òun ni igbákejì yín. Òun ló mú kí àdìtú olódùmarè bẹ́ ọ̀gẹ̀dẹ̀ ọlọ́gẹ̀dẹ̀ láì jẹ́ pé ọlọ́gẹ̀dẹ̀.

0: kéde fun láṣẹ kí ó ṣe bẹ́ẹ̀. Òfin àtọwọ́dọ́wọ́ wa sì kà báyìí pé ìjòyè tí ó bá mú kí ọmọ nìkan.
1: Ó bèrè lẹ́ẹ̀kẹta. Ọba kò gbin. Bí ọba kò bá ti sọ̀rọ̀ bẹ́ẹ̀, èyí ni ni pé ó ń fẹ́ kí wọ́n dájọ́ fún ẹni náà gẹ́gẹ́ bí òfin. Ọba fẹ́ eléyìí ní pàtàkì nígbà náà. Nítorí òun àti ìjòyè náà kò rẹ́jù bẹ́ẹ̀ lọ. Adájọ́ olè bá múra àti dé èkejì ìlú mọ́lẹ̀. Wọ́n tilẹ̀ ti ń gbé e dùbúlẹ̀ ní ó rántí pé kò gbọdọ̀ kú láì jẹ́ pé ó fi ẹnu ara rẹ̀ yan ẹni tí yóò kú pẹ̀lú òun. Ó bá kọjú sí èkejì ìlú, ó ka ìwé òfin tí ó wí báyìí fún un pé
0: bí ìjòyè bá ṣe nǹkan tí ó jẹ́ pé a fi dá ẹjọ́ ikú fún un, ìjòyè bẹ́ẹ̀ ní láti dárúkọ ẹni tí yóò bá òun kú. Ẹnikẹ́ni tí ó bá sì dárúkọ láàrin ìlú ní láti kú pẹ̀lú rẹ̀ ni.
1: Adájọ́ olè bá tún bẹ ọ̀rọ̀ rẹ̀ lọ. Ó ní
0: nísinsìnyí èkejì ìlú ó ti ṣe àṣemáṣe, ó gbàgbé ipò rẹ, ó sì já sínú kànga, ó ṣí ọmọ nìkejì rẹ lọ́nà, ó fi oko olóko fún ẹni ẹlẹ́ni. Babaláwo ìlú dájọ́ fún ọ, olóríṣà ìlú dájọ́ ikú fún ọ, Ṣàngó ìlú dájọ́ ikú fún ọ, Ọya ìlú dájọ́ ikú fún ọ, Egungun ìlú dájọ́ ikú fún ọ, Oro ìlú dájọ́ ikú fún ọ. Àwọn oṣù àti àjẹ́, gbogbo ẹlẹ́bọ lóògùn pátápátá, lọ́mọdé, lágbàlagbà, lọ́kùnrin, lóbìnrin àti gbogbo arúgbó porogodo, gbogbo wọn ló dájọ́ ikú fún ọ. Gẹ́gẹ́ bí òfin wa, èkejì ìlú, kí orí rẹ tó kúrò lọ́rùn rẹ, wí fún ni, ta ni kí ó kú pẹ̀lú rẹ.
1: Báyìí ni adájọ́ olè sọ. Gbogbo ènìyàn sì ń retí ọ̀rọ̀ ìkẹyìn ẹnu èkejì ìlú. Òun náà bẹ̀rẹ̀. Ó ní
2: gbogbo ìlú, mo kí yín o, arúgbó ìlú, àgbà ìlú, ọmọdé ìlú, ọkùnrin ìlú, obìnrin ìlú, oṣó ìlú, àjẹ́ ìlú, gbogbo yín ni mo kí pátápátá.
1: Ó wá kọjú sí ọba.
2: Kábíyèsí, mo kí yín lọ́pọ̀lọpọ̀. Ọjọ́ pẹ́ tí èmi àti ẹ̀yin aláyé ti ń bọ̀. Àtijọ́ ń jẹ, àtijọ́ ń mu, àtijọ́ ń gbìmọ̀ràn pọ̀. A dàbí ahọ́n òun ẹnu. A kò gbọ́ pé ẹnu lọ síbìkan, ahọ́n kò lọ rí. Kábíyèsí.

0: nígbà tí ó wí báyìí gbogbo ènìyàn kùn lọ ẹlòmíràn ní
1: irọ́ ni òfin kò mú ọba
2: rárá kò mú òfin ò mọ́ ọba
3: rárá kò rí bẹ́ẹ̀ rí
0: òmíràn ní
4: èké ni ẹnikẹ́ni kò kú kí ọba bá a kú rí kò sí bẹ́ẹ̀ nínú ìwé òfin
0: àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n nǹkan tí òfin wí ni ẹnikẹ́ni tí ó bá sì dárúkọ láàrin ìlú ní láti kú pẹ̀lú rẹ̀ òfin kò mú ọba kúrò inú ọba dàrú ó wí fún adájọ́ olè kí ó tún ìwé òfin yẹ̀wò òun náà bẹ̀rẹ̀ sí í wá inú ìwé wàràwàrà wọ́n wá títí kò sí ohun tí ó le yọ ọba ọ̀ràn wá di kí ọba máa múra ọ̀run ogun bò ó láti orí dé àtẹ́lẹsẹ̀ láti Èkìtì ìdí dé gẹ̀ǹgẹ̀ àyà omi ń jáde láti inú ihò etí ọba gẹ́gẹ́ bí àṣà ìlú náà ọjọ́ náà gan ni ọba ní láti kú pẹ̀lú èkejì ìlú ṣùgbọ́n dandan ni pé kí ó sọ̀rọ̀ ìdágbére fún àwọn tí ó dúró ọba bá dìde ìgbà tí ó máa sọ̀rọ̀ àfi bí akólòlò ni ó ní.
5: mo dúpẹ́ o gbogbo ìlú bí nǹkan bá ti dé ó dé náà ni ẹni tí ó tó mi ní ilẹ̀ yìí ti kú èyí tí ó jù mí lọ ti kú èyí tí ó ṣe ìwọ̀n mi gan ti kú èyí tí kò sì tó mi ti kú pẹ̀lú bí ó bá ti wu ẹni tí ó dáni ló ń ṣe nǹkan rẹ̀ mo ṣetán láti lọ sí ibi tí àwọn baba ẹlòmíràn ti lọ láti lọ sí ibi tí baba tèmi pàápàá ti lọ bí mo ti ń lọ ẹ jọ̀wọ́ ẹ tọ́jú àwọn nǹkan mi kí ẹ tọ́jú ọmọ kí ẹ tọ́jú àwọn ìyàwó kí ẹ tọ́jú oko kí ẹ tọ́jú àwọn ohun ọ̀sìn mi kí ẹ pin ogún mi dáadáa kí ẹ fi agbádá mi fún ẹni tí agbádá tọ́ sí ẹ fi bùbá fún ẹni tí bùbá yẹ ẹ fi ṣòkòtò fún ẹni tí ó yẹ fún ṣòkòtò ẹ má ṣiṣẹ́ fi dàǹdógò mi fún ènìyàn yẹpẹrẹ ó dìgbà ó di lílọ ẹ gbé ìke igi wá ẹ di ọrùn mímọ kí ẹni tí yóò bẹ mi múra gírí ẹ̀ẹ̀kan ṣoṣo ni kí ẹ bí ọrùn mi hà ó kí orí burúkú tàkìtì lọ.

0: Nígbà tí ọba parí ọ̀rọ̀ sísọ tí ó sì dákẹ́ ẹkún tán, adájọ́ olè wí fún kí ó dárúkọ ẹni mẹ́rin tí yóò bá òun kù. Ọba bá kọjú sí ẹ̀kẹta ìlú, ó bẹ̀rẹ̀ ọ̀rọ̀, ó ní.
1: Ọ̀rẹ́ mi tòótọ́, ìwọ ni igbẹ́yìn mi, èmi ni ìjàpá, kò sí ibi tí mo lọ tí mo fi ọ́ sílẹ̀ rí. Lọ́jọ́ ayọ̀ ajọyọ̀, lọ́jọ́ ebi ebi jọpani, lọ́jọ́ ọjọ́ ajọjọ́, lọ́jọ́ ẹ̀rín ajọrẹ́rìn, lọ́jọ́ ẹkún àsìjọ sọkún ni. Ìgbà ikúdé náà wà yìí, dandan ni kí ikú jọ mú wa lọ. Adájọ́ olè, mú yan ẹ̀kẹta ìlú kí ó bá mi lọ sí ọ̀run.

0: báyìí ni ọba sọ sí ẹ̀kẹta ìlú. Ojú onítọ̀hún náà bẹ̀rẹ̀ sí pupa bí oòrùn alẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀. Ọba bá tún kọjú sí ẹ̀kẹrin ìlú. Ó bẹ̀rẹ̀ ọ̀rọ̀. Ọba ní.
1: Ẹ̀kẹrin ìlú, ẹ̀kẹrin tèmi, ẹ̀kẹrin pàtàkì, ẹ̀kẹrin àtàtà, ẹ̀kẹrin ńlá, ẹ̀kẹrin tó ju ẹ̀kẹrin lọ. Àkókò ẹ̀rùn ó yàtọ̀ sí àkókò òjò. Àkókò ọyẹ́ ó yàtọ̀ sí àkókò òwúrẹ́. Àkókò gbíngbìn ó yàtọ̀ sí àkókò ìkórè. Àkókò ẹkún ó yàtọ̀ sí àkókò ayọ̀. Àkókò iṣẹ́ ó yàtọ̀ sí àkókò ìsinmi. Kò sì sí èyí tí ó lè ṣẹlẹ̀ nínú àwọn nǹkan wọ̀nyí pọ̀ lẹ́ẹ̀kan ṣoṣo. Àkókò wọ̀nyí gbogbo ni èmi àti ìwọ ti lò pọ̀ rí. A ti jọ rẹ́rìn pọ̀, a ti jọ fa ojúro, a ti jọ mu omi, a ti jọ mu ọtí, a sì ti jọ mu akèǹgbé ẹmu pọ̀ ní ààfin. Ìwọ ọ̀rẹ́ mi, àkókò ikúdé lónìí wà yìí, a máa jọ kú ni. Adájọ́ olè, mo yan ẹ̀kẹrin ìlú kí ó bá mi lọ sí ọ̀run alákejì.
0: Ọba tún kọjú sí ẹ̀karùn ìlú. Ó ní.
1: Ẹ̀karùn ìlú, ẹ̀karùn tèmi pàápàá. Ìwọ igi jẹ́gẹ́dẹ́, igi àràbà, ẹni tí a rò pé kò lè pa àgọ́. Igi jẹ́gẹ́dẹ́, ó ṣe bí ire bí ire. Ó kó arúrú, ó ṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀, ó di bàbá àgbàlagbà. Ẹlòmíràn wà ní òde ayé, yanrìn ni ẹlẹ́dàá fi dà, kò lágbára. Òmíràn wà, àbàtà ni ẹlẹ́dàá fi dà, kò lágbára. Ṣùgbọ́n ẹ̀karùn ìlú, o kò sí nínú àwọn wọ̀nyí. Ohun tí ẹlẹ́dàá rẹ fi dá ọ, akọ òkúta ni. Mò ń mú ọ lọ kí a jọ kẹ́gbẹ́ lọ sí òde ọ̀run. Adájọ́ olè, mo yan ẹ̀karùn ìlú.

0: nígbà tí ọba sọ báyìí tán ó kọjú sí ẹ̀kẹfà ìlú ó ní
1: ẹ̀kẹfà tèmi pàápàá láti ọjọ́ tí o ti jẹ ẹ̀kẹfà ìlú ẹ̀fà rẹ kò fa ìjọ̀gbọ̀n wálé rí ẹ̀fà rẹ kò fa ìsàn wálé rí ẹ̀fà rẹ kò fa rògbòdìyàn wálé rí ẹ̀fà ni o fi ń fa ìlọsíwájú fún ajá ìlú ó ní o fi ń fa ìlọsíwájú fún ẹran ìlú ó ní o fi ń fa owó wọlé ó ní o fi ń fa ọmọ bí mo ti rí ire nínú ayé mo fẹ́ rí ire lọ́run nítorí náà mo ní láti mú ọ lọ kí o fi ẹ̀fà rẹ fa rere tẹ̀lé mi dé òde ọ̀run adájọ́ olè mo yan ẹ̀kẹfà ìlú kí o bá mi lọ sí ọ̀run alákejì.

báyìí ni gbogbo nǹkan wá lọ tí ó di pé ìjòyè mẹ́fà ní láti kú ní ìlú ìfẹ̀yìntì. ṣùgbọ́n ẹ má ṣe gbàgbé pé gbogbo àwọn tí ó máa bá ọba kú yìí kò gbọdọ̀ kú ní àwọn nìkan. ẹnì kọ̀ọ̀kan nínú wọn ní láti sọ ẹni tí yóò bá òun kú kí ó tó di pé ó kú. àti adájọ́ olè ni o, àti àwọn ọmọ ìlú ìfẹ̀yìntì tí ó dúró ni o. kò sí ẹni tí ó mọ ọ̀nà àti yọ nínú ọ̀ràn tí ó dé ilẹ̀ yìí. nínú àwọn ìjòyè tí ó ní láti kú, ìyẹ́kùn ẹni tí ó ní láti bẹ́ wọn lórí wà, ọbà kan rẹ̀ wà. adájọ́ olè pàápàá kò mọ nǹkan tí òun lè ṣe. gbogbo ènìyàn dákẹ́ minimini, wọ́n ń wo ohun tí adájọ́ olè yóò ṣe. ẹnikẹ́ni kò gbin, ẹnikẹ́ni kò sọ̀rọ̀. ojú gbogbo kan gbírín-gbírín, ó kanjú ọbẹ̀ ìtàdógún lọ. ìgbà tí ó ṣe ni adájọ́ olè kọjú sí ọba tí ó bẹ̀rẹ̀ ọ̀rọ̀.

kábíyèsí. Mo ti ronú jinlẹ̀ pátápátá. Mo ti ronú jinlẹ̀ púpọ̀púpọ̀. Mo ti ronú jinlẹ̀ gidigidi. Mo ti dé inú ayé yìí tó ìgbà kan. Láti ìgbà tí ìlú sì ti fi mí joyè yìí, ó ní ẹjọ́ olè tí mo ti dá. Lónìí, kábíyèsí, mo rò pé ọ̀ràn tí ó dé ilẹ̀ yìí kìí ṣe nǹkan àkùgbùrù ṣe. Ọ̀ràn tí ó gba ìrònú ni. Gáfárà tí mo sì fẹ́ tọrọ lọ́wọ́ yín ni pé kí ẹ fún àwọn ìwé ìlú ìfẹ̀yìntì ní ọjọ́ mẹ́sàn-án gbáko kí wọ́n fi lọ ronú ọ̀ràn yìí. Àbá mi kìí ṣe pé kí ẹni tí òfin bá wí pé kí ó kú má kú. Èrò mi tilẹ̀ ni pé kí gbogbo ẹ̀yin ìjòyè wọ aṣọ tí ẹ ó mú lọ sí ọ̀run wá pàdé wa. Kí ó tó di ọjọ́ mẹ́sàn náà, ẹ ó ti pín àwọn ohun ìní yín gbogbo fún àwọn tí ẹ fẹ́. Ẹ ó ti ṣe ètò oko àti ètò ilé. Ẹ ó ti ṣe ti ọmọ àti ti aya. Ẹ ó ti ṣe ti ọ̀rẹ́. Ẹ ó sì ti ṣe ti ojúlùmọ̀ pẹ̀lú. Ẹ ó wà síyìn yìí nírètí pé ọjọ́ náà lẹ ti rí ilé ayé mọ́.

0: adájọ́ lè sọ yìí yé ọba dáadáa. Ó sì dùn mọ́ àwọn ìjòyè nínú díẹ̀ pé àyè wà fún àwọn láti ṣe ètò ilé àwọn. Ọba gbà bí adájọ́ lè ti wí. Ó fún àwọn ọmọdé ìlú ní ààyè ọjọ́ mẹ́sàn-án kí wọ́n fi ṣe ètò ikú àwọn. Ṣùgbọ́n láàrin ọjọ́ mẹ́sàn-án náà, ìdààmú dé bá gbogbo àwọn tí wọ́n ti dá ẹjọ́ ikú fún. Wọ́n rí oúnjẹ, wọn kò lè jẹ. Wọ́n rí ohun mímu, wọn kò lè mu. Ìrònú dé bá wọn, wọ́n di jánajànà. Igbá àyà tí ó ti rí gbẹ̀ngbẹ́ ti di kẹ́rẹ́. Ìdí tí ó ti rí bọ̀kèlé ti di pẹlẹbẹ. Orí tí ó ti rí kidiri ti di palaba. Ojú tí ó ti gún rebete ti jìn sínú wòmùwò. Ikùn tí ó ti yọ bọ́m̀bọ́ ti di pẹlẹbẹ. Bí o sọ̀rọ̀ ẹ̀rín, wọn kò jẹ́ rẹ̀rín. Bí o kí wọn, wọn kò jẹ́ dáhùn. Bí o pàdé wọn lọ́nà, ara ló pàdé. Ọkàn kò sí níbẹ̀. Mi wọn ti lọ sí oríṣiríṣi ọ̀nà. Bí wọ́n sì ti ń ronú ẹni tí àwọn ò fún ní èyí, tí wọ́n ń ronú ẹni tí àwọn ò fún ní tọ̀hún. Bẹ́ẹ̀ náà ni wọ́n ń ronú bí orí àwọn yóò ṣe takìtì ní ọjọ́ tí a bá mú kúrò lọ́rùn àwọn. Bí ire bí ire, ọjọ́ ń lọ. Láàrin ọjọ́ wọ̀nyí, àwọn ọmọdé ìlú bẹ̀rẹ̀ sí í ṣe ìpàdé ní àṣírí. Bí wọ́n bá ti jáde nínú ìpàdé wọn, wọn á pa ẹnu mọ́. Kò sí ẹni tí ó tún lè mọ nǹkan tí wọ́n sọ. Ọmọ kò jẹ́ wí fún bàbá, àbúrò kò jẹ́ wí fún ẹ̀gbọ́n. Àfi bí ẹni pé gbogbo wọn gbé ogun ti àwọn àgbà ni. Ọjọ́ mẹ́sàn-án pé. Gbogbo àwọn ìjòyè jáde pẹ̀lú aṣọ lówó iyebíye. Ọ̀pọ̀lọpọ̀ ti kan kó sí. Ọ̀pọ̀lọpọ̀ ti gbẹ́ ilẹ̀ òkú. Ọ̀pọ̀lọpọ̀ ti rá adìẹ ìrànà. Síbẹ̀, ọjọ́ náà ni èdè yìí tó yé ni pé kò sí ẹni tí kò mọ̀ pé òun ó kú lọ́jọ́ kan nínú àwọn ọmọ ènìyàn. Ṣùgbọ́n kò sí ẹni tí ó fẹ́ kí òun mọ ọjọ́ ikú òun. Ẹni tí ó bá rí àwọn ìjòyè ńlá wọ̀n nì nínú aṣọ ńlá, ìbànújẹ́ ńlá ni olúwa rẹ̀ rí. Ẹni tí ó wò wọ́n wo ẹkún, ó wo òṣé, ó wo àrùkàn ọkàn. Ojú wọn kò dára. Àwọn ọmọdé ìlú kò fi ọ̀rọ̀ sí ẹnu adájọ́ olè láti sọ. Wọn kò tilẹ̀ gbà á sí ìpàdé wọn. Ìgbà tí gbogbo ènìyàn dé ọjà, tí adájọ́ olè jáde nínú ẹ̀wù oyè rẹ̀, tí àwọn babaláwo àti ọdẹ ti tò yí àwọn tí a dá ọjọ́ olè fún tán, ní ẹni tí àwọn ọmọdé fi ọ̀rọ̀ sílẹ̀nú dìde, tí ó bẹ̀rẹ̀ ọ̀rọ̀, ó ní.
1: Kábíyèsí, kẹ gbó kẹ tọ́ fún ni, kí adé pẹ́ lórí, kí bàtà pẹ́ lẹ́sẹ̀, ẹ ó ṣe ọba wa di alẹ́. Ọba àti ìjòyè ní gbòǹgbò ìlú. Bí a bá bẹ́ gbòǹgbò, a bẹ́ igi. Bí a bá wú gbòǹgbò, a wú igi. Bí a bá fi ìyà jẹ gbòǹgbò, a fi ìyà jẹ igi. Kò sí odò ní òde ayé tí kò ní orísun. Kò sí ilé tí kò ní ìpilẹ̀ṣẹ̀. Bí ìpilẹ̀ bá jẹ́ òkúta, dandan ni kí ilé dúró. Bí ìpínlẹ̀ bá jẹ́ yanrìn, dandan inú kí ilé wó. Nínú gbogbo ọ̀gá tí ọmọ ènìyàn ní láyé, kò sí èyí tí ó ṣe aláìbìkítà tí ó dàbí òfin. Nínú gbogbo ètò tí ọmọ ènìyàn ń ṣe lóde ayé, kò sí èyí tí kò ń káànú ẹnikẹ́ni tí ó dàbí òfin. Kí ló ń ti ọmọ ènìyàn sínú ẹ̀wọ̀n? Mo ṣe bí òfin ni. Kí ló sì ń so ọmọ ènìyàn kọ lórí igi? Mo ṣe bí òfin náà ni. Gbogbo àwọn ewé ìlú ìfẹ̀yìntì kìyìn. Wọ́n kìyìn. Wọ́n kìyìn dáadáa. Wọ́n ní òfin ìlú ìfẹ̀yìntì. Ọmọ ìlú ìfẹ̀yìntì ló ṣe. Ètò ìlú ìfẹ̀yìntì. owo omo ilu feyinti lo wa won ni awon pa ofin ti o de gbogbo yin re patapata titi aye e ko ni ku iku kiku kan lati oni lo enikan ko ni ba enikan ku ni ilu ifeyinti mo ki olukuluku ma lo si orun re woro ni
0: nigba ti okunrin yi pari oro re omi bo loju awon ijoye won ni fun ayo pe awon omode ilu se be feran awon sugbon sibe won ko fe ki ilu ti itori iku awon yi ofin pada won bi awon ewe ki won je ki awon ku sugbon awon omode ko jale ko ibi ti won ti le tin soro le ori kiku tabi aiku ni olori won ti wi fun adajo ole ki o pase ki won gbe ike igi ti won iba gbe orun won le be lo ti o si tun le eni ti o gbe ada ati ba fi pa won lowo jade ninu agbo igba ti oran si ti di be ko si ohun ti enikan le se nikeyin sa awon ijoye won ye gbagbe iku won mura ati ma ba ile lo ase be ni aye ko se fi sile to e wa wo won bi won ti nlo ete won ti gbe nibi ti won ti nronu isorun won ti han gbangba nitori alai jeun oju ti di wo nwo o ti sawo inu ereke di palaba nitori ebi ese gbe owo gbe omo ika gbogbo ri tinrin bi ara ekolo awara won ti hun jo gbogbo omiran dabi eni ti egbe iko ti fere paku omiran dabi eni ti o njiya lowo esun oke ile ereke elomiran dede wu gele ti kale lasan akoko yi ko dara ju be lo fun awon ijoye ilu ifeyinti iba se pe olodumare ko fi ero didun sinu awon omode ilu na nkan na iba buru gidigidi bayi ni aye ri eyin eniyan wa nkan ti awon omo araye ko ba fe ki a se si awon ni won ma nse si ni e wo ikeji ilu ko bikita bi apa omo olomo tabi akopa o ti onitanhun sinu ijogbon o ba fe ki a pa ikeji ilu bẹẹni oun paapaa ko fe lati fi aye sile olukuluku awon ijoye won ni ti de enu ibode iku ki won to sa pada enikeni ninu won ko fe lati ku sugbon iku omo ni keji ko ja mo nkankan won sa se bayi won bo lowo iku bi a ba si ro daada a o ri pe eni ti won fi iya je ni adi tu olodumare nitori igba ti oba wi fun ohun ati baba re ki won ma lo pon nkan pere lo fun lati fi dipo iya ti o ti je ko wa si pe won ri ogede be bi ti atijo mo iba owo die ti o ku lara owo ti won ri pa lori igbin ti adi tu ti he lojo ti o kan bo ni ifeyinti nikan loku o si ti fere tan ṣùgbọ́n kí ó tó di pé ọ̀ràn yìí ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àyípadà rere ti bẹ̀rẹ̀ sí dé sí òbílẹ̀ ayé ibi tí ó gbin àgbàdo tí àdì ìtúkọ́ mú wá sí jẹ́ ilẹ̀ ọlọ́ràá bẹ́ẹ̀ ni ó tún ṣe oko iṣu kékeré kan sí etí oko àgbàdo ṣe ni iṣu borúrú tí ilá ẹnu oko yọ ewé pẹ̀gẹ̀gbẹ́gẹ́ tí atáso jìnwìnì ti ohun ọ̀gbìn gbogbo dàbí ọ̀gẹ̀dẹ̀ tí a gbìn sí etí ipa odò tí ń so èso rẹ̀ lákòókò rẹ̀ bí a bá mú ata kúrò kò sí nǹkan oko tí ó ti mú èso wájú bẹ́ẹ̀ náà ṣùgbọ́n bí wọ́n ti ṣe dìde fi hàn pé wọn kò ní ṣàì mú èso wá bí ó ti yẹ yóò sì tilẹ̀ jẹ́ pé ipò tí oko obìnrin wà kò jù báyìí lọ síbẹ̀ kò jẹ́ kí ètè òkè òun dúró lórí ètè ìsàlẹ̀ bẹ́ẹ̀ ẹnu ni òbírí ayé ń fọ́n kiri a ní igba ti agbado ohun ba gbo ohun ta apa kan ohun je apa kan enikan ti o yaju si ohun nigba kan yo jiya nitori ohun o ri owo fi ba se ejo ohun o gbe so si ewon owo ti ohun ba tun ri ni oko ohun ohun o fi ra esin meji ohun o ma gun okan iyawo ohun yo ma gun ikeji adi tu ko gbodo gun nibe nitori omode ni ati be be lo nkan kan sele lojo kan ara iponju diran ko le obi ri aye ko si le lo si oko fun odidi ose kan sugbon diran gbadun ni ose keji oko re wa lo si oko igba ti o de ohun nkan ko dara eranko oya ti ko egbe wa si oko won ge gbogbo agbado lule patapata ko ku eyo kan fun oloko awon eranko elede inu igbo tun ja sinu oko isu won fa ekan isu tu erin koja laarin oko o ja gbogbo owo isu afi bi eni pe nkan buburu gbogbo se ipade pe ki awon ba ti obiri je ojo ti obiri si tile de oko yi ila so jiwin ni gbogbo bi oya ati elede igbo erin ati efon si ti ba nkan je to won ni won ko fi owo ba ila rara nitori ti ila sita ni odun na inu obiri aye dun o lo sile ni ojo keta ti o wa ma de oko agbonrin ti de oko o ti ka gbogbo ilaje patapata agbonrin je eso o je igi o je gbogbo ewe ilaporogodo obiri aye ati iyawo re tun pada si ibanuje.

0: Flash FM 105.5.
1: Ètò tẹ́fẹ́ gbọ́ báyìí òun ni àkókò ìyìnrere láti lè ṣe ìránṣẹ́ People of God Evangelical Ministries POGEM.
2: Ǹjẹ́ yìí ó mú o lọ? Ǹjẹ́ yìí ó mú o? Bí Jésù bá dé lónìí o? Ǹjẹ́ yìí ó mú o? Bó ṣe ní lóde?

0: ọ̀nà.
1: Jíde Olúwa Jésù Kristì súnmọ́ etílé, àyànfẹ́ ẹja múra. Àkòrí ọ̀rọ̀ mi sí wa ni pé ó ń padà bọ̀, ó fẹ́rẹ̀ dé. Onídàájọ́ òdodo. Jíde Jésù ti súnmọ́ etílé, kìkì pé àwọn ọmọ ìgbàlà ká múra sílẹ̀ o. Tá a bá ronú jinlẹ̀, a ó rí wípé àwọn ohun tí Jésù sọ pé tí dédé òun bá ti kù fẹ́rẹ́ yóò máa ṣẹlẹ̀, a ti rí ìmúṣẹ wọn. Ó ti ń ṣẹlẹ̀ báyìí. Àwọn ìṣẹ̀lẹ̀ gbáńkọ́gbì tá a gbọ́ rí, a ti ń gbọ́ wọn báyìí. Wọ́n ti ń ṣègbéyàwó fún akọ àti akọ. Àwọn orílẹ̀-èdè mìíràn, wọ́n ti ń fún ọkùnrin ní ọkùnrin láti gbé níyàwó. Ìjọba wọn ti fọwọ́ sí pé kọkùnrin máa fẹ́ ọkùnrin, kóbìnrin máa fẹ́ obìnrin. Àwọn ìṣẹ̀lẹ̀ wọ̀nyí a ò gbọ́ rí tẹ́lẹ̀. Bàbá ti ń fún ọmọ rẹ̀ lóyún. Ọmọ kẹta sọ pé bàbá òun ó gbé òun lọ sí orílẹ̀-èdè mìíràn. Ó sì bí ọmọ mẹ́rin fún bàbá rẹ̀ tí wọ́n jọ ń gbé bí tọkọtaya. Òpé ayé ti dé. Wọ́n fi àwòrán ọmọ ọdún mẹ́jọ kan hàn tó lóyún. Àpẹẹrẹ ìgbà kẹyìn nìwọ̀nyí. Ọmọ ṣekú pa ìyá rẹ̀, òmíràn ṣekú pa bàbá rẹ̀. Ọkọ fìyàwó tó fẹ́ níṣu lọ́kà, ó fi ṣoògùn owó. Ọmọ ogún ọdún ó pa bàbá rẹ̀ torí pé òun náà fẹ́ gun Mercedes bí àwọn ẹlẹgbẹ́ rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo tiẹ̀ wo àwòrán ìyàwó ìyá tó lóyún fún ọkọ ọmọ rẹ̀. Ó lóun fi ran ọmọ lọ́wọ́ ni. Ìgbà tí ọ̀dẹ̀ tètè lóyún fọ́kọ ẹ̀, òun ò fẹ́ kí ìbòjókọ̀ ẹ̀ di tẹlu mí, òun dẹ̀ lóyún fọ́kọ ọmọ ẹ̀. Àwọn ìṣẹ̀lẹ̀ gbàkan bò wọ̀nyí, ó bani lẹ́rù. Ó ń jẹ́ ká mọ̀ pé òpin ayé ti dé. Bíbọ̀ Jésù Olùgbàlà ti súnmọ́ etílé. Ìwọ olùgbọ́ mi, tètè yára rẹ wo, níbo ló kù sí, ibo lèmi náà kù sí. Tí Jésù bá dé lónìí, ṣé mo yẹ láti bá lọ síbi tó ti pèsè sílẹ̀ fún èmi àti ìwọ? Tí ìgbà sókè àwọn àyànfẹ́ bá ṣẹlẹ̀ lónìí, ṣé màá lè lọ? Jésù ṣèlérí nùwé Jọ̀hánù orí kẹrìnlá ẹsẹ̀ kìíní dé kẹta. Ó ní ká má jẹ́ kọ̀kan wá dàrú. Jọ̀hánù orí kẹrìnlá ẹsẹ̀ kìíní dé kẹta.
2: Ẹ má ṣe jẹ́ kí ọkàn yín dàrú.
1: Ó ní ká má ṣe kọ̀kan wá dàrú.
2: Ẹ gba Ọlọ́run gbọ́.
1: Ó ní ká gba Ọlọ́run gbọ́.
2: Ẹ gbà mí gbọ́ pẹ̀lú.
1: Ó ní ká gba òun gbọ́ pẹ̀lú.
2: Nínú ilé bàbá mi.
1: Nínú ilé bàbá òun.
2: Ọlọ́pọ̀ ibùgbé ni
1: ó wà. Ọlọ́pọ̀ ibùgbé ló wà wà ńbẹ̀.
2: Bàbá má ṣe bẹ́ẹ̀.
1: Bí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni.
2: Èmi bá ti sọ fún yín nítorí èmi ń lọ pèsè
1: àyè sílẹ̀ fún yín.
2: Ó wá ní Jésù wa lòun lọ
1: láti lọ pèsè àyè sílẹ̀ fún èmi
2: àti ìwọ.
1: Ó lóun máa ń padà bọ̀.
2: Èmi ó sì mú yín lọ sọ́dọ̀ èmi
1: fúnra mi. Ó lóun mú wa lọ sọ́dọ̀ òun fúnra ara
2: òun. Pé níbi tí èmi bá gbé wà.
1: Níbi tó ń gbé wà yẹn gan-an. Káwa náà lè wà ń bẹ̀. Kéèmi àti ìwọlé wa bi tí Jésù wà. Òun la fi láti yẹra wa wò. Òun láti ṣàtúnṣe ọ̀nà wà. Òun la fi láti gba Jésù lólúwa tó olùgbàlà wà. Tó bá jẹ́ ìrọ̀lẹ́ yìí lóde, ṣé o ti ṣetán? Ṣé o múra sílẹ̀ láti bá lọ? Ìwọ olùgbọ́ mi, ọ̀la lè pẹ́ ju onílọ́jọ́ ìgbàlà rẹ̀. Ṣàtúnṣe ọ̀nà rẹ̀ kó ba lè mú ọ lọ. Olórin yẹn ló ń padà bọ̀, ó fẹ́rẹ̀ dé o. Ó ń padà bọ̀, onídàájọ́ òdodo. Ó ń padà bọ̀, Jésù fẹ́rẹ̀ dé o. Ó ń padà bọ̀, onídàájọ́ òdodo. Ṣé tó bá dé lónìí, ṣé o lè bá lọ? Ṣé àtúnṣe ọ̀nà rẹ kó tó pẹ́ jù? Ọ̀la lè pẹ́ jù o. Fún ìgbanímọ̀ràn àti àdúrà, pè nọ́mbà yìí 08088038265. Mo tún pè lẹ́ẹ̀kan sí 08088038265. Ẹ ṣe tẹ́ ń gbọ́ wa.
3: Oníwàásù ni Pastor Mrs. Moji Akinyemi. Ẹ ṣe tẹ́ ń gbọ́ wa.
4: Flash FM 105.5.
5: Flash 105.5 FM. The best and the best.
6: Nìní sun ọ̀lẹ́jọ́, ara ń tọ́ka. Nìní mẹ́wàá rẹ̀ bọ̀ látòdì ọ̀run ni. Àbí ni bí ò ṣe fi wá ò ṣe. Splash 105.5 FM.
7: Your Washington IB Radio.
8: Agbefe special ni Splash 105.5 FM. Oku akoko radio adani.

0: Akọ́dá ayé ìbàrẹ̀ o.
1: Àjúbà, ìbàlàkọ́dá.
0: Aṣẹ̀dá ayé ìbàrẹ̀ o.
1: Àjúbà, ìbà.
0: Alákòóso ayé, alákòóso ọ̀run, àṣebà.
1: Àṣebà ká tó wọlé.
0: Ìbà ọ̀nà tí mo tọ̀ délẹ̀ yìí tó ń pè ní ọmọ olúgbọrọgbọrọ.
1: Bẹ́ẹ̀ ni bó ṣe rí nù.
0: Ìbà olúwo ìbà apẹ̀nà.
1: A kí gbogbo wọn àṣebà.
0: Ìbà ọlọ́run ìbà ènìyàn.
1: Kábíyèsí bàbá.
0: Ìbà ọlọkùnrin ìbà olóbìnrin.
1: Àjúbà gbogbo yín o.
0: Ìbà ọ̀nà tí mo tọ̀ délẹ̀ yìí. Wọ́n ní bí kò ló bá ti júbà alẹ̀
1: ilẹ̀ ọ̀la ló fún ni. Bẹ́ẹ̀ni.
0: Tó ọpẹ́ fún Ọlọ́run tó fún wa lára yìí dá.
1: Àdúpẹ́ lọ bàbá lókè.
0: Alákọ̀ọ́kọ́ ná, ó jẹ́ kí ara wa kó dá. Ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa náà, ó jẹ́ kí ara yín ó le.
1: Àláàárọ̀ pẹ́ dá.
0: Ṣèbí téèyàn bá ní fọ̀kànbalẹ̀ ni ó rántí pé ètò kan ti fẹ́ gorí afẹ́fẹ́ ní Splash 105.5 FM.
1: Mọ̀jàríjàyà ló lo.
0: Ilé funfun báláwo fẹ́lẹ́lẹ̀ nìbàdàn. Atọ́kùn tára rẹ̀ ò dá kóṣákóṣá, kò lè wọnú súdíò fa.
1: Ọgbọ́n
0: ò
1: la fẹ́ ta sí.
0: A ti bọ́ sórí afẹ́fẹ́ náà ní ọpẹ́ ní Fọlọ́run.
1: Adúpẹ́ lọ bàbá lókè.
0: Èmi máa ń bá Démọ́lá Ọlágbẹ́njọ́ bàbá Ìbàdàn sọ̀rọ̀ kan pé àwa tá a jẹ́ apèdègbayì lórí rédíò àti tẹlifíṣàn.
1: Bẹ́ẹ̀ni.
0: Tó bá jẹ́ wípé ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ la ní láti máa ra ohun tá a fi le fi ohun jáde lẹ́nu wa.
1: Iye gíga báyìí ti
0: lẹ́yìn ara. Èló la wá fẹ́ máa ná lọ́sọ̀ọ̀sẹ̀
1: ó jáde. Odidi owó ni o, odidi owó ni o. Inú gan tọ́pẹ́ ó sì dìde ọpẹ́.
0: Ọmọ aráyé ẹ̀jẹ̀ kojú wa ṣe o.
1: Àdúpẹ́ pọn ojú wa ṣe o.
0: Ohun tẹ́yìn náà rò ní ti dáadáa, ó máa ju yín ṣe.
1: Àmì àṣẹ májàmá ọ́ lè mílẹ̀.
0: Iwájú lọ̀pá ẹ̀bì tí yín yóò máa rí sí kò ní padà sẹ́yìn.
1: Àmì àṣẹ bẹ́ẹ̀ ni ó rí.
0: Lẹ́yìn ìgbà tá a ti júbọ̀ Ọlọ́run ná, a kí ìgbìmọ̀ aláṣẹ rédíò níbejì yìí Splash 105.5 FM.
1: Àwọn alálátẹ̀rọ gòdì.
0: Ilé funfun báláwo fẹ́lẹ́lẹ̀ ńbàdàn àti Lágẹ̀lú òkè gajòkè 96.7 FM. Tẹ̀gbọ́n tàbúrò ni wa. Bíyẹn bá jẹ́ àlejò, kó má yọjú sọ̀rọ̀ wa o.
1: Bẹ́ẹ̀ni, iná ilé náà láti yanjú gbogbo ẹ̀.
0: Àti Splash àti Lágẹ̀lú.
1: Àmánú ilé náà gbogbo
0: ẹ̀. 105.5 FM ilé funfun báláwo fẹ́lẹ́lẹ̀ ńbàdàn láti ń kàn sí yín o. Bóò ni gbogbo nǹkan lọ́dọ̀ yín bẹ̀ yẹn o.
1: Ògbẹ́ ó ń sẹ̀mẹ̀ ń kú ẹ̀.
0: Wọ́n ní ẹyẹ ilé la múrajò.
1: Bẹ́ẹ̀ni.
0: Ó di dandan kó yẹ wá kalẹ́.
1: Lọ yẹ wá.
0: Ó di dandan kó yẹ ẹ̀yin náà kalẹ́.
1: Kò ní yẹ ẹ̀lẹ́. Kò ní yẹ ẹ̀lẹ́.
0: Ká sì má gbàgbé gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò wa tí ẹ̀ ń tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ àgbáyé. Lórí tíkítọ́ọ̀kì àti ẹ̀yin tẹ́ ń gbọ́ wa níbi tẹ́ rọra gbé rédíò sí lẹ́gbẹ̀ẹ́ yín. Túndé Ọláwúwo ọ̀gá
1: àgbà
0: òun ni olóòtú ètò yìí Bọ̀sún Aláyàndé Ọlọ́wọ́ Ọdán Magic Finger Studio Manager Adémọ́lá Ọlágbẹ́njọ́ bàbá Ìbàdàn.
1: Mo ń bẹ́ hàn yín.
0: Àwọn náà wà níkàlẹ̀ wa tí Abiola Adékànbí Sílíkì Lady.
1: Iná ọgbẹ́yìn.
0: Wàrà òjò tí gbalẹ̀ dẹ́dẹ́dẹ́ apẹ̀rọ bí ẹni ó sùn ọmọ ti àjànà oro. Lérè Ṣítù Alágbẹ̀dẹ èdè Mr. Mídòmídò ló ń kí yín káàbọ̀ sórí ètò náà. Níwo ìyàwó yín lọ ẹ̀kan sáà dájó kò ní sitting room. Ẹ pé wọ́n nà á.
1: Bẹ́ẹ̀ni àpéjọpọ̀ jọgbọ́ ni.
0: Ókè wọ́n máa wọlé láìpẹ́ yìí. Kò sí dání kan bọ́. Mo kẹ́kẹ́ kọrin kan fún ọ pé òrékelẹ́wà o.

0: ọṣẹ bọsun alayande magic finger o ma n dun mi gangan ni o ma n ka mi lara wipe ninu eto igbeyawo papa julọ eyi to ba toro bi omi afowurọ pọn to toro daada to si wa je pe awọn kan won wa gbogbo ọna lati daluru pọ mọ ṣapa lati le ba idile alayọ jẹ so ye ko ri bẹ ṣa ibi ti ọkọ ati iyawo ti won ti n tiraka palantia lakaka lati ri wipe ẹbi won fẹsẹ mulẹ ṣinṣin ibẹ naa ni awọn kan yo ti maa fi ẹnu ba lọkọ laya jẹ so ye ko ri bẹ ṣa ogun ta mọ Adémọlá Ọlágbẹ́njọ́ bàbá àbàdàn Abíọ́lá Adékànbí ogun tá a mọ̀ ogun tá a lè rí òun ló ń ja ọ̀pọ̀lọpọ̀ tọkọ-tìyàwó òun ló ń bá wọn jà wọn ò sì fura o tó bá ti di pé ọ̀rọ̀ tí ò tí ì tọ́rọ̀
1: tó ti diran tó
0: tó bá ti lè gún yẹ kúrò nínú mọ̀lẹ́bí aláyọ̀ ìdílé aláyọ̀ ń bi tọkọ àtìyàwó àtàwọn ọmọ ti wà
1: ìṣòro ti ń wọlé wá
0: ó wá di nǹkan tí wọ́n ti ń gbọ́ níta ó jẹ́ ohun tó burú jáì
1: ọ̀rọ̀ kínkínní
0: ẹ sì má gbàgbé ẹ ṣe bàbá mi olódùmarè àṣàlàṣà Abíọ́lá Adékànbí àtọ̀gá ẹ̀ ọpẹ́ ní fọlọ́run
1: àdúpẹ́
0: tó ń fún wa ní ara yìí dá
1: àwa gangan lára
0: ní gbogbo ìgbà tá a bá ti bọ́ sórí afẹ́fẹ́ ẹ̀mí ọlọ́run ó sọ pé báyìí ká ṣáá báyìí ká wòdì bẹ́ẹ̀ ṣe tọ gbogbo ẹ̀ tí ó fi kú mọ́
1: bí ìdodo
0: ẹ̀fọn kí ló dé tí àwọn kan ọkọ àtìyàwó àtàwọn ọmọ tí wọ́n wà ní ṣọ̀kan ṣùgbọ́n àwọn tó bá wá súnmọ́ wọn pẹ́kípẹ́kí àwọn náà ni ó máa wá wá gbogbo ọ̀nà láti ba ìdílé aláyọ̀ jẹ́
1: láwọn tí wọn èrí ibi tí nǹkan ti ń dùn
0: ṣá wá lè sọ pé wọ́n ń jowó wọn ni
1: àbí ń sì lára
0: àbí ìlara àbó wà lẹ́mìí wọn wípé ohun tó ń dùn
1: káwọn ṣàbàjẹ́
0: kó ṣàbàjẹ́ ọlọ́run ọba ò ní jẹ́ kó rí bẹ́ẹ̀ láéláé
1: àmì àṣẹ
0: ọ̀rọ̀ tá a fẹ́ sọ lálẹ́ yìí ó pọ̀ díẹ̀ ṣùgbọ́n bá a ṣe yín ọ̀rọ̀ yìí ní àkọ́kọ́ ṣó rántí ìgbà yẹn ó ti pẹ́ o
1: nígbà ni
0: tí wọ́n bá ń dáṣà gà á sí mi létí
1: ìtọ̀nà ètò
0: ṣọ́ra ti ìgà sí mi létí yẹn ọ̀pọ̀lọpọ̀ máa ń pè ní gsm àbí global system of mobile communications gsm tí n bá bi Abíọ́lá Adékànbí nísìnyí wípé ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ gà sí mi létí gsm ṣé ó ń dá wàhálà sílẹ̀ nínú mọ̀lẹ́bí àbò ń tún ṣe yàmú láti bẹ̀ yẹn
2: ó ń dá wàhálà gidigidi sílẹ̀
0: ó ti jẹ́ kí lórí òye ọkọ mi
2: nígbà tí ìyàwó bá pe ọkọ tó bá ní dìambolẹ́wà tọ́kọ́ dẹ̀ wà ní challenge tó ní bó ṣe ń wò mí mo sì wà lẹ́kọ̀ọ́
0: a jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ló ń lo ẹ̀rọ gà sí mi létí ìbáraẹnisọ̀rọ̀ gẹ́gẹ́ bí ohun èlò
2: tó fi ń parọ́ wọ́n máa ń lò dáadáa
0: ọ̀dà náà tá a bá wá ní ká ṣe ìgbéléwọ̀n Démọ́lá Ọlágbẹ́njọ́ bàbá àbàdàn ẹ má da bọ̀sán aláyànde ẹ má da láàmú ṣe rí ẹ̀rọ gà sí mi létí ta fi ń bára wa sọ̀rọ̀ yìí ta ló ń lo ẹ̀rọ yẹn láti fa wàhálà jù ṣọ́kùnrin ni àbóbìnrin àbáwọn méjèèjì náà ni
1: àwọn méjèèjì náà ni ṣùgbọ́n ó gbé wọn jura wọn lọ
0: èyí ti jẹ́ tẹ̀bí sọ bẹ́ẹ̀
1: nítorí pé ọkùnrin ń jowó obìnrin ń jowó ṣùgbọ́n owó ara ọkùnrin lọ́pọ̀ jù látàrí tí ẹ̀rọ bá nìṣọ́ lè fún
0: àníta ni ó ń lo fóònù ẹ̀rọ gà sí mi létí gsm ta sọ lẹ́ẹ̀kan ta ni ń lo ẹ̀rọ yìí láti dá wàhálà láàrin lọ́kọ láyà jù
1: obìnrin ni o
0: se tori pe obirin to wa legbe wa bi ba ko soro
1: obirin
3: ki lo de te bi so be jare
1: awon ipe kan wa to je pe to ba wole lai ti je pe oko gan ti e fe ti si o ti mo pe eleyi ipe to mu furada ni ni papa le to ba ti mo pe iyawo ohun ejo ni
0: oko oda na abela de kan bi o ti oko ati iyawo to ba wa nu idile alayo ti won si feran ara won denu ki lo ma nsaba fa abosun elaide eyin na ma gbo o studio manager to je pe ti iyawo ile to loko to lawon omo to ba ti gba ipe lori phone re eregege nte kwa gege yo ma sa lo ni kilo sele to fin lati ma sa koni fe gbe phone yen to fe ba soro ni to si bi toko re ba wa kilo nsele gan
2: ti obirin ye ba le bo leru o ma gbe kuro ni bi tawon eyan wa sugbe to ba ye pe oko
0: o se lati gbe kuro ni bi tawon eyan wa
2: e tori ko ni fe koko un gbo se eni to nya le nsin se o ma fe on ko le gbo
0: ta lo nse aserege ju ninu oko ati yawo ta ba nsoro nipa asilo phone ta nsoro re yi
2: okunrin ni o okunrin ni o
0: o ti aye ku lori ara re abi
2: rara o
0: baba ba da e da si jare
1: lo to okunrin ni sugbon awon obirin fe ma si a mo lo pe ka won sa to bu bon tin sele ni mo fi da oro ru okunrin ni to do
0: gba won so ara e de sa tin sumo ipolo oja
1: o ma si asirije
0: eh eh te ba se tan
1: lati mo tin sele inu opolopo
0: ni ti wa ni ade call me
1: nti ma da wa la le nanu
0: eh
1: ori gbe obirin to ba fe dona fun ra
0: re okay e se gan baba abadan ko ni ton be lale abela de kan bi sa ma siliki siliki e dakun eyin ti en gbadun wa
1: da fe to wo lale
0: je mo itu ti ero ga simileti to ti pa ninu orisirisi idile alayo
1: o ti pa to re pe
0: edona e farabale bowo oni jogbo da se farabale fa nkofu mama kan ma ni mama yen ti fe darugbo tan close to 70
1: adorin
0: mama yi feran awon omo re awon omo omo ohun lo ma mu won lo sile ewe primary secondary ile eko jele osimi ati grammar mama agba yi won wa nlo o si padadan ton ba kuro ni adugbo ibi ti le won wa wi pe won agba ori patako ti won te sori odo
1: afara
0: ti
1: won gba koja
0: won wa gba koja lojo na lohun omo to ma sele mo se gba koja bayi no ba ri seru ba won phone lele
1: to je ro ga
0: mama agbalagba wa nro pe se ki mu phone yi abi ma mu phone yen e fe mo to sele bo sun alaye de mana kocha palaroba abracadabra si ko to agbo ife
4: special
0: e mo ru
4: flash fm 105.5

0: ọpẹ pàtàkì lọwọ àmúlàgà tó mẹyìn dúró lókè ẹnu kákí ọlọwọ ọdàn wa studio manager fún ti alẹ òní torí iṣẹ takuntakun tó ń ṣe lórí ìpolówó ọjà àti lórí kọmpútà ọlọrun ọba kò ní jẹ kó bàjẹ nígbà kọọkan a fẹ sọrọ tó pọ lórí ẹrọ gasimileti global system of mobile communications gsm àti àwọn ohun tó ṣẹlẹ̀ lóríṣiríṣi tó yẹ ká mọ̀ kí àwa náà ká lè ba àkóra ró ká má ba kó sínú wàhálà tó lè dálẹ̀ ṣùgbọ́n ẹ̀yin tí ẹ wà ń bẹ̀ ń bá mi máa mi tí ó ṣe pé ẹ ti ń dúró de ètò wa agbo ìfẹ́ special
1: tàjọ ṣe é
0: ká sì máa gbàgbé àwọn èèyàn wa tí wọ́n ti pé bàbí sórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ àgbáyé tá a mọ̀ sí facebook ẹ ṣe é ní gbogbo ìgbà ẹ ṣe é nígbàkúùgbà ẹ ṣe é nítorí ìfẹ́ ẹ ṣe é nítorí àtipẹ́tipẹ́ àti ìfẹ́ àìṣẹ̀tàn tí ń bẹ láàrin wa ọlọ́run ọba a nífẹ́ ẹ̀yìn náà ṣùgbọ́n fún àǹfààní ẹ̀yìn ìyàwó ilé ẹ̀yìn baálé ilé àti ẹ̀yìn ọ̀rẹ́kùnrin ọ̀rẹ́bìnrin boyfriend girlfriend àti ẹ̀yìn tó ṣe wípé ẹ ti dá ọjọ́ ìgbéyàwó sọ́nà a fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ yín ṣùgbọ́n kù díẹ̀ a kàn fẹ́ kí ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ gbọ́ kẹ́ ẹ lè máa rorí nípa rẹ̀ bàbá àbàdàn adémọlá ọlágbẹ́njọ mo fẹ́ fún ọ ní ìbéèrè kan tí ó la tan bọgi kí ni ìyàtọ̀ tí ń bẹ láàrin ìròrí àti ìrònú.
1: Ìyàtọ̀ tó pọ̀ mẹ́mbẹ́ wẹ́n tí bá ń ronú ojú kan náà ni ọ wà yọ kàn máa rù yọ máa
0: bẹ
1: kò ní ìrònú.
0: Ìrònú kí ni ìyàtọ̀ tí ń bẹ ń bẹ.
1: Ìròrí ẹni tó fẹ́ tẹ̀síwájú ni láti mọ̀ gbèsè tọ̀ kan ìrònú ojú kan náà ni ọ wà bí ṣe ń rù ni ọ máa gbẹ kò ní sún síwájú yọ dàbí odò adágún ni.
0: Ẹni tó bá wà nínú ìròrí ó fẹ́ gbà ìbísí lọ́dọ̀ ọlọ́run wípé kọ́ mi mọ̀ náà
1: ìgbésí
0: ayé tí mò ń gbé síwájú àkókò yìí kò tẹ́ mi lọ́rùn kílódé tó ò lè ràn mí lọ́wọ́ kó o gbé mi lọ sí ìpele tọ́pọ́n súnkàn
1: kò là báyìí
0: ṣùgbọ́n ìrònú
1: ojú kan náà ni ó wà bí ajá tí ń lé
0: rẹ̀ ẹ mọ̀ pé ìrònú tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí tẹ bá lọ bí bọ̀sán aláyẹ̀dẹ ó máa ṣàlàyé fún yín dáadáa
1: ìrònú a máa ṣe dọ́là
0: wípé ṣe mọ̀ àwọn nǹkan kan wà tó máa ń dá wàhálà sílẹ̀ fún yàn nínú àgọ́ ara
1: tọ́pọ̀ ìrònú náà ni máa ṣàtọ́kùn rẹ̀
0: ṣe mọ̀ pé tí ìrònú tó bá lọ sí ìpele tó kàn ó lè bàyé èèyàn jẹ́ o
2: ó ṣe pé ó lè bàyé
1: èèyàn
2: jẹ́ ó ṣe pé ó lè
1: ó bàyé
2: èèyàn jẹ́
0: ni a sì ń bọ̀ lórí eléyìí a máa wá bí yín láìpẹ́ yìí ó kù díẹ̀ o wípé ta ni ò lẹ́rìí ọkàn dàbí alára nínú lílo fóònù ṣé a lè sọ pé baálé ilé nínú ìdílé aláyọ̀ àbí ìyàwó nínú ìdílé aláyọ̀ ta ló jẹ̀bi jù ta bá ń sọ̀rọ̀ nípa àṣerége fóònù àti ọgbọ́n ẹ̀wẹ́ oríṣiríṣi abiola ti rẹ́rìn ó ti mọrú ètèkété ètèkété o tẹ wọn bá kàgìrì ìyẹn ganan ló jẹ kí ẹrin jáde lẹnu rẹ inú ọkọ àti ìyàwó ẹja mútàwádà kò ń bẹ ta ni aláṣerége jùlọ ta ni máa ń ṣàṣejù lórí pé à ń lo fóònù ọ̀pọ̀lọpọ̀ tá à ń sọ̀rọ̀ yìí gan àwọn kan ti ń fún mi lésè wọn ní ọ̀rọ̀ ká máa lo fóònù ká máa lò ó nílòkulò ó ti ba ọ̀pọ̀lọpọ̀ ètò ìgbéyàwó jẹ́
1: tọ́pọ̀
0: bàbá àbàdàn kí lè rí sí
1: bẹ́ẹ̀ni àwọn tó lè ṣàṣerége àwọn obìnrin náà ni ó fẹ́ẹ̀ jẹ́ pé gbogbo ẹ̀ka tó jẹ mọ́ ètò ìbára ẹni sọ̀rọ̀ yìí fóònù bóyá whatsapp ni o àwọn obìnrin wọn tó máa ń ní ọ̀nà tí wọn máa gbà fi tilẹ̀kùn rẹ̀ tí òfin ní jẹ́ kọ́kọ́ ó lè wọnú ẹ̀ mọ́
0: títí rẹ̀ abiola adekanbi èló lẹ fi ń ra kíní káàdì tẹ fi ń pè èèyàn lọ́sẹ̀ náà gbogbo ìnáwó yìí náà ẹ tún máa tàkòtò rẹ̀ sọ́dọ̀ ọkọ yín tí wọ́n bí sórí mẹ́ja ni kí ló dé gan
2: àwọn náà lówó sí wa ta lè fi ra
0: data ẹ̀yin wo
2: ó ń ṣe dandan ní ká gbà lọ́wọ́
0: kí ló dé tó yẹ pé bọ̀sọ̀ aláìní gbogbo ògbà làwọn ìyàwó ilé máa sọ pé call me ni wọ́n sọ mi tó ń bá sọ̀rọ̀ lábẹ́lẹ̀ bóyá lè ní bóyá ọ̀rẹ́ ọkọ ni bóyá kinní kan ni call me.

0: right, King Sunny Ade, the Golden Mercury of Africa. Ẹ̀yin ṣe wà lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ àgbáyé Facebook àti TikTok. Akiyin àtẹ̀yìn tẹ wà lẹ́gbẹ̀ẹ́ rédíò yín tí ẹ̀ ń fi ọkàn bá wa bọ̀ lórí ètò tá a pè ní
1: Agbo Ife Special.
0: Ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ la wà níbàdàn. Ṣẹ́rí ẹyẹ èèyàn wa ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ọ̀pọ̀ àwọn èèyàn wa ò mọ̀ la fẹ́ sọ nípa fóònù ní alẹ́ yìí. Pàápàá jùlọ a máa sọ̀rọ̀ débi wípé kákan máa lọ lójú títì bóyá ojú ọ̀nà tó máa ń pè ní ẹsẹ̀ ògbèjì ẹsẹ̀ yẹn lé ní tàbí bóyá wọ́n yọ fóònù lára ẹni tí ó mú fóònù lọ́wọ́ àbí bóyá ẹnìkan ń lo fóònù rẹ̀ lọ́wọ́ wọ́n wá já a pàtì lọ́wọ́ ẹ̀ èyí tó ti ẹ̀ ń ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ lọ́wọ́lọ́wọ́ ńsìn ó burú jáì tí èèyàn bá mú fóònù lọ́wọ́ tó ń bá ẹnìkan sọ̀rọ̀ látẹ̀yìn ni wọ́n ti já fóònù yẹn padà àwọn kan tún wá ní kà nínú wọ́n tún lọ́mọ ọ̀kà nínú wọ́n á fi nǹkan gbá ẹni yẹn látẹ̀yìn àwa ṣubú a máa kérora wọ́n á kówó àpò ẹ̀ wọ́n á sì tún gba fóònù ẹ̀ tó bá jóbìnrin báàgì yẹn náà kọ́kọ́ jí gbé lọ torí wọ́n mọ̀ pé gbogbo ẹ̀ṣọ́ àti nǹkan iyebíye máa ń sábà wà nínú báàgì táwọn obìnrin
2: máa ń lò
0: ṣẹ́rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n wà ní ọgbà ẹ̀wọ̀n bá ti ń sọ̀rọ̀ lálẹ́ yìí ọ̀rọ̀ fóònù onífóònù ló gbé wọn débẹ̀ a máa sọ̀rọ̀ débẹ̀ náà nítorí náà ẹ tẹ̀lé wa ẹ máa tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ sí wa eléyìí tá à ń sọ lẹ́ẹ̀kan màdámù yẹn ó bá ń kọjá lọ pẹ̀lú àwọn ọmọ rẹ̀ tó mú lọ sílé ìwé gbogbo ẹ̀yin màmá wa ẹ̀yin màmá tẹ́ ẹ bímọ ẹ jèrè ọmọ yín o àwa bàbá náà ta bímọ kì í ṣe pé ìyá nìkan ni ó jèrè ọmọ wa àjọ jèrè ọmọ yìí ni o ẹ ṣàmì dáadáa náà ni téèyàn bá ti ń di grandpa grandma bọ́lọ́hún bá fẹ́ ran ẹ̀dá lọ́wọ́ á ní kẹ́mí ẹ̀gùn dáadáa kó lè ba jèrè kọ̀ọ̀kan àwọn ọmọ rẹ̀ ọmọ ọmọ àti àrọ́mọdọ́mọ tí yóò bá ń pè ní ọmọ ẹ ṣàmì dáadáa
2: àmì kẹ́ǹkẹ́
0: màmá yìí ó mú fóònù ó ní fóònù wo ló wa tún ń wúwo rinrin lọ́wọ́ báyìí eléyìí máa yàtọ̀
2: màmá
0: tí ò sì tiẹ̀ ka nǹkan sí dàbí alára ọba mú fóònù lọ́wọ́ màmá tínú rẹ̀ da tọkàn rẹ̀ mọ́ ó bá ń ṣàròyé kùlà ọmọ onílé ọlọ́nà kan ló sì wá ní fóònù yìí o bóyá ó jábọ́ lọ́wọ́ rẹ̀ bóyá ojú nǹkan ni àti ẹ̀mọ tó ń ṣẹlẹ̀ fóònù yìí mà dáa o owó rẹ̀ ó wọ́n gan o ó ṣàmú fóònù ńlẹ̀ ẹ̀yin tẹ́ ń gbọ́ wa nílé bí kárí fóònù ńlẹ̀ ká wá mú ewu wà ń bẹ́ o
2: tọ́pọ̀
0: tọ́ bá rí fóònù ní fóònù ẹ má tiẹ̀ já sọ̀rọ̀ débi àwọn tó ń já fóònù lára èèyàn ẹlòmíà rí fóònù ibi tí ó ti gbá fóònù mú tí ó sì wò pé ẹjẹ́ ń sọ fáwọn ará àdúgbò yìí wípé fóònù ẹnìkan ló jábọ́ yìí ṣùgbọ́n èké dáyé àṣàdàpọ̀ mọ ayé ń gúnbẹ ìbò ń sun rárá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni ó fẹ́ sáré mú fóònù yẹn lọ síbi tí wọ́n ti tú gbogbo rẹ̀ ká tó máa wá ta ẹ̀yà inú fóònù ní kọ̀ọ̀kan ìjèèjì kò yẹ kó rí bẹ́ẹ̀ ṣẹ́rí mo fẹ́ gbàdúrà fáwọn kan ní alẹ́ ìbọ̀sán aláyẹ̀dẹ ò wà níbẹ̀ ayé máa rọ̀ ẹ́ lọ́rùn gbogbo èyí tẹ́ ń gbọ́ wa ayé máa rọ̀ yín lọ́rùn ẹ ṣàmì dáadáa ṣẹ́rí tẹ́yin náà ò bá tijú ọlọ́run ọlọ́run ò ní tijú onítọ̀hún kí ló wà nínú fóònù onífóònù fóònù jábọ́ àbí fóònù sọnù wa ni ọlọ́run bá mi ṣe ìyà tí ẹni tó yẹ kó fi fóònù lẹ̀ fóní fóònù tó yẹ kó jẹ ọmọ ọmọ rẹ̀ ó máa jẹ́ ó ṣe rí nìyẹn màmá ṣàmú fóònù lọ́wọ́ ó ṣá ń lọ màmá àgbàlagbà ẹ̀ mọ̀ wípé àwọn màmá of the past
2: wọ́n
0: wò pé kí làwọn àbí káwọn mú lọ sí àgọ́ ọlọ́pàá ni ìkànnà àwọn ọmọ rẹ sọ pé mọ́mí ẹ̀ máa mú lọ sí tọlọ́pàá wọn lè sọ pé ẹ̀yin lẹ já fóònù lọ́wọ́ ẹnìkan o ọ̀dà nígbà tí màmá mú àwọn ọmọdé sùkú ló bá ń padà bọ̀ èrò kan bá sọ sí màmá nínú wípé eje mo lo si tolopa ton ba wa ka mo mi lowo ki mo fe ma so bayi bi mama se n pada lo sile bi phone bo se dun ni yen ah mama wa gbe phone pe wo olohun mi o riru phone eleyi ri nbo la ten sin ni isin o sa wo ibi kan to na wo na se lo si bi kan lo ba te won ba ni hello ah ta lo wa nbe mama agba le mi o mo ri phone yin le le ni o okay. Shemo adugbo ona barike. Ah, Olorun mo be dada, an do de yin be. E ma bo. E se gan. Good Samaritan, omo Oluwabi eniyan. Iru yin la fe ke po repete ni Nigeria. E ma mu bo mama agba. Ngba ti mama ma de adugbo yi.
3: Oda.
0: Ah. Awon olopa lo bi le bi eni.
2: Ah.
0: Awon soja won digbaro won duro go repete
2: Jesus sori
0: ah ibe na tun ni awon eso alaabo ti bile gugu won ti wa nbe
2: na do wam
0: ah
2: awa ti gbo
0: nigba ti mama gba to de be mo ro pe okan na awon oga olopa o ti lo ba mama abeyin ni egbe call wa le kan ni emi ni sa oda eyin ni e ma bo won ba fa mama lo si ile gude awon be la de kan bi le mama ru nkan tan so mama sugbon eru ba mama tori pe awon olopa to wa ni bi ti won to lowo owo si won ti poju awon eso alaabo repete ko ti e se ka niye ni wọ́n bá mú mama wọnú mọ́tò lágiriwo mama ẹ̀ mà ṣe é wọ́n ròyìn gbogbo títẹ̀ pa àṣé gbajúmọ̀ olówó kan ni wọ́n pa lórugànjọ́ níbi tí àwọn ẹ̀ṣọ́ aláàbò rẹpẹtẹ ti pọ̀ sí wọ́n wá ń takòtó òbéèrè sí mama oní mama grandma for that matter
2: tí ọmọwọ́ tí ọmẹsẹ̀
0: ń bo lẹ ti rí fóònù mo hí lẹ́lẹ́ni
2: àbí ń bẹ parí iṣẹ́
0: tán ẹ̀yin náà wo gbolẹ̀ yìí kí ló dé tẹ́ rí mi hí lẹ́lẹ́ni ìsìn mama ní bàbá ọkọ mi wọ́n ní shut up grandma what is your name shut up
2: àgbàlagbà
0: àgbàlagbà kí ló kan ti àwọn ẹ̀ṣọ́ aláàbò mo bẹ̀rẹ̀ sí takòtò ìbéèrè àkókò tó yẹ kí màmá wọnú ilé wọn rí màmá àwọn ọmọ tí màmá tó mú lọ sí sùkúù pé kán lọ rèé kàwé lọ́jọ́ yẹn àwọn náà tún padà dé lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́gbẹ̀rẹ́ wọn rí màmá wọ́n wá màmá káàkiri àṣé ní òru gànjọ́ ní nǹkan bíi aago méjì òru bàbá olówó tí a sọ pé wọ́n ṣekú pa àwọn erigina àwọn adigunjalè àwọn ló lọ ká bàbá oníbàbá bàbá olówó mọ́lé ìjà tá a wí náà pọ̀ gbogbo dúkìá bàbá ni wọ́n kó lára rẹ̀ ni fóònù ńláńlá méjì àṣé nígbà tí wọ́n ń sá lọ ni fóònù yẹn jábọ́ ni màmá fi rí i níbi tó rí i sí ṣùgbọ́n àwọn tó ṣe iṣẹ́ láabi wọ́n sáré kàbàkàbà wọ́n sá lọ àlọ rámirámi láàrí àìrábọ̀ rẹ̀ ọ̀rọ̀ yìí máa ń kúrò ní òwe
2: ọ̀nlàrónù
0: gbogbo àwọn aráalé wá màmá wọn rí màmá
2: ọlọ́rọ̀ ti di mọ́ ti màmá
0: níbi pé wọ́n ti ń sọkún nínú ilé pé ń bo ni grandma wà eré ni àwàdà ní ọ̀sẹ̀ kan kọjá màmá ò wọlé ló bá di wípé wọ́n ń ṣe àfihàn ẹjọ́ lórí tẹlifíṣàn ibẹ̀ ni wọ́n ti rí màmá gbà grandma wọ́n fẹ̀sùn kàn wípé grandma
2: òun
0: ni olórí ikọ̀ àwọn tó wá pa bàbá olówó
2: orí yeye mògún
0: ta ìṣèlópọ̀
2: lọ́làwà ń bẹ̀ látàrí gazimiléti náà
0: ó ní agbára ó wá di wípé wọ́n retí màmá wọn rí màmá ńgbà wọn á wò pé ilé ẹjọ́ kan ni wọ́n ní àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí pé wọ́n lórí gazimiléti pé a máa rí màmá yìí ṣé màmá yín wọ kéèsì ni ẹ̀sì sọ fún wa ọ̀rọ̀ bíi tìjú bíi tìjú tí bani lórúkọ jẹ́ kò ní ṣẹlẹ̀ lọ́dẹ
2: yìí
0: kò ní ṣẹlẹ̀ inú ẹbí yìí kò ní ṣẹlẹ̀ inú ẹbí tiwa
2: náà
0: ọ̀rọ̀ bá di wàhálà káṣe ní péréte torí ìpolówó ọjà tó tún ń bọ̀ lọ́nà ẹ ní kí ló wá ṣẹlẹ̀ gan.
2: ẹni tó pàdé ìjọ.
0: àwọn aráalé ọba lọrẹ wá akọ́ṣẹ́mọṣẹ́ agbẹjọ́rò.
2: láti dúró fún màmá.
0: láti dúró fún màmá. ṣẹ́rí akọ́ṣẹ́mọṣẹ́ agbẹjọ́rò yẹn ọlọ́run fún ní ọpọlọ. ṣẹ́rí ìnáwó tá a lérò tí ọlọ́run ọba ò ní jẹ́ àná.
2: àmì ò kọ́lọ́
0: sáà gbogbo aráalé wá bẹ̀rẹ̀ sí ní donate owó nítorí ẹjọ́ màmá àgbàlagbà
2: tí ọmọwó tí ò mẹ́sẹ̀
0: fẹ́ kí wọ́n fi sátìmọ́lé
2: wọ́n arúgbó ara sẹ́wọ̀n
0: wọ́n fi sí ọgbà ẹ̀wọ̀n wọ́n lè lógún ọdún ni wọ́n lè sọ pé ibẹ̀ ni màmá ó màmá ó kú sí ló bá di wàhálà rántó wọ́n bá bẹ̀rẹ̀ sí ní ṣe ìgbẹ́jọ́. agbẹjọ́rò tí wọ́n gbà fún màmá ó wá jẹ́ ẹni tó ní làákàyè nígbà tó ti rí fóònù yẹn ló ti dá a mọ̀. Mo ládùúrà kan gbà fáwọn tó ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí àmọ́ ibi tá ẹ lè wà káàkiri orílẹ̀-èdè àgbáyé ọlọ́run ọba á gbé ẹsẹ̀ yín síwájú. ẹ ṣàmì dáadáa àwọn kan wà tó jẹ́ pé wọn ò rí owó ńlá rí wọ́n ń fetí gbọ́ mílíọ̀nù ni wọn ò kà á rí wọ́n ń fetí gbọ́ bílíọ̀nù rí wọn ò rí sójú wọn ò kà á rí. Kọ́dún tó parí ìyanu á ṣẹlẹ̀ ẹ kà á ẹ tún dọ́kọ̀kọ̀ ẹ̀ rìn bẹ́ẹ̀ ló ṣe máa ṣẹlẹ̀ ló bá di ọjọ́ ìgbẹ́jọ́ tó fẹ́ kàdé gbogbo ẹ̀ ńṣe ni màmá ń sọkún bí egbére ẹni tó jẹ́ lọ́ọ̀yà agbẹjọ́rò akọ́ṣẹ́mọṣẹ́ tá a sọ lẹ́ẹ̀kan ó jẹ́ ẹni tó ti rìnrìn àjò lọ sí ìlú òyìnbó káàkiri ó wá wo fóònù yẹn wípé eléyìí ṣàlejò wa wa mọ fóònù yìí dáadáa ó wá ń bẹ adájọ́ pé ẹjọ́ ẹ foríjì mi o mo fẹ́ tọ́ka sí nǹkan kan nípa fóònù yìí ẹsíbíìtì tí ń bẹ níwájú yín sà èmi gan nígbà tí mo wà nílùú òyìnbó mọ̀ nípa fóònù yìí gan kódà mo bá wọn tà á ní ṣọ́ọ̀bù tó ti ń ta fóònù

0: In a fast-paced world,
1: Funke
0: is always prepared. Introducing new SoClean with advanced quick foam technology, dissolving faster, foaming instantly, and removing stains deeply to give you two times cleaner results. And now, with its newly improved perfume, every wash leaves your fabrics beautifully scented, so you can show up clean and confident. SoClean, it's your time to shine.
2: Nígbà tí wọ́n bá kí orúkọ ẹnìkan níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́ jáde, ohun kan ṣoṣo lẹ máa ń gbọ́. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fetí sílẹ̀ dáadáa, ẹ máa gbọ́ ìró àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó wà lẹ́yìn àṣeyọrí náà. Àwọn òru tí a fi gbàdúrà kíkankíkan, ìfẹ́ àti ìtọ́sọ́nà líle bàbá àti àwọn òru aláìsùn tí akẹ́kọ̀ọ́ alápọn fi kẹ́kọ̀ọ́. Nítorí wípé àṣeyọrí kì í ṣe ìrìnàjò ẹnìkan ṣoṣo. Fún wa ní Sanlam Alliance, àwọn àkókò ìwúrí báyìí kì í ṣe àṣeyọrí nìkan. Ó jẹ́ ẹ̀rí iṣẹ́ takuntakun, ìfọkànsìn, ìtìlẹ́yìn àti ìlọsíwájú. A kì í wo àwọn àṣeyọrí pàtàkì rẹ nìkan. A máa ń ṣe ayẹyẹ pẹ̀lú gbogbo àwọn tó ràn án lọ́wọ́ láti débi tó wà. Pẹ̀lú àwọn ètò mádàndófò wa tó yọrantí, à ń rí dájú wípé àwọn àkókò ìwúrí rẹ kò yí sí ìbànújẹ́. Kàn sí www.sanlamalliance.com.ng láti mọ̀ sí i. Sanlam Alliance, gbé ìgbésí ayé pẹ̀lú ìgboyà.
3: Ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì, ṣúgbì èdùkọ̀ àti iyọ̀.
4: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí ejò ṣe kú gbogbo ilé báyìí?
3: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
4: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
5: FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
6: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
7: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
8: Hello guys, Nkechi Adeniranye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were opened to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
5: And you also do not want to waste that raw talent you've got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we'll train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, White House, Felele, Ibadan. Telephone 0807-112-4000. 0807-112-4000. New session will soon commence. Splash FM Media Academy, promoting media integrity.
9: God sent me because of you. And until you are blessed, heaven will not rest.
10: Are you believing God for a miracle, healing, restoration, breakthrough, or divine intervention? Then don't miss the Ibadan Miracle Crusade with the great servant of the Most High God,
11: Pastor
10: David Ibiaume of Salvation Ministries, home of Sussex. Join thousands of worshippers that will come to God with faith and expect the supernatural. Jesus Christ is still healing the sick, restoring broken lives, and performing miracles today. Invite your family, friends, neighbors, and loved ones to Ibadan Miracle Crusade on Friday, 25th September 2026, time 5 p.m. at Liberty Stadium, Ibadan. Don't miss your day of divine visitation. Jesus is waiting for you.
12: Himself took your diabetes. Himself took your cancer. Himself took your pain. In the name of Jesus, your joy shall not be cut off.
13: In the name of Jesus.
14: Splash FM 105.5.
15: Ọlọ́run nìkan ní ṣàánú ẹ̀dá, ṣùgbọ́n Ọlọ́run máa ń ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́ káṣe.
1: ṣe ni ẹlẹ́dàá tí wọ́n lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn eléyìí tí kìí sún tí kìí rẹ̀ nígbà kankan kí aṣọ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìyẹn nínú oṣù ẹgbà yìí káàṣì ẹ̀tẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn ó tún máa gbé ẹ lọ sí ìpele tó ga jù ó tún yá o ẹ jẹ́ kí n jayín sí ti independence day cash port àwọn olúborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan gbogbo ọjọ́ friday ni double winning cash port níbẹ̀ ni káàṣì ẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ́nìà tuntun èyí kìí ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀ ǹjẹ́ ló mọ̀ wípé ìwọ gan lọ́kàn láti di mílíọ́nìà wa september 30 ni special independence cash port nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò lórí splash fm *347*1004*#. Lórí Lágelú FM *347*1004*#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.cashier.ng. Ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀ṣọ́ State Gaming Board ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
14: Flash FM 105.5.
11: pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó wa lọ́wọ́ ẹ̀yin èèyàn wa a ti wà nínú oṣù bàbàbà àdúrà wa fún ẹ̀yin tí ẹ̀ ń tẹ̀lé wa káàkiri orílẹ̀-èdè àgbáyé iná ni pé àlùbáyé kò ní kan kálukú wa o oṣù bàbàbà september october november december ṣe rí àwọn èṣù bèlèké wọ́n máa ń pètú iṣẹ́ ọwọ́ wọn tó bá ti di oṣù kẹsàn-án bíi oṣù tá a wà náà yìí september october november december oṣù kẹsàn-án oṣù kẹwàá ìkọkànlá àti ìkejìlá ẹjọ́ ẹ má jẹ́ a máa kánjú mọ́ gbogbo bí ti wò rí abẹ̀yìn ẹ̀yẹ èèyàn wa kí a sì kún fún àdúrà ká sì má máa kánjú tá a bá ń wa mọ́tò ẹ má fi mọ́tò sáré ẹ̀yin ọlọ́kadà ẹ dákun torí ọlọ́run ẹ má máa fi ọ̀kadà yín sáré púpọ̀ jù mímọ́ tó ń lé yín láré tó fi le tó bẹ́ẹ̀ ẹ jọ nítorí ọlọ́run oṣù bàbàbà ó máa ń jáyàn láyà nítorí ìṣẹ̀lẹ̀ tó ti máa ń ṣẹlẹ̀ sẹ́yìn ṣùgbọ́n a gbàdúrà pé ní oṣù bàbàbà tá a ti wọ oṣù kẹsàn-án rẹ̀ báyìí ọlọ́run ọba kò ní jẹ́ kárí kò ṣe dáadáa ìró ìdùnnú ni kálukú wa ó máa gbọ́ sí kọ̀ọ̀kan nínú ẹbí kálukú wa bàbá màmá ẹ̀gbọ́n àbúrò àti kọ̀ọ̀kan àwọn ọmọ wa táwọn náà ń ṣọ̀rọ̀ ajé káàkiri ṣẹ̀rí kó tó di pé a máa tẹ̀síwájú a fẹ́ káwọn kan bíi mẹ́ta mẹ́rin kan pè wọlé pé ta ló ní àṣejù lọ́wọ́ lórí lílo fóònù nínú ìdílé aláyọ̀ ǹjẹ́ a lè fi gbogbo ẹni sọ pé baálé ilé ló máa ń ṣe àṣeré-gé lórí kálo fóònù ṣáṣáṣá débi tí ọkàn ìyàwó òfin ní le balẹ̀ nígbà tó bá bí ìyàwó nínú á ní màìdíá ta ló ń pè látàárọ̀ ó mà ti ń lọ bí wákàtí kan àwọn obìnrin kan náà sì wà tó jẹ́ pé tán bá pè wọlé sórí aago wọn ìyẹn gsm global system of mobile communication ìyàwó ilé tó mú fóònù lọ́wọ́ tẹ́nìkan wá ń pe tó wá ń sáré lọ sẹ́yìn ìkùlé lọ́hùn ó yẹ ká lè béèrè lọ́wọ́ ọ̀rú ìyàwó bẹ́ẹ̀ pé kí ló dé tó fi ń sá káàkiri
13: tani-nle
11: ṣé kìí ṣe pé ẹ̀rí ọkàn irú ìyàwó ilé bẹ́ẹ̀ ti gbà bọ̀dẹ̀ èyí ti jẹ́ sọ ṣe ń láti máa sáré lórí pé ìpè kan fẹ́ worí fóònù rẹ̀ bó la ṣe ṣe tí ọ̀rọ̀ fóònù fi ní máa dájà lẹ̀ láàrin ọkọ àti ìyàwó náà délé aláyọ̀ 0706-0706-949-3000 tàbí 0701 0701 447 447 57 57 70. Ẹ̀túngbọ́ 0701 0701 447 447 57 57 70. Ẹ pè wọlé, ẹ dárúkọ yín, kẹsọ àdúgbò tẹ bá wà, kẹsì sọ ìlú tẹ ti ń bá wa sọ̀rọ̀, kẹ tó wá sọ èrò ọkàn yín ní ṣókí ká lè fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà láàyè láti bá wa dá sí. Agbófẹ́ special náà ni ẹ̀ ń gbọ́ ní ìkànnì ọmọlúàbí splash.
13: Ẹ
11: kalẹ̀ dádì o.
13: Ẹ
11: lẹ̀ kí ló kọ yín, àdúgbò wo lẹwà, ìlú wo lẹ ti ń sọ̀rọ̀?
13: Ọgbà mi ni Malik Ọba láti Ringro Dadiọyọ.
11: Alàgbà Malik, bó ni Ringro Dadiọyọ?
13: Gbogbo
11: àwọn
13: mánéjẹ̀
11: tàà ń jímọ́ra wọn. Ṣé ẹ ti gbọ́ gbogbo wìnrin-wìnrin tá à ń sọ nípa àṣìlò fóònù àti àṣejù baálé ilé àti ìyàwó ilé?
13: Bẹ́ẹ̀ ni à ń gbọ́ gbogbo ẹ̀ látàárọ̀ náà.
11: Ta lẹ fẹ́ dálẹ́bi nínú ọ̀rọ̀ à ń ṣe fóònù lò, à ń lò nílòkulò, à ń ṣàṣeré, à ń ṣàṣejù?
13: Àwọn
11: obìnrin
13: ni.
11: Ètì a ń gbọ́ yín sá.
15: Àwọn ti sá lọ.
11: Wọn ò fẹ́ sá lọ. Ẹ pé wàá padà. Oge.
16: Oge.
11: Hello.
17: Ẹ máa kalẹ̀.
11: Ẹ kalẹ̀ dádì wa, kí ló kọ yín bọ́lẹ̀ wa? Yes sir.
17: Alhaji Amawe, Ayola Gbogbo.
11: Bàbá ní bàràpá. Ẹ lẹ sá o. Àwa àmì o.
17: Àwa ọkùnrin ni o.
11: Ẹ ti yẹ́ tẹ̀bi sọ bẹ́ẹ̀ sá.
17: Ẹjọ́
11: dádì, ṣé ẹ lè sọ Yorùbá skeleton fún mi?
17: Àwọn nǹkan tí ò yẹ jágẹjàgẹ ń bẹ nù.
11: Àwọn nǹkan tí ò ṣe é fojú rí.
17: A máa wá ń bẹ̀rù àwọn òbí àwọn obìnrin wa náà ni o.
11: Alàgbà ayé Lavogo. Ṣé ẹ mọ̀ páwọn obìnrin tó wà níta wọn máa ń fi àwọn ìyàwó ilé níran tí wọn fi lórí láyà láti máa pe ọkọ ọlọ́kọ tí ọkọ náà ó ti máa wá sáré gbé fóònù yóò kéré mọ́lẹ̀? Mo fẹ́ lọ mú nǹkan níbi mọ́tò mi nírọ́ ni o.
17: Ṣé wàá rí tí ọkàn mọ̀ bá sí láàrin
16: ìyàwó
17: náà nìkan ìyẹn ní òfin mọ̀?
15: Kazaki Sara.
11: Alàgbà ayé Lavogo, ǹjẹ́ ti rí àwọn ilé tí wọ́n pè sórí fóònù ẹ̀ tó méré tí ń lọ sẹ́yìn ìkùlé? Kí ló dé tó fi ń sá lọ?
17: Ìyẹn náà ń bẹ mójú kúrò ló máa pọ̀ mẹ́ o.
11: Mójú kúrò Nàìjíríà Limited.
15: Tọ́ba lọ tẹ tàǹfé lórí sọ́kàwé.
11: Ẹ ṣe.
15: Ó lọ sáànù.
11: Bàbá ayé Lavogo, ìbàràkà méjèèjì ò ní bàjẹ́ láéláé. Ẹ ṣe o, àdúpẹ́ o. Ẹ kú o, àtijọ́ tijọ́ o. Yóò máa dùn, yóò máa dẹ́ fún gbogbo wa o. Tó ẹyí èèyàn wa náà bá wa dá sí, ó kéèyàn mẹ́ta tí ó dá sí
15: kó tó
11: di pé wa. Zero, yes, ẹnìkan tí wọ́n bí. Ẹ kalẹ́ o. Ṣáà lè mọ̀ yín, àdúgbò wo àti ìlú wo?
17: Ìbàdàn
15: mo tí ń sọ̀rọ̀
17: mi
15: ìdáyé
17: dárúkọ.
15: Ọ̀dà
11: wọ́n níṣẹ́ ẹlẹ́bọlẹ́rù ni dádì mi.
17: Ẹlẹ́bọlẹ́rù fóònù yìí náà ló da wẹ́dì tí o ti
15: gbé. Ẹ̀wà jẹ́ agbọ́dí ẹ̀.
11: Alàgbà ẹ̀jẹ̀ agbọ́dí ẹ̀ ń bẹ̀.
17: Ọkùnrin náà ló pe àwọn owó ilé ìnà.
11: Alàgbà.
17: Àwọn obìnrin ta ni wọ́n gbé fóònù ta lọ́wọ́ lọ́ gbé fóònù ta ni bọ́kùnrin ló ń pè wọ́n.
16: Àbí.
15: Nínú kan tí wọ́n ń sàjọ.
11: Ẹ wo Alàgbà. Alàgbà. Ẹ gbọ́ mi ni mo fẹ́ sọ̀rọ̀.
17: Mo wà pẹ̀lú yìí
11: ta. Ṣe rí wọ́n ní téèyàn bá ń dàgbà. eyan ma ye ogun ja ni teyan ba ti niyawo to bi awon omo sile repete o ye keyan ko gba olorun laye na okan eyan
15: kafira
11: dara dare dere dere dere de sile ka le gbadun aye wa kemi wa o legun
17: ele temi so fun ye mi go lo sele
11: baba o
17: $2,000 ni okunrin send ti o wa ti log to ri phone mi ko ro ti log out si
11: logi logi logi logi logi
15: o lagbara o
11: iye tun le o
15: yo
11: ah eyin yawo le eri ko le soro
18: eyin yawo le
11: mi wa e pe wole
17: 0706 0706 9499 3000 3000 0706 9499 3000 3000 my name is
11: Okay. Eva, you radio, you select. Kale gbadun yin. Ehe, I'm going in dada, sir.
17: Actually, it's the female that used the phone more.
15: You know, pa wobe ne lo phone oju.
17: Like, only the TikTok or the guy changed something that
11: Eva, you radio, do yin yin lo sile. Mo fe mo actually te so kini yo bare actually.
15: Maybe I won't go.
11: Lo to ati lo dodo.
15: Oh boy, you
11: are ah, okay. Oda, oda. Okay, Nikan. 0706.
15: Hello, talo ambe.
17: Hello.
11: Ekale sa.
17: Ekale.
11: I'm going you. Okay, academy.
15: Eh, ba, ni yin radio
11: abi. Agbo yin kile iriri yin te fe fi bo wa bi onje.
17: Kilewi.
11: Oni kini iriri yin te fe fi ko wa lori eto agbo fe special yi.
17: Mi o ti koko bo ko ti fe mo de ko ti fe so bi pe gbogbo kini na owo okun ni na lo wa.
18: Eh, abi.
11: Ejo ise teni ka ma mo da
15: okun na do dada.
11: Eh, ana la odada Olorun segi.
15: O ti da ko si wahala.
18: Jeje lo biru ma joko e
11: pe. E se dadi, e ko ati leyin wa, e se tentele wa.
18: Eyin o ti mo ko biru ti o ti fe oko. Da le sese ma pe.
11: Adupe, e se gan. So, eyin eyan wa je ki oroke nibi ti a de duro yen. Ope pataki lowo alatileyin wa Kim Opasola so 5 by 10 loja agbagi
15: tuntun.
11: Ni New Ife Road Ibadan o ti pe ti won ti n satileyin fa won alejo atawan gbe wa si ori eto yi ojo ni yin ti e ni te won ta be sheet pillow ati curtain oju perese ati tenu ona rechargeable lantern touchlight ati gbogbo nkan ohun elo se le leso ina ni alagba Kimo Pasola ni won ma nta ni shop 5 by 10 oja agbagi tuntun ni Ibadan New Ife Road Ibadan Kimo Pasola ese Abe Tire and Motor Part to wa ni Olakunle bus stop Alawo Akala Expressway Gomina nigba kan ri ni ipinle Oyo opopona ton fi sori won ko to di pe won wa fi biti ina tin pass moto si bi kan ka to de logudu ni apata Ibadan ibe ni shop ti won wa ton tin ta awon part ara moto ati mariwa ati part ara okada gbogbo e na ni won ta nbe pelu edinwo si ni won ma nta ta ba n soro nipa tire tuntun yun ayanran ati tokun bo tire fun oko lorisirisi abi maruwa abi tire okada titun ati eleyi to tun je pohun gan duro nle tokun bo o wa nbe ba kan na awon parti moto lorisirisi jack ni ka so ni abi battery abi engine oil abi orisirisi oil ti moto ma nlo ati maruwa gear oil nbe power steering fluid o wa nibe gbogbo oil lorisirisi ti won ma nlo fun moto ati mariwa gbogbo e lo wa nbe ni owo poko ka si ma gbagbe bakan na wi pe ilana igbalode na ni won fi ndi tire tori oga abe alagba bi odun oladokun technology igbalode ni won fi ba won eyan di tire laarin seju meji papapa won ti kuro nbe adupe lo abe tire motor pass tori pe won ta battery o won ta jacki won ta gbogbo nkan te ba nilo ati awon decoration ara moto ati mariwa atokada gbogbo e lo wa nibe e se gan o to eyin eyan wa eto si n tesiwaju bakan na e ti gbo n tawon eyan so nipa serege balele ati yawo le lori phone lilo sugbon ni bayi ka ba wo ojo ago dada ka lo si oko to ife abi abi ko to lo kan
15: oju oja na ka to ma lo si
11: abala oko oja yen gan number 1 jare
15: ka to ma lo si abala oko to
11: ife eyan ba n pariwo lori radio ti o si ko lowo oja e so beni yen pe ko lo re joko
15: ati pe owo ma ra ya owo ni ti e ma ra ya gaga
11: eh ni bi ara keko aso lode nawo
15: oya
11: logun leko to de eba
14: Flash FM 105.5
3: Itemeji omi orombo lemoni sibi eduko ati iyo
4: Ki lo nko po? Ki lo de ti eju se ku gbogbo ile bayi?
3: Apopo si mo fi fo eyin mi ni o. Mo fe dabi e.
4: Gbagbe apopo yi, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tutun ni o lo. Beeni, je ki eyin re fufu lona adayeba pelu ohun ifoyin Epsodent Natural Charcoal Whitening Toothpaste tutun. Ase pelu eru adayeba ti o je ki eyin re fufu ati omi orombo lemoni ti o fo eyin re jile. Epsodent Charcoal Eru Adayeba eyin fufu dada.
19: Oh boy, this catfish sweet oh. And I bet we bet influencer money at the take ball now.
20: Bet influencer, what can be that?
19: Simple. Join Betway, book your game, and share your code with your guys every week. Betway goes summer you 4% commission.
20: Chai, I bet sign me up.
19: Enjoy Betway Bet Influencer. Share your code and weekly. Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action. The Goldberg Back to Bar promo is here again and it's bigger. Enjoy two bottles of Goldberg and get instant 400 Naira airtime plus a raffle ticket for a chance to be one of four weekly winners of 250,000 Naira each. So head on to your favorite bar and you could be our next big winner. Goldberg Lager, the gold standard. Terms and conditions apply. Not for sale to persons under 18. Drink responsibly.

0: ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì ṣúgìrì kan àti iyọ̀.
1: Kí ló ń pòpọ̀? Kí ló dé tí ejú ṣe kú gbogbo ilé báyìí?
0: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
1: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombó lẹ́mọ̀nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun.

0: ẹjọ́ ti ọpọ́n sọ́kàn ní kóòtù olókàtà lẹ́òní ni èyí tí ìyáálé ilé kan ìyún lójúlówó èrè ìtìjú tó pe baálé rẹ̀ ìkùlé lọ́ta wá èrè jù ti agboolé òkò tó yọrọ àdúgbò ọbẹ̀ yìí ní ìlú ọkáfó kọ́.
1: ọ̀dà olùpẹ̀jọ́ dà.
2: olúwa mi mò ń jẹ́ o.
1: madam.
2: olúwa mi.
1: Kí ló kọ yín náà? Sẹ́yìn náà ń pè ní arábìnrin ẹ̀yìn kòlé lọ́ta wà èrè ìtìjú.
2: Bẹ́ẹ̀ ni olúwa mi.
1: Èrè ìtìjú.
2: Èrè ìtìjú ni.
1: Ṣé kò sí tẹ fi gbé balẹ̀ yín wá sí kòtò lóòka lálẹ́ yìí?
2: Ẹ ṣe bọ́ sí ń bí ni nìyẹn olúwa mi. Nígbà tọkọ mi fẹ́ dágbére fún mi, olóhun lọ fún traveling.
1: Ọ̀dà.
2: O lọ sí rìn àjò.
1: Mo lọ dà. Ṣé ẹ fẹ́ra yín ní ṣùlọ́kà?
2: Bẹ́ẹ̀ ni olúwa mi.
1: Ṣé gbéra yín ní tọkọ tìyàwó?
2: Bẹ́ẹ̀ ni olúwa mi. Bẹ́ẹ̀ ni.
1: Torí nǹkan tí mi rí nínú ìwògbè tí mò ń wò ní kóòtù olóòka talẹ́ gẹ́gẹ́ bí adájọ́ kóòtù olóòka, iná ni pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin àtobìnrin tó ń pera wọn ní ọkọ àtìyàwó wọn ò ṣètò, wọn ò ṣẹ̀tọ́, wọn ò tẹ̀lé òfin.
2: Gbogbo ẹ la ṣe.
1: Bẹ́ẹ̀
2: ni olúwa mi.
1: Ṣé lédè kúkúrú, madam? Madam.
2: Olúwa mi mò ń jẹ́
1: ẹ̀yin lẹ gbé baálé yín wá sí kóòtù yìí.
2: Bẹ́ẹ̀ni.
1: Kóòtù olóòka.
2: Bẹ́ẹ̀ni.
1: Kí ni àwọn ẹ̀sùn tẹ wé mọ́ baálé yín lọ́rùn?
2: Ọkọ mi ń parọ́.
1: Ọ̀dà bọ́kọ yín bá ń parọ́ jẹ́jẹ́ sọ̀rọ̀ jáde ọmọ pé mi ládájọ́ kóòtù olóòka. Bí ọkọ rẹ bá ń parọ́ sóhun nìkan ni yóò jẹ́ baálé ilé tí ń parọ́ káàkiri gbogbo àgbáyé. Àwọn kan ló ń parọ́ fúnra wọn lọ́ọ̀kan tá à ń wò yìí. Mo ń gbọ́.
2: Irọ́ ti ẹ̀ yí, irọ́ ti ilé tó le gidigidi ni.
1: Farabalẹ̀. Kí ló dé tó o fi wọ́ baálé rẹ wá sí kóòtù olóòka? Àti pé kí ni àwọn oríṣiríṣi ẹ̀sùn tó pojóbó sí i lọ́rùn? Mo fẹ́ mọ̀.
2: Ọkọ mi ń yan àlè.
1: Ọ̀pọ̀lọpọ̀ ìyàwó ilé ló máa ń sọ pé ọkọ wọn ń yan àlè. Kí lẹ̀ rí tó lè fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ pé ọkọ ń yan àlè?
2: Ẹ ṣe olúwa mi. Ní last week, ó sọ fún mi pé.
1: Mi ò fẹ́ èbó tí ò nítumọ̀ kankan lọ́sẹ̀ tó kọjá.
2: Lọ́sẹ̀ tó kọjá. Ó lọ rin ìrìn àjò lọ. Ó dẹ̀ kúrò nílé. Ìgbà tó tún lọ, ó tún pè mí lórí fóònù. Yí pé òun ti fẹ́ débi tóun lọ, ó lóun lè kó.
1: Ọ̀dà ìwọ gan-an, ó dàbí ẹni pé òun dínrọ́ lẹ́gùn sí. Níbo ni ọkọ rẹ̀ dágbére fún ọ pé òun ń lọ?
2: Èkó ló lọ. Èkó ló lóun ń lọ.
1: Èmi náà sì rò pé wà lẹ́kọ̀ọ́. Ṣé wá gbàgbọ́ mi lọ ni?
2: Bẹ́ẹ̀ ni olúwa mi, èmi náà ló fi wà lẹ́kọ̀ọ́. Àṣé ilé nébọ̀ wa tó wà ní other side wa ibẹ̀ ló lọ.
1: Ní síìtì kejì.
2: Bẹ́ẹ̀ ni olúwa mi.
1: Àwọn ọkùnrin mà láyà o. Ó dágbére fún ẹ pé òun fẹ́ lọ ṣiṣẹ́ ọrọ̀ ajé Lẹ́kọ̀ọ́.
2: Bẹ́ẹ̀ ni olúwa mi.
1: Àṣé òpópónà síríìtì kẹta tí ó jìnà pọ̀ sínú ilé yín.
2: Ibẹ̀ lè kó mi mọ̀ pé kò sí
1: wa. Ibẹ̀ ló forí pamọ́ sí.
2: Mi mọ̀ pé kò sún sí wa ń bàjọ́.
1: A jẹ́ pé Èkó Wíńjèlé wà, Èkó àdúgbò náà wà.
2: Àlẹ́ mi ò sẹ̀ mọ̀ pé kò sún sí wa ń bàjọ́. Ọkọ mi bá lóun ti débẹ̀. O sì lọ́jọ́ kìíní ọjọ́ kejì.
1: Ọ̀dà dúró náà, kí ló dé táwọn ọba lè lè fi láyà tó bá wọn?
2: Ẹ bá ń bi wọn, mi ò mọ.
1: Alàgbà.
0: Mo ń jẹ́ olúwa mi.
1: Ẹ pa odidi irọ́ fún ìyàwó yín pé ẹ ń lọ sí Èkó Wíńjèlé, Èkó Lagos.
0: Olúwa mi.
1: Tó sì wàá jẹ́ pé ilé tí ó wà ní síríìtì kejì àbí kẹta lẹ lọ bá ti ìyàwó oníyàwó. Ẹ ti ẹ bẹ̀rù pé kí wọ́n ṣe yín ṣìbálá ṣìbọ́lọ.
0: Kí ni ọ̀sẹ̀ lẹ̀rí, kí ni ojú òrìrí? Tí n bá ti lọ rìn àjò báà tí n bá ti dé. Wọ́n á ṣe pọ́sẹ̀ méjì mọ̀ fẹ́ lo àbọ̀sẹ̀ mẹ́ta. Ìyàwó òbí kìí tiẹ̀ jẹ́ lójú oorun gan dé pé yóò tiẹ̀ jẹ́ ń sinmi. Nígbà tí mo sì rẹ́ ń tó lè fọkàn mi balẹ̀ n bá ti rìn àjò dé màá ní mo tó ń lọ rìn àjò mi ìní jẹ́ ń lọ fàyà. Ẹ rí bí mo ṣe tó gbẹ̀mù gbẹ̀mù kí wọ́n á lojú òrìrí tó fi sọ pé òun ò ṣe mọ́. Ìyàn gan ni mo fẹ́ fàyọ. Gbogbo tó jẹ́ dùnú lé yàn máa wá káàkiri o. Gbogbo tó lè máa mú ìyàn mi búlé búlé máa mi lókè èèyàn ni wà.
1: Àwọn tó mọ̀ yìí dojú sọ wípé wọ́n lè máa ń pa wọ́dà.
0: Kí ló dé?
1: Lára ògèdè tí wọ́n lè máa ń pè ni pé àìrí afẹ́fẹ́ mú.
0: Láyé.
1: Àìrí omi mú.
0: Pẹ́tẹ́.
1: Kò sẹ́ni tó lè mọ́fọ.
0: Láéláé.
1: Torí afẹ́fẹ́ lẹ́lẹ́ lórúkọ bàbá ìjì.
0: Bí ó ṣe ń lọ
1: yìí. Ẹ̀fúùfù lẹ̀lẹ̀ lórúkọ bàbá òjò.
0: Àkíkà ìmọ̀gbẹ́yìn náà dé.
1: Àkàkí ìjọ pa mí ejò dẹrù yóò máa lọ àgbẹ̀ sínú ni ti gbin. ako sinu ni tefon oro
0: inu elede ni
1: gbe oko aja ki igbo oko agbo ki kan
0: seleri
1: oro kan ma gbe na ma wora bi ti ogede asepo wo to ba hun
0: ba ah bo si ori na
1: eyin okunrin ma laya o
0: nto ba ti je dorun leyin o ma wa ka ki
1: gbe pe n lo seku e ti e saanu yawo atawon omo
0: na ni o gan ni ko je n ti o ma foko lokan ba le
1: to si wa je pe street keji ti o jina si tepo ta ba kale ni kokan ibi ti won le fori pamo si
0: ani eja
1: to ti oko yen to ba wa nu ile to ka yin mo nu yara
0: ki se pe n to loko
1: ni awogede na le tun pe
0: ki se ni oloko nle idona wa lodo re ni idona na la si wa lo be
1: o don aje bi ti o to jina order ko ye mi
0: idona wa nbe ni
1: ti o fi so pe
0: la re bi osu bi meta ijo ti mbare o je se kan mo fe lu owo gba owo
1: awo ni oko yawo te lo bati mo lo lo
0: ki se ko ni oko rara pete ora on dagbe ni
1: se oko re ti council ni
0: ko council
1: oko yan ni council
0: oko be n to ko re council
1: oko ni council
0: pete
1: aya wa ni council la se olo
0: e ti bi ma ri
1: gan olon to se olo ajo ni olon ba je kemi kaluku wa gun
0: amen
1: ataya atoko wa ani council
0: ani council la
1: se olo mo gbadun yin dada
0: so obirin yi o je n ti ma fi mi lokan ba ko ti bi ma ri sugbọn ti ma ti de be bayi in je jije in je mu
1: alelaya
0: ni si sun tara ona
1: eh
0: ti mo je ti ngogun fi ayo
1: eduna to ba ti e wa je pe eni ede ayede pelu iyawo yin awon omo yin ko okan yin o ti e fa won pe awon omo
0: mi be le ode ti awon
1: o pa duro ro pala ba pala ba
0: ba o ma wo ninu ose kan ti mo fe lo mo se lojo marun ni ni okafu ki wa ni to wa nsari
1: lo ko su lo ka ji to ya awon to ntele wa fun igbejo ko to lo ka bawo lo ka se fo
0: to bi mo se gbe oko mo gbe jina jina le oko wa o ni atun si ranpe ti mo a gbe fun mechanic
1: e gbe oko yin lo sile ale
0: yara ile
1: ala se beere pe nbo loko madam yen lo na
0: ani o madam o loko rara rara emi na loko re
2: aleluya
0: ni e ka je ko jina sile ni latari ki le ma ba mo
1: para bale
0: nbe e ti ma gbe oko fun ko ba n to si
1: eyin
0: okunrin wa pada wa gbe oko wa be ngbo je pe ibe na ni
1: iyawo me fi eyin okunrin e lorun
0: ni ti se le
1: no o ti ye pe gbogbo eyan kan lo huwa ki wa lokun
0: ko si n to joju nbe ki wa lo wa de to wa da lari wo de eh to je pe iketa nbo ikerin to nbo
1: madam
2: se
1: la fikun se la fikun
0: poko ile ti ya giran
2: memi o la fikun mi pe ko ni kaluku ma lo
1: ni awon omo nu le wa nso fun wo mama pe ti won so pe won ri daddy awon ni to si egbe ile
2: ah won so be
1: awon gan lo sofin to to fun yin
2: pe ti wa lo awon gan je ki mo pe anti to ma n ki mi lojojumo to ma n ki mi daada yen ibe ni daddy awon wa
1: eh
2: se ri pe okunrin ile payan
1: e farabalẹ madam a je pe obirin ti oko yin lo re esun ti o n ki yin lojojumo
2: lojojumo
1: o ti de panpe fun yin eyin le re lu panpe
2: so ko to di kon pa mi kon kaluku ma lo
1: order alagba
0: ko de pa npe
1: kankan ti won ba le ile fi mo oru iwa idoti bayi se beru olohun ni
0: o wa lowo owo ti o wa lo oru owo ti iya le ile ba fi mo ba le ile ko se nti obe olohun eme gangan olohun mo ja le me kukuru
1: ah ah amen amen ah
0: igun to ati le mo wa lada ni kiyan ra pe ele ni o mo ju
1: o le gba nle o tun wa wo egba rode se se pe nkan kan se baba
0: wa lo je pe gba to ni le ba je ponpo do nko ti o se na
1: owo ni ponpo do
0: e ti ma so sinu ero
1: bo le ti mu baba yi wa
0: ah bo se je mo so oluwa mi
1: oda na idajo ti mi lele
0: ba wa da ka tenu sa pe mi ku bayi
1: kini awon ehonu to ni si yawo re ka kuku yen jo eka to ma lo
0: ah nto aba wa ehonu akoko ni pe gbogbo n teyan ba fun eyan ba mo bi nga ko ma dupe de lori
1: e fun wa lapere
0: ma mori u eyan le ma ni naira kan lowo to ba fi sile marun le ka dupe lori re
1: mm te n dogbon na le fofo le na ni pe iyawo yin o mo re
0: ko mo pe du
1: ah ah e fun mi lapere kan ki to ba soro omo eleyi o se omo luabi
0: ko si gbogbo nkan isi ijo loju
1: eh
0: ke ijo loju e si mo pe n to be e mu yan lo to ja to ra eja laran to ba je to ba so igun e ta awon iragun to ti gbe
1: mo ti eroyin re ko ma n ke loro ni pe wahala oko mi po mo ti jade o
0: iyan na be nbe eleketa ni pe n to wa si ni pe oni ti koyin saja yi o ton le nkan pa re ebu ba tegun si ni pon moto yi
1: ah
0: ko wa di lo
1: madam o le tun ma n sa fun koyin saja
2: iyan
1: gan ni pa ba n ba ri o to n tele wa kaakiri orilede agba ise wa pe kootu igbejo ti wa lo yato gbogbo aye gbogbo orilede kootu ti won ojumo mo ni awa la n se kootu ti wa lale ngbo madam
2: oluwa mi ngba to ba de kure pe o si yo o si mu gbogbo emi lale emi la fa to
1: oda won ni wa ti bale yin ejo ma mu ti ni
2: eyin ohun ku mu ohun lo ma mu
0: so yori
2: mi won ni o ke
1: to ba ti yo ma n jade fun
2: mo ma jade fun o asu ja tu se
1: to ba jade n bo ni won na tun ti lo n pade awon kan
2: emi o pade eyan kankan
3: madam
0: e mo pe baale do si jade ni oda bi oko
1: ti se
0: lo ise lo yo sa le mute
1: won le ma muti
0: ara o igan ma do ti enu die die ni iyun ise oti ki ara o fi le se ngere ni
1: so ye ke ma muti
0: ke ta faaji no le ko kan
1: eh
0: inda ba wa ta faaji le ko
1: oda na e je ka yan jo oro yi ojo ti lo eh madam se se tan lati dariji oko yin
2: ani ko ni kaluku ma lo oluwa mi
0: ko se wahala
1: mo ti ka gbogbo akọle mo ri pe aika mo fọlọmọ
0: ọmọ
1: mẹfà lẹ ti jẹra yin
2: a ma tọjú àwọn ọmọ ẹ kó n kaluku ma lọ àwọn ọmọ mi ṣì lẹ́mìí mi lò ju kéèyàn kan wa pa mi lọ lọ́jọ́ àìkú.
0: Olúwa mi ò ti rọrùn ibi tán lòun ti rí àìna ká padà
1: bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n ohun tí ò yé mi madam ni pé ẹni tí ò ń pè ní ọ̀rẹ́ tímọ́tímọ́ ládùúgbò òun náà ló tún wá gbẹ́sẹ̀ lé ọkọ rẹ tó tilẹ̀kùn mọ́
2: àbí
1: ó ń láti jẹ́ pé ẹ ká kíyèsí ìrúwà tí wọ́n náà ń hù ládùúgbò ò ṣe dáadáa
0: kò í pẹ́jú ibi tó lòun ti rí àìnú ká padà
2: bẹ́ẹ̀ ni. ṣe bó ṣe yẹ kó pọ̀ sókè rajà ni
0: ẹsẹ̀ kúkú ni
1: ṣé wọ́n ọmọ ọmọ ìwà àwọn ọkùnrin ni owó tó yẹ kó máa ná sínú ilé tiyín ló lọ ná fún màdàmú tó ń tilẹ̀kùn mọ́
2: kó
1: kúkú máa lọ kó fẹ̀
2: sebi ni mo sọ
1: pe owo baba yi o ji sowo gan
2: owo temi na o ji sowo
1: ko ma lo re na owo to nri fun ale alale kankan nibi gan iwo gan bo se ri yi o fine ju obinrin yen lo
2: gba to wa lodo mi na ko si nkankan na to nse olorun ni ba mi gbe
1: baba
0: onje
1: ẹ dákun ẹ bá mi dáríjì ìyàwó yín kẹtì ẹrọdún tàwọn ọmọ yín
0: tó bá ti fọwọ síbi ọwọ gbé tó forí mẹyìn
2: òun ló máa dáríjì mi àbẹ mi ni máa dáríjì olúwa mi.
1: Alàgbà
0: mo ń jẹ́ olúwa mi
1: mo gbọ́ pé obìnrin tí ẹ̀ ń sùn tì wọ́n ló ti lóyún
0: ó ti gàn ó ti gàn kò sí wàhálà ńbẹ
1: mo ní sọ ti lóyún àwòrán sọ pé ó ti gùn ó ti lóyún
0: náà ní ti jẹ́ bẹ́ẹ̀
1: jágbọ́pọ̀ lọ́wọ́ jàjàre ká tó tí ó ti gùn ni
0: ó ti lóyún
1: ta ló lóyún
0: èmi náà ni
1: ṣọ́gbọ́n nǹkan àṣírí tí ọkọ rẹ fi pamọ́ fọ́nù
2: òun náà ni mo ṣe ní kúkúkú lọ
0: fẹ ẹyin ọsẹ ìdí gbàgbẹ náà bọ gan
1: náà ẹnu lásán ló ti ń jáde kò dọkàn kò dọkàn kankan
0: ó dà tí ó bà bíi máa gan
1: owó kọ
0: tí borí owó kọ
1: dá ọmọ tó fẹ bí adájọ kóòtù olóò ká ní gbogbo àgbáyé tẹ pé court session tiwa lẹni
0: ó ti ní ń bẹ bóòdì ẹjẹ ń dún tàbí ẹsìn
1: náà wọlá àtẹmí wọlá àbọ̀sùn aláyẹ̀dẹ akọ̀wé kóòtù
0: ẹ̀ dàrú tó bá ti forí mẹ́yìn
1: bami dariji
0: tọlọwọ ọdan bá ti bá ni dá sí ń dariji tí ọba ti dá sí òun kálukú pin gaari ká dúró lórí ọwà ni ojúlókù ti fẹ́ tún ṣe lò
1: ní
0: àwọn ẹni tí ó dùn jù
2: olúwa mi a ní mi ì ṣe mọ́
1: o sì nífẹ̀ẹ́ rẹ jáde
2: nífẹ̀ẹ́ o mi ì ṣe mọ́ ti má nífẹ̀ẹ́ mi
1: ni wá sí kóòtù olóòka ajẹ́ pé mo fẹ̀sùn kan gẹ́gẹ́ bí adájọ́ kóòtù olóòka pé ìwọ gan yín àlè
2: tẹ bá sọ bẹ́ẹ̀
1: ọ̀dà náà jẹ́wọ́ fún mi alè mélòó ló ní.
2: èmi ò lálé.
1: a ní o sọ máa gbójú kó n bẹ.
2: a ní mi ò lálé ẹ jẹ́ kí n máa lọ. káwọn
1: mélòó ló ní.
2: mi ò lálé.
0: bóyá káwọn ará ilé ọba ní dá sí.
1: àwọn ọmọ mẹ́ta
2: mi ò nọwọ́ nǹkan kan
1: àbí méje ló ń sọ.
0: bóyá káwọn ará ilé ọba sì bá ní dá sí ni káwọn ènìyàn láti jùnú àwọn méjèèjì.
1: ẹ já pé ẹnìkan péré àbí èèyàn méjì bọ̀sùn aláyẹ̀dẹ ẹ bá pé èèyàn méjì 07706 949 3000
0: kí ló lè mọ́kọ sábòdì ńlẹ̀ tíyàwó fi àwa sọ pé
1: àti ìjọba tí ó tún wá lọ rí bá obìnrin mi níbi tí ó tọjú
0: tí ó jìnà rárá
1: ṣé irú ọkùnrin bẹ́ẹ̀ ṣé kò máa fẹ́ fọwọ́ fa wàhálà sórí ayé ẹ̀.
0: àbòbí ìlú dídì lè ta ẹ̀ ló ta lọ́wọ́ à ń bẹ̀ o.
1: ekale ba wa dasi o. Ah.
0: Ipe nje ipe.
1: 0701.
0: Hello.
1: Hello.
0: Ekale.
1: Eja pe number. 0701.
0: 0701.
1: 447.
0: 447.
1: 57
0: 57
1: 70
0: 70
1: etun bo 070 ekale o
3: ekale
1: tutu eh baba da soro yi ka to ma pale mo
0: mhm
3: hello
1: agbo yin da da sa
3: sey poko yin la lati ju
2: eh
1: eh ah
0: agbo yin
2: se je o
3: ju o ta ro lo ni se mo
1: pada si street keta lo lo re yin ale
2: e fa duwo
0: won ti mo yan ni abi
1: o e ba bi won se se ti baba yi so won le wu wa nbe
2: won ti fe pa mi
1: se gbo baba se gbo baba
0: lori won fe yawo si street keta
3: o
0: ka pa yawo yin ah son ma da lo lo
1: won ni ore la won meyeji tele awon obirin yi o won tin yara won lodi lori oko loko
0: e kale
1: e kale o
0: ntilo
1: agbo fe special ni your splash 105.5 fm
2: e kale o
3: e ku eto
1: ele o aduwo le tin soro
3: lati odona
1: ehe ba wa da si jare
0: ke gbo kile bi ba le nbe
3: ati
2: ma
3: e ba soro
2: mo gbo yin ma
3: e ti da omo kale
1: eh
3: eh eyin ni ke di oko yin
2: okay
3: se ti do
1: Okay, okay, okay.
3: Combo. Okay, okay.

0: alẹ́ ọ̀rọ̀ àdúgbò ilẹ̀ tí ń bá wa sọ̀rọ̀ ìlú wo ni. Hello.
1: Ti lọ.
0: Ẹyọ̀kan péré ló kù ta fẹ́ fi máa lọ.
1: Hello.
2: Bàbá mi kọ́ tó ló ká.
0: Àwa ni ẹ o, ẹ̀lẹ́ o.
2: Àtúbọ̀tán yọ̀ da o.
0: Àmì o, àtẹ̀yìn náà àti gbogbo àwọn tó ń gbọ́ wa. Ẹ ṣe o.
2: Ológun jẹ àárọ̀ rẹ̀ fọlọ́gbọ̀n jẹ.
0: Òun
2: ló ní ọkọ rẹ̀ síta.
1: Àbí.
2: Torí mi ọmọ bímọ kìíní ẹbí kejì.
0: Ṣé ń gbọ́? Ṣé ń gbọ́?
3: Ọkọ mi ló lójú kò kò ró.
2: Òun fi orún dun ọkọ rẹ.
1: Àbí.
2: Ó ṣe wíri kiri wíri káàkiri.
1: Lásìkò tàtẹ́gùn nípa mú.
3: Nígbà tó bá ti yó.
2: Ìwọ́nọ́gbọ́n jẹ àárọ̀ rẹ fún
1: mi. Ọyẹ́ ló ti fẹ́ sẹ́yìn
3: lè. Ó lójú kò kò ró ni.
2: Mo bá ní pé ọmọ bó ṣe tẹríba kọ́kọ́ rẹ tọ́ wọ́n ní bọ́lọ̀ bá ti gbèjẹ̀ láti lọ téèyàn téèyàn
1: ẹ máa tí ó ń tí ó ń àyẹ̀wò
2: dákùnfà ọkọ rẹ mọ́ra o.
0: Ẹ ṣe o pọ̀ o.
1: Àmàlà yóò ní ìdí kókó ẹ tí ń ṣe bá mi.
0: Iná mi dàn àbí ọ̀dàn eléyìí dàn ọ̀pọ̀ ó chéèchì àbí ò chéèchì
1: àti chéèrì rí
0: ní kálẹ̀ ọlọ́ọ̀bọ̀ ní jí ọba jẹ́.
1: Táwa bẹ́ẹ̀.
0: Ẹyin èèyàn wa. Hello.
1: Hello.
0: Ẹni há ni ni.
1: Hello.
0: Ẹni há ni ni.
3: Hello, ẹ kalẹ̀ o.
0: Ẹyin ìyàwó ilé ẹ máa fele ìṣàríkọ́gbọ́n.
1: Táwa bẹ́ẹ̀.
0: Ó ti gbàgbé. Obìnrin tó jẹ́ kòríkòsùn rẹ tẹ́lẹ̀ ní síríìtì kẹta. Ó ti dọ̀tá rẹ nísìn. Àṣé òun ló bo ọkọ rẹ mọ́lẹ̀ náà lé.
3: Àbí òun ni o.
1: Láì fara.
3: Asúrí mi lára asúkí mi ṣe ń dúró dádì. Àṣé ọ̀dọ̀ ẹ̀ ní dádì wa.
0: Dádì yìí ló dẹ̀ ti wá fún obìnrin yẹn lóyún. Ṣé ọ̀ pé ikùn ti ilé kóyún yẹn ó ti jáde bọ̀
3: bọ̀ bọ̀. Rárá yọ̀ níṣẹ́ sí mo sì dé wà sí mi.
0: Àṣàlàṣà tọ́lá ni Aládélájà bọ́bọ́ bọ́ ní Báyọ̀.
3: Èmi sì dé wà sí mi.
0: Tó oúnjọ bí eré kì í ṣeré ẹ̀yìn èèyàn wa. Oúnjọ bí àwàdà kì í ṣe àwàdà. Bó tilẹ̀ wò kí èdè àyedè wà láàrin ọkọ àti ìyàwó tó mo fẹ́ kẹ́ wọlé ọjọ́ òní láwọlé sùn ilẹ̀ ti ṣú. Mo fẹ́ bẹ balẹ̀ eléyìí. Ọlọ́run ti ṣe yín lágbà ẹyin nọmba wán ṣẹ́mọ̀ ni. Àwọn àgbàlagbà àti ẹ̀kọ́ tá a lọ fún wọ́n ṣàlàyé fún wa ńgbà tá à ń gba ìdánilẹ́kọ̀ọ́ lórí ìtọ́nisọ́nà counseling psychology. Wọ́n ní ó yẹ kó yé gbogbo wà wípé baálé ilé kọ̀ọ̀kan nínú ìdílé kọ̀ọ̀kan wọ́n lóhun lórí ẹ̀sìn yẹn lé ní. Wọ́n ní ìyàwó nù ìdílé aláyọ̀ ni wọ́n ń pè ní ọrùn. Láìsí ọrùn kò sórí. Láìsí orí
1: kò sọ́rùn.
0: Ẹ jẹ́ kí a máa mú ojú kúrò ní àìṣedédé kálukú wa.
1: N
0: tó bá ṣẹlẹ̀ ẹ jẹ́ à sọ tọkàntọkàn ká dẹ̀ parí ẹ̀ síbẹ̀. Tó ẹ̀yin èèyàn wa jẹ́ àfẹlé ìṣe àríkọ́gbọ́n. Ká máa jà láàrin ọkọ àtìyàwó ká àwọn ọmọ tá a bí kán tún máa gbọ́ gbogbo ọ̀rọ̀ ìdọ̀tí tó ń tẹnu dádì àti mọ́mí
1: jáde.
0: Ilé yìí ò dáa tó.
1: Nínú ìdílé aláyọ̀.
0: Tó a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ fara balẹ̀ láti gbádùn wa lórí ètò wa agbo ìfẹ́ special àti alẹ́ òní. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà ní ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ àgbáyé tá a mọ̀ sí Facebook. Ó dàbí ẹni pé àwọn èèyàn mi tí àkọrúkọ wọn lẹ̀ lẹ́ẹ̀kan. Ọláni Mickey ọmọ ìbílẹ̀ ní àpáta gàǹgà nìbàdàn. Adúpẹ́ ní ọwọ́ yín àti gbogbo ẹ̀yin olólùfẹ́ wa Imofoje Peter.
1: Idris Oladimeji.
0: Idris Oladimeji. Gbogbo yín pátá iná ni àkí ẹkú ìfẹ́ ní gbogbo ògbà ojú òní yín tì ẹ̀ ní tẹ́. Adúpẹ́ lọ́wọ́ Bọ̀sún Aláyẹ̀dẹ́ àwọn tí wà ní social media àrọwọ́ yín gan lédè ní Ọlọ́run yóò máa ṣe àtìlẹyìn fún yín. Ẹ jẹ́ ká máa sọ pé òlèlè.
1: Alẹ́ wa bàrẹ̀ o.
0: Ìṣìà.
1: Abáwa ṣe ó sì dànù.
0: Bọ́ọ̀dẹ̀.
1: Adé gbogbo bí wa mọ́lẹ̀.
0: Ọlọ́fin
1: kò ní jẹ́ kó fi wà níràn láéláé.
0: Láwọ̀ya
1: ajẹ́kọ̀ òyàlé
0: kálukú wa. Ìkọ́làbà
1: akọ́là àtọ̀làbáwa bákan náà.
0: Láfihàn
1: àfiwáhàn sówó sọmọ àìkú baálé ọ̀rọ̀.
0: Ọgán
1: kò ní jẹ́ kó rí wa gàn níta wa.
0: Ìmọ̀ọ̀bà
1: ajẹ́kílẹ̀ eré máa bá wa lókè pẹ̀.
0: Oúnjò
1: ajẹ́ká máa jó ìjọ ayọ̀.
0: Òkè òǹkọ́
1: ajẹ́ká máa hó ìwà ayọ̀.
0: Bákan náà. Adúpẹ́ lọ́wọ́.

0: Bọ̀sún Aláyẹ̀dé Magic Finger ọlọ́wọ́ idán fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe nínú studio ní alẹ́ tòní. Ṣé ti ìpolówó ọjà ní sísẹ̀ntẹ̀lé tí kan òdí kan lọ́wọ́ iná ní ká máa sọ ni àbí wọ́n ṣe lọ sínú archive tó ń tẹ kọ̀m̀pútà pìràpìràpìrà láti gbé orin tá a bá fẹ́ jáde sí bọ̀m̀bọ̀. A dúpẹ́ lọ́wọ́ Bọ̀sún Aláyẹ̀dé. Olóòtú ètò yìí ni Túndé Ọláwúwo ọ̀gá àgbà. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà torí pé ẹ máa ń fetí kọ́ ètò wa ẹ̀ lè fi ṣeré. Ọlọ́run ọba yóò máa ṣe àtìlẹ́yìn fún ẹ̀yin náà. Gbogbo ẹ̀yin èèyàn wa tá a jọ ṣiṣẹ́ ní alẹ́ tòní, àkí yín ẹ̀kọ́ àtìlẹ́yìn. Ẹ̀yin tẹ́ wà ní TikTok, àkí ẹ̀yin náà, ẹ̀yin tẹ́ wà ní Facebook, àkí ẹ̀yin náà. Ẹ̀yin tẹ́ wà lẹ́gbẹ̀ẹ́ rédíò yín tẹ́ yí sókè pé àwọn ológun Lékòó yìí tún ti dé lálẹ́ tòní. A dúpẹ́ lọ́wọ́ yín ojú òní wa ti àní tẹ́ o. Nǹkan burúkú ni o, tọkọ àtìyàwó bá ń parí ìjà ní sojú àwọn ọmọ, kò da tó rárá o. Ìyẹn ni wọ́n ń pè ní lack of maturity. Àlẹ́ mi ìgboyà kò da rárá. Wípé bàbá àti màmá mi wọ́n máa ń jà wọ́n fọ́ra wọn létí. Kó wá jẹ́ pé ní sùkúù tán bá pàdé àtàwọn ẹlẹgbẹ́ wọn ọ̀rọ̀ tán máa dá lẹ́nu pé bàbá mi fọ́ya ọ̀fẹ́ màmá mi
1: ọ̀fọ́
0: létí.
2: Ìyá mi wá ń kẹ́mi.
0: Mi ò tiẹ̀ mọ̀ pé màmá mi gan ní lọ́wọ́ báwọn ìfọ́tí méjì ló fún dádì mi.
1: Etí ń wúru yìí. Ká mọ̀ rí.
0: Bọ̀sún ẹ ṣe ga o. Ó dàbí ká má lọ mọ́ tún dàbí ká padà sẹ́yìn. A lè sọ pé bóyá kinní stúdíò tó tutù mọ́ wa lára yìí náà ni. Ṣùgbọ́n àwa gan-an tá a jẹ́ àpèdègbà yìí lórí rédíò a gbádùn ara wa gan. Ó sì mọ̀ pé àwọn tó wà nílé náà wọ́n fara balẹ̀ gbádùn wa. Ẹ ṣe gan o. Ọlọ́run ọba ò ní jẹ́ kárí kò ṣe dáadáa. Láyọ̀ láyọ̀ ni kálukú wa máa délé. Ẹ̀yin náà tẹ wà ní ẹnu ìrìn àjò tẹ yí rédíò sókè lágbára lọ́wọ́ Ọlọ́run. Ẹ máa dé ibi tẹ́ ń lọ láyọ̀ àti àlàáfíà títí ọjọ́ mẹ́jọ. Ẹ jẹ́ ká máa dágbére. Bọ̀sún fẹ́ fún wa lórin kan kó tó di pa á dìde nílẹ̀. Ohun tẹ́ ẹ bá ti fún wa náà ni ó ti tẹ́ wa lọ́rùn. Ó sì ṣe dídí náà ni. Ṣé ń gbọ́ ẹ rọra.

0: So, but swala ede, awa kori re ti wali awa mwa. Bukata to ti gori bukata ni si yo. Abi, kolombo wala shiri ni yo. Ara, but swala ede, ara ntan sole kanan ni yo. O ye kede a yede, kwe to ba fe bere, lani yo kwa ti ya. Wukate ti pari ye. Tori inu mi mandu sa wwa ya wole, ti ba li le ba ti mpo she shara ti yo lowo. Yeah, we are so quick money you can be by Javi. Tana Babiri can lower in any cosy. Oh, Dana, we won't end that so. Nipa almost
1: every day, and
0: if you come,
1: Tadura,
0: Tibale, Leva, yeah, oh, Tani, ah, yeah, oh, me quite you know, well, if fellow in Japan, yeah.
1: Hello, my dear, can you come?
0: Sherry, be tea to Raja, Nigeria, one is in Bali, Lake, or Raja, come out, bear, Lake, Kakiri, so today. Ti mo soro yi omo Olorun ni mi bo sun alaye de le jeri
1: emi
0: o le ko lo hotel lati ma gbobirin kan kakiri
1: won
0: to ba wa nse ronu ku adalale yi
1: owo mi ri
0: oro to njade lenu mi ko ni je ko ni to won onisimi aya fi to ba ronu ku adaloku bo sun ni ilo le to ye
1: ke la ju owo mi mo
0: so dagbere
1: adupa elodo
0: lo ara ojo ti gbalẹ dedede aprero bi eni o sun omo ti ajanoro lere situ alagbede ede ti gbogbo eyan mo si mido ni ba ti ri microphone gbogbo n to nse mi ti tan
1: je fun ta le ni
0: pe ki mo ti lo pe ka tun ma so lo fun wakati meji mi
1: o don ro ke si bi ìwòye ìjọ mẹjọ tó ń bọ̀ pẹ̀lá ọ̀tún ètò lórí ètò ààbò first special ọlágbẹ́njọ adémọlá bàbá àgbàdá yín náà ni
0: o
1: àwò bẹ́ẹ̀ àwò sí àwò sí
2: abiola adékọmi sọ pé ká sún pàdé lọ́sẹ̀ tó ń bọ̀
0: mọ̀lẹ̀ ń kó ọtí lọ ṣé ìtẹ́ mú lálẹ́ bọ̀sán dágbére jẹ
2: àti kí bọ̀sán aláyẹ̀dé
0: ọlọ́wọ́ ọ̀dọ́ studio manager ẹ̀kú ìṣeré ẹ̀kú àtìlẹyìn ẹ̀kú àfọmọnìyàn ṣe wọn náà kí àwọn èèyàn kò tó lọ.
2: Abiola Adekanmi sọ pé ká tún pàdé
0: wáyé àti àyè tó bá ṣe mí lóbìnrin bí irú rẹ ni obìnrin tó dé ọkọ mi mọ agolo má lọ bàjá ni.
2: ẹyà èmi ò ṣe bẹẹ.
0: ó dáa.
1: Ó dáa
0: ẹ mọ.

0: tún ti dé. A tún ti dé bí dédé fún ìgbádùn ẹ̀yìn ti ajákẹ̀jádò lè àgbáláyé. Tá a bá sọ nípa ètò yín ètò wa idán. Idán gangan leléyìí, eléyìí tó yàtọ̀ sí dọ́kídọ́. Ìròyìn eré ìdárayá lákọ̀tún ni. Eléyìí tá a pè àmọ́ sí ìkànnì ọmọlúàbí. Splash 105.5. Eléyìí tó kalẹ̀ sínú ọgbálé funfun báláú lágbègbè fẹ́lẹ́lẹ̀ nílẹ̀ Ìbàdàn. A dùn gbogbo akán sí i. A ti kó gbogbo ẹ̀dẹ́. Fún ìgbádùn ti yín náà ni. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó sọ wa lọ, ó tún dá wa padà. Láyọ̀ àti ní àlàáfíà lálẹ́ yìí. Tá a dẹ̀ nígbàgbọ́ pé bá a ṣe dé lálàáfíà, labẹ́yìn tí a náà lálàáfíà. Àlàáfíà ti yín tí a ò ní di fíafíà. Ọ̀gá wa Túnde Ọláwọ́ olóòtú ètò yìí, Alex Ferguson, up my yo. Bọ̀sọ́ aláyànde ló máa jẹ́ kẹ́ láǹfààní àti jẹ́ pé kẹ́ ẹ gbọ́ wa dáadáa. Tìjáni olóko dáná ló kọ́ mi. Olóko ilé tó ń dáná ìròyìn eré ìdárayá lórí afẹ́fẹ́ léde Yorùbá tiantia the sport actor. Actor ilé tó wà active. Ẹ wò wá ní ìkànnì ìbánidọ́rẹ̀ ti iléeṣẹ́ 1B. Bí Facebook yẹn ò bá lọ fà tí ò lọ dáadáa, ẹ máa bọ̀ ní TikTok. Àti Tìjáni olóko dáná sport actor ní TikTok. Ó mọ̀lẹ́ ń bẹ yẹn náà ní TikTok. Bí nǹkan ṣe rí lápá abẹ yẹn nìyẹn. Ẹ mọ́ gbàgbé o. Mo já yín tán lánàá pé owó káàṣì ẹ̀ ó ti fò sókè sí. Ọ̀pọ̀lọpọ̀ ni ó mọ yín mú pé ọ̀ ṣèbí 50,000 náà lẹ́sọ́dì ní ìjẹta àbí lọ́sẹ̀ tó kọjá. Ó tún ti fò kọjá, ó ti gbéra sọ báyìí kọjá 50,000 o. Ó ti kọjá 50,000 o. A kọ́ yí 25,000 kan. A tún á yí 50,000 kan, ó jẹ́ 75,000. Ẹlẹ́tí ń plè káàṣì ẹ̀ ti pẹ́. Ẹ ti jẹ́ káàṣì ẹ̀. Ẹ ti plè talẹ́. Plè talẹ́ àbíkálẹ̀ ti plè talẹ́ ni ẹ ti jẹ́ káàṣì ẹ̀. *347 *1004 *1# *347 *1004 *1# tàbí www.cashier.ng. àǹfààní aláìlẹ́gbẹ́ láti jẹ káàṣì ẹ̀. Ẹ mọ̀ pé ẹ̀mbà oṣù ẹ̀mbà tá a wà yìí láti september wọ december. Àwọn èèyàn ti ń gbẹnu sí gbogbo owó tá a pín lápapọ̀ 100 million 25 million fún september 25 million fún october 25 million fún november tó fi dé december. Ẹ̀mbà ṣe ń bá ẹ tí ì bá àsìkò lélẹ̀ láti bá. Bí nǹkan ṣe rí lápá abẹ yẹn nìyẹn. Bó o bá wá yin tíkẹ́ẹ̀tì mẹ́ta lẹ́ẹ̀kan náà 15 bígbà tẹ bá play tẹ bá fi 15,000 play tíkẹ́ẹ̀tì tẹ wá gba 30 tíkẹ́ẹ̀tì. Bẹ́ẹ̀ ni àǹfààní ló jẹ́ tá a bá sọ nípa kéèyàn yin 15 tíkẹ́ẹ̀tì mẹ́ta lẹ́ẹ̀kan náà. Ẹ̀yin náà sáà ń gbọ́ testimony ẹlòmíì ní òun ti ń play tipẹ́tipẹ́ ṣùgbọ́n nígbà tó yin mẹ́ta lẹ́ẹ̀kan náà báyìí bó ṣe gbé anunu. Ó ti kẹ̀yìn náà lálẹ́ yìí o. Bẹ́ẹ̀ sì tún jẹ lálẹ́ kò dín yín lọ́wọ́ tíkẹ́ẹ̀tì ọ̀hún tẹ́ fi jẹ lálẹ́ yìí. Ẹ tún lè padà fi jẹ Friday cashport bí nǹkan ṣe rí nù. Ẹ jẹ́ abẹ́rẹ́ ní tó ní ṣe pẹ̀lú orílẹ̀-èdè Argentina. Orílẹ̀-èdè Argentina láti bẹ̀rẹ̀ lálẹ́ yìí. Torí bí nǹkan ṣe ń tẹ̀ lọ́wọ́ wọn ni. International break ti ń kanlẹ̀ kò gbọ̀ngbọ̀ngbọ̀n yìí. Olùkọ́ ni orílẹ̀-èdè ti Argentina. Ta bá ń sọ nípa olùkọ́ ni Lionel Scaloni. Wọ́n ni wọ́n ó fìwé pe Messi. Wọ́n ní Messi ń bọ̀ wá gbá bọ́ọ̀lù forílẹ̀-èdè Argentina pé ìdíje ife ẹ̀yẹ àgbáyé ìfigagbága tó gbá kẹ́yìn láti kágbá òun. Òun kọ́ wọ́n fẹ́ kí Messi kó fi ṣe goodbye. Pé ó ká nǹka. Messi tóbi kọjá kó wá jẹ́ pé ìfigagbága tó gbá ó ti gbà ó gbá ìfigagbága tán tó wá kéde ìfẹ̀yìntì láwa nítọ̀. Èyí tó ti gbá òun náà ló ti gbá mọ forílẹ̀-èdè Argentina. Wọ́n fìwé pe Messi. Èyí tí ó gbá yìí ní international break yìí òun ni ó fi wá dágbére fún gbogbo àwọn olólùfẹ́ ọmọ bíbí orílẹ̀-èdè ti Argentina, àwọn ọmọ olólùfẹ́ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ọmọ Argentina, ìjọba Argentina, àwọn akin ẹgbẹ́ rẹ̀, àjọ tí ń ṣe àmójútó bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá, gbogbo èèyàn pátápátá, olólùfẹ́ Messi jákèjádò lè àgbáláyé. o ni o fi juwo everybody pe fun international game o ti tan o pe a n gba ball fo orilede o ti lo fa gege bi n ta gbonu en tin bere code cash e yi meta le kan na ni mo so ki se pe le yo kokan o ki se pe player kan o player kan o player kan meta le kan na 1500 bi gba to ba play 30 tickets ni mi ya ba ni 30 slot ni inu koto yi number o wa lo le gbe gesi a yi 25,000 a tun yi 50,000 ki ma se eyin lo kan lale lati gbenu si cash e ba lo code *347*1004*1#. O ba ve ma se ba kan boya network oro tin e ma bo ni website www.cashier.ng aninu en bayi 100 million la pin ninu osu ila 125 million ni awon eyan si tin gbenu si ajo UEFA won kede papa asere lolokan ojo kan ti o ma gba lejo awon asekagba won kede ti conference Europa League sugbon tori akoko wa lale yi awon asekagba idije UEFA Champions League awon bi ti o ti mo waye bi meta sisin eja gba si yin la ti odun 2027 yi asekagba idije UEFA Champions League ojo karun ni o waye nu osu kefa June 5 abi lodun tin bo mo nu bigba temi ti wa ni 2020 bigba temi ti wa ni 2027 ni igba temi ti de 2027 ni se mi June 5 odun 2027 asekagba sa 2026 to 2027 season won ni papa isere Atletico Madrid Wanda Metropolitano ibe niyan o ti waye ti asekagba idije UEFA Champions League odun 2028 Allianz Arena papa isere ko ti Bayern Munich ibe niyan o ti waye Camp Nou ni o gbalejo asekagba idije UEFA Champions League lodun 2029 gege bi nti o nlo nu ti se ba ti pari nbe tan 105,000 spectators ni o wo Camp Nou biyan ba lo pade final o ba lo pade baka lasekagba asekagba idije UEFA Champions League 2029 to ba pade baka odamu ngba teyan bi kati e ni eyin na won pin ticket feyin na mo mo pe UEFA o le fun yin ko le koja 25,000 o po junu ngbeyan bi edagun o ma fun yan 25,000 ninu 105 bi 80,000 ko hun no bi 80,000 na ni keyan 80,000 ko wa kankan ma dun siun le bori won laye bo ba ko se ti o le sele nu bolu alafese gba o Chelsea sa gba UEFA Champions League lowo Bayern ni papa isere Allianz Arena 2012 sugbon iroyen koja yo koja wasa o bo ba pade fire baka ni final Champions League 2029 avike yan lo ye pc wole wo vari wo si o le sin Camp Nou bi nkan se ri lapa abe yen niyan eja yi ko to alakoko 25,000 tani mo so fun yin pe lale ise a yi 25 a tun yi 50,000 a yi 50,000 aba ko yi 25,000 idan fe n ti o gbo pe leyin ile 50,000 lo kan o baba yi ko to lowo ko deyin lekun lati play cash e o ni won ba gba to ti je pe ki ise yokan la fe yi e ma mo gbese mo fonu lowo nse aleyin lo kan lale en te code yen wo pe se susi le kan mi bayi se nji si nbe lowo mi se ngbele owo la fi pe na owo ogbon ati nuda lati debu bukata ti o fi ni fi nkan se yan to ba ti jasika si e o ti bo lowo bukata lati fi nkan si o ta ni na bayi 0 lo bere namba yen 79-96 on lo pari namba yi ogo 25,000 nu leyin eyi 50,000 la yi won le gbe gesi lẹ́yìn èyí ó kó 50,000 ní tíkẹ́ẹ̀tì mẹ́ta lẹ́ẹ̀kan náà. Ẹ̀lú ẹ̀ka alẹ́ o.
1: Ẹ̀lú ẹ̀ka alẹ́ sà.
0: Ẹ̀ka alẹ́ o.
1: Ẹ̀ka
0: alẹ́. Kí ló kọ yín? Kí ló kọ yín? Ibo lẹ wà yìí? Splash làwa ti ń pè yín.
1: Ọbalolúwa Sàmì
0: Adébáyọ̀. Ọbalolúwa yẹn ara ọkọ yín náà ni àbí ẹ gbà tẹ́ ẹ gbọ́ pé Splash lẹ́fẹ̀ẹ́ ẹ gbà sí.
1: Inú mi ti ń dùn nítorí mo ti mọ̀ pé
0: ẹ ti káàsì ẹ
1: Ọlọ́run ti ṣe yánú ni
0: ẹ Ọlọ́run ṣe yánú Olọ́fà ẹ ti jẹ káàsì ẹ sẹ́yìn o.
1: Mi ò tí jẹ káàsì ẹ o.
0: Ìgbà àkọ́kọ́ leléyìí.
1: Ìgbà àkọ́kọ́ ó ti ń tó bí a ti ṣe ẹlẹ́kẹrin kọ́ nìyí mi.
0: Àti bẹ́ẹ̀ lẹ́ẹ̀tì jẹ́ káàsì ẹ̀ lẹ́wìtnẹ̀sì.
1: Àti gbé mi tí jẹ mo ti ń plé ẹ̀yẹ sí ìpẹ̀kẹrin.
0: Congratulations. 25,000 ti wọlé mo lẹ́yìn ló kàn lálẹ́ yìí. Olúwa ṣeun. Àmì iléeṣẹ́ ti yín. Ọlọ́run iléeṣẹ́ ti yín ò ní bàjẹ́. Ẹ ṣeun. Ṣé ẹ rí bẹ́ẹ̀ tún ṣe wá jẹ 25 yìí? Ṣé ẹ gbọ́ bẹ́ẹ̀ jẹ 25,000 yìí? Àwọn ó lè jẹ́ kan nú àwọn tẹ́ ẹjọ́ wa náà ni ó padà tún jẹ 50,000 tó rí àtúnyí kò tó 50,000 lálẹ́ yìí náà. Téèyàn bá tún wá play 1-5 lẹ́ẹ̀kan náà nígbà téèyàn play 15,000 tó fi ra 30 tíkẹ́ẹ̀tì ẹ pé 500 tíkẹ́ẹ̀tì kan.
1: Bẹ́ẹ̀ni
0: bí yàn bá lè play 1-5 lẹ́ẹ̀kan náà. Àwọn ọlọ́jẹ́ kan náà àwọn tẹ́jọ́ wà ń bẹ́ẹ̀ náà ni ó tún gbẹnu sí kẹ́ ẹ kó lọ́ọ̀kì tí yín kẹ́ ẹ kó ran wọn. 50,000 tún bẹ lẹ́yìn 25,000 customer care wa ó pè yín sí ẹgbọ́n sà.
1: Ẹ ṣeun.
0: We love you too. Ẹ já tẹ̀sọ́wọ́ iwájú. Àjọ tí ń ṣe àmójútó bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀‐èdè Spain olùkọ́ ni De La Fuente Luis De La Fuente wọ́n ti fẹ́ẹ́ fẹsẹ̀ rẹ̀ lójú dọdún 2030. Iṣẹ́ ti ń bẹ́lẹ̀ báyìí ọdún 2028 ni ó tẹnubodò wọn ló gba major trophy méjì fáwọn. European ẹ ti gbàgbé 2024 ó tún gba world cup sí tó jẹ́ méjọ̀ ni o méjọ̀ ife ẹ̀yẹ tó ní kìmí fún orílẹ̀-èdè Spain ló méjì ló gbà. Nọ́ọ̀sì á ní báwọn bá ní káwọn lọ sùnlé àwọn club side ẹ mọ̀ páwọn náà tí wọ́n bá ti rí olùkọ́ ní national team tó mọ sí báyìí wọ́n mọ ranjú káàkiri ni wọ́n lè gbé báwọn lọ́ba wọn wọ́n fẹ́ fẹsẹ̀ lójú ẹ̀yìn díje ife ẹ̀yẹ àgbáyé ọdún 2030 ni ó tẹnubodò bí nǹkan ṣe rí lápá abẹ yẹn nìyẹn. Òun lẹ ti gbọ́ èèyàn kan ti gbẹ́ni sún 25,000 ó tún kú 50,000 *347*1004*#. Tàbí www.cashier.ng. Kò yẹ yìí náà lẹ̀ ó kú 50,000 ó kú 50,000 bí nǹkan ṣe rí nù. Ẹ wò wá ní TikTok àti Tìjáni olóko dáná sport actor Ajibola Oyediran up Chelsea látòríta Lincoln náà bẹ́ ní TikTok Colaboy òun náà bẹ́ ní TikTok àwọn tí a nù. Bẹ́ẹ̀ bá rí àwọn Facebook ẹ̀ mọ̀ bọ́ ní TikTok TikTok làwọn ayé tún ti ń wò á lálẹ́ yìí. Ẹ já tẹ̀sọ́wọ́ iwájú. Ikọ̀-ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Manchester United Paul Scholes agbábọ́ọ̀lù nígbà kan fún ikọ̀ Man U ni àwọn tí wọ́n ń ṣàkóso Man U lásìkò yìí kò dàbí ìgbà tí wọ́n mọ ti ń jẹ́ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ǹjẹ́ bíi ti Bosa ó ní bẹ́ẹ̀ làbí ni ó ní ṣèbí tí ibi tí ń dùnyàn bá pọ̀ èyí tí ń dùnyàn jù òun lèèyàn máa ń mójútó bí àpẹẹrẹ nísìnyí ẹni ẹsẹ̀ ń dùn tọwọ́ ń dùn tójú ń dùn gbogbo alámọ̀ pé owó àtẹsẹ̀ ó ṣe kókó ṣùgbọ́n ojú ṣe kókó ju méjèèjì lọ kọ́lọ̀ mọ́ gbójú lọ́wọ́ ẹ̀yìn kó mọ́ gbójú lọ́wọ́ ti aná pé nígbà wọn bá wá láǹfààní àti tọ́jú mẹ́tẹ̀ẹ̀ta tí ó sì jiná téèyàn ní téèyàn lè fi tọ́jú mẹ́tẹ̀ẹ̀ta tí ó padà ṣiṣẹ́ ṣèbójú ló yẹ kéèyàn kọ́kọ́ tọ́jú ó láwọn alákòóso kan Man U ọwọ́ ni wọ́n kọ́kọ́ tọ́jú wọn ọ̀tọ́ kọ́kọ́ tọ́jú ojú tí wọ́n fi rìnà dáadáa rí gbogbo nǹkan. Ó ní gbogbo ayé ló mọ̀ pé ọwọ́ ẹ̀yìn Man U ò dáa tó sì jẹ́ pé ìwọ̀nba owó tí ń bẹ lọ́wọ́ yín ọwọ́ ẹ̀yìn ló yẹ kẹ́ ẹ fi mójútó. Àwọn alákòóso kan Man U wọ́n wá lọ ń sign midfielder pé kì í ṣe pé midfield wọn náà gbádùn òun ò ní midfield wọn gbádùn o ṣùgbọ́n ọwọ́ ẹ̀yìn ló yẹ kó jẹ́ ìpele àkọ́kọ́ wọn kó yẹ kẹ́kẹ̀ẹ́kọ̀ọ́ lára arsenal nígbà arsenal náà fẹ́ máa ṣe rebuild wọn fẹ́ máa rebuild tíìmù wọn ọwọ́ ẹ̀yìn arsenal kọ́kọ́ mójútó onímáyò wá fọwọ́ ẹ̀yìn lẹ̀ wọ́n gbé mífidà gbogbo ẹ̀ náà wá kọ́ nísìnyí ojú kan náà kọ́ ni ó padà kú sí wọ́n gbé santos ní chelsea wọ́n gbé baleba àti ọmọ bíbí orílẹ̀-èdè belgium yìí tilimasi wọ́n gbé òun náà baleba ti padà dé sí ìwúba ìgbaradì o ó ti ń ṣe ìgbaradì báyìí ṣùgbọ́n kìí ṣe ìgbaradì pé ó ti fit láti gbá bọ́ọ̀lù o nígbà tí ó bá fi dẹ̀yìn international break yóò ti gbọ́ *347*1004*2#. Mo ló ku 50,000 àti ìyíkoto ṣùgbọ́n àyíkoto bí ìṣẹ́jú bíi méjì ní ìsìn àyíkoto ẹlẹ́tí play káàsì ẹ̀ ti pẹ́ ẹ̀ jẹ́ káàsì ẹ̀ ó lè ẹ̀yìn kìí ṣe pé ó lè ẹ̀yìn lẹ́ni 50,000 yìí ẹ̀yìn tíkẹ́ẹ̀tì mẹ́ta lẹ́ẹ̀kan náà bẹ́ẹ̀ báyìí lè yin tíkẹ́ẹ̀tì mẹ́ta lẹ́ẹ̀kan náà àǹfààní aláìlẹ́gbẹ́ ni 30 tíkẹ́ẹ̀tì òun lẹ́ẹ̀fi gbà wígbà tẹ́ play 30 tíkẹ́ẹ̀tì ó wá ku nọ́mbà tí ó gbégẹ̀ sí nọ́mbà yín ìwé ni rúnì náà òun náà sọ tiẹ̀ o ìwé ni rúnì ní àwọn agbábọ́ọ̀lù ikọ̀ ti manchester united kò sí ì tó lè wọ match day scored ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti arsenal àti ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti man city ní a bá lanú lẹ̀ pé ẹgbọ́ come again sir òun sọ òun tún sọ òun emphasize lé lórí pé gbogbo agbábọ́ọ̀lù máa ń yò pátápátá kò sí kankan nù wọn tó lè wọ match day scored ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti man city àti arsenal wọn wá ní bruno fernandez player of the year ní sáà tó kọjá player of the season ní player of the season sáà tó kọjá à ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀ ń sọ̀rọ̀ player of the season sáà tó kọjá bruno fernandez gan ò lè wọ bẹ̀ àti fernandez òun náà ò lè wọ bẹ̀ wẹ́ni rúnì ló sọ bẹ́ẹ̀ o ní lóòótọ́ ikọ̀ man u pàápàá jùlọ ìfigagbága wọn tán gbà kojú ikọ̀ everton àti man city abala àkọ́kọ́ yóò kọ́ da ṣùgbọ́n nígbà tó bá di pé kán tẹ̀ wájú báyìí ni ó bá dojú rí papọ̀ ìyẹn túmọ̀ sí pé ikọ̀ yìí ò lẹ́ni nímú sàn àga man u bẹ́ǹchì man u ò da tó ààyè koto ti 50,000 báyìí bẹ́ǹchì ti ń sọ kìí ṣe pé ìtìyàn fi ń jókòó pé man u ò ní first 11 tó dúró dédé wọn ò tún wá ní àwọn agbábọ́ọ̀lù gidi ní bench wẹ́ni rúnì ló sọ bẹ́ẹ̀ owó dúẹ́bù ti tọrọ àforíjì lọ́wọ́ àwọn alákòóso kan manchester united ó sì ṣe àlàyé n tó fa àṣìṣe àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ tí ń ṣiṣẹ́ pẹ̀lú var tiẹ̀ tá a bá ń sọ nípa matt dunoy òun àti blake antrobus n tó fa kòdé fún wọn tán fi ka goal elialand pé elialand ò sí lọ́fṣáìdì nítòótọ́ ṣùgbọ́n enzo fernandez tó ti gbéra bígbà tí ó fò kan bọ́ọ̀lù ọ́fṣáìdì ló wà fún díẹ̀ yìí kò jẹ́ kí ọkàn àwọn agbábọ́ọ̀lù àsọlé kó papọ̀ ó yẹ kí bọ́ọ̀ yẹn kó kan rule out bọ́ọ̀ yẹn kó mọ̀ jẹ́ goal ó wá ní n tó fà ni pé àwọn video assistant referees ó ní tunnel vision ló fà á yóò mọ yàrá lẹ́nu pé tunnel vision bó ṣé wọ́n tan tó slide sí wọn láti inú tunnel ni àbí ìtànsán òòrùn ló tàn sí wọn láti inú tunnel àbí wọ́n tan globe idiom ló lò tunnel vision tó túmọ̀ sí ni pé ọkàn àwọn video assistant referee yẹn orí elialand ni wọ́n gbé gbogbo ọkàn wọn gbogbo ìròrí wọn orí elialand ni wọ́n gbé lé pé só wà lọ́fṣáìdì àbí ò sí lọ́fṣáìdì wọ́n tiẹ̀ sí ọkàn sí pé ǹjẹ́ a rí ẹnìkan eléyìí tó ti fa akùdé fún ìṣọwọ́ gbéra àwọn agbábọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀yìn fún ikọ̀ man u ó ní wọ́n pa ọkàn ẹyọ kan papọ̀ sójú kan náà pé elialand sáà ni wọ́n wò pé ẹ wo ẹsẹ̀ ẹ wo ọgọ́ ẹ̀ ẹ wo ọpọ́n elialand sí ò yọjú agbábọ́ọ̀lù tó kẹ́yìn dógù tó nẹsẹ̀ ẹ wo okùn sí ò yọjú lọ wọ́n fojú sí ọ̀dọ̀ enzo fernandez gẹ́gẹ́ bíi tí àlàyé bambam fún àjọ tí ṣe àmójútó àwọn adarí ayò nílẹ̀ gẹ̀ẹ́sì ìyẹn wọ dúẹ̀ gẹ́gẹ́ bíi tó sọnù ó ní wọ́n ti fókọ̀sì lórí elialand jù ta ni nọ́mbà yìí 50,000 ogo gbe lekan na ni o tin play cash se pe koja ki o ma gbe ago baba pe number yin o 07 o lo bere number yi 4686 lo pare number yi ka to ma lo ogo ati die number yen 070 lo bere number yi 4686 ogo iwo logo abogo ti sun ni ogo ma sun
1: eh
0: ogo ogo
1: eh
0: ogo eh iwo logo iwo logo ele kale
1: e kale sa
0: splash fm la tin pe yin sa
1: ah kale sa
0: e ga sa ti jani loko dana loko ni ka si e ni pe yin o ni e lowo ke bi mo
1: oluwa seun loruko mi sa
0: oluwa seun loko yin lati bo
1: lati adugbo elebu
0: lati elebu se ma mu gari lebu
1: a ma mu dada baba
0: igba le ti play cash e
1: o ti pe de oro
0: e ti je gan o
1: walai ti je rara
0: e ti eh baba to fi walai si te o ti se lale yi e ti je 50,000 lale yi
1: ah
0: olohun seun olohun seun olohun seun
1: mo kan tun ni mo ti ta lo so mo kan tun ni ki tu yewo la
0: eh yen ma yewo na ni congratulations customer ke wa pe yin sir bo wo yin se te yin lowo bi nkan se rinu eh awon ara ilebu lo gbenu 50,000 e ja ma lo bo so alayede ti ni a ma lo titi ola tatun lafani ati pade lori eto yin eto wa idan gangan oga wa tude olawo ololoju eto ale swago city jani oloku dana loko mi e se te npo ikan ni splash e se o dabo
2: Splash FM 105.5.
3: In a fast-paced world, Funke is always prepared. Introducing new Soakley with advanced quick foam technology, dissolving faster, foaming instantly, and removing stains deeply to give you 2 times cleaner results. And now, with its newly improved perfume, every wash leaves your fabrics beautifully scented, so you can show up clean and confident. So clean, it's your time to shine.
2: The Goldberg Back to Bar promo is here again, and it's bigger. Enjoy 2 bottles of Goldberg and get instant 400 Naira airtime, plus a raffle ticket for a chance to be one of 4 weekly winners of 250,000 Naira each. So head on to your favorite bar and you could be our next big winner. Goldberg Lager, the gold standard. Terms and conditions apply. Not for sale to persons under 18. Drink responsibly.
4: What if the waste you throw away makes you richer and our environment cleaner? Welcome to the largest convergence of environmentalists in Oyo State, the Oyo Waste Summit. In commemoration of World Cleanup Day, we invite you to the 3rd edition focused on food waste and their packaging materials. Ije mo pe idoti le so yin doloro be ba mojuto. E wa ko ba se ntoju ayika wa, lo awon idoti agbegbe fun mere mere papa julo, aje ko nje ni Oyo Waste Summit 3.0. E darapo mo wa ni 23rd September 2026 from 9 a.m. at Trenchard Hall, University of Ibadan. Day 1 features plenary session, student waste innovation, magazine unveiling, eco-faji and exhibition. On the second day, Emma kwa wwen doti ikenyi, taya new, asho new, paper, pali, snail shell, car plastic and so on for rewards during our buyback program on the 24th September at Amphitheater at Damasiba. Register now on the website oyowastesummit.com. Oyo Waste Summit is endorsed by the Ministry of Environment. For inquiries or sponsorship, call Victor on 0816-284-8212. Go get your ticket.
5: God sent me because of you.
6: And until you are blessed,
5: heaven will not rest.
7: Ìjẹ́ ìwọ ń retí iṣẹ́ ìyanu Ọlọ́run àbí ò ń gbàdúrà fún ìwòsàn ìtúsílẹ̀? Gbìyànjú kó o wà níbi ìsọjí àgbáyanu ìta gbangba tó máa wáyé nílùú Ìbàdàn pẹ̀lú ìránṣẹ́ Ọlọ́run alàyè ni
8: Pastor
7: David Ibiyome láti Salvation Ministry Hope of Success. Ìpàdé yìí máa wáyé lọ́jọ́ Etì, ọjọ́ 25 oṣù kẹsàn-án ọdún 2026 ní 5:00 PM ní Liberty Stadium tó wà nílùú Ìbàdàn. Máa bọ̀ pẹ̀lú ìgbàgbọ́ rẹ nítorí Ọlọ́run ṣì ṣiṣẹ́ ìyanu, ó wu àrùn sàn, ó sì yí ayé ènìyàn padà. Bí àwọn ẹbí rẹ ọ̀rẹ́ rẹ àti gbogbo àwọn olólùfẹ́ rẹ pátá. Ìsọjí àgbáyanu ìta gbangba tó máa wáyé nílùú Ìbàdàn. Àràgbá yamuyamu ìyanu dúró dì ọ́. Jésù l'Olúwa.
6: God will make sure every force in heaven backs the words I've spoken just to bless you in the name of Jesus.
8: I decree from today, all tears will wipe away from your eyes. Your joy shall not be cut off.
9: In the name of Jesus.
3: In a fast-paced world,
10: Funke
3: is always prepared. Introducing new Silkly with advanced quick foam technology, dissolving faster, foaming instantly, and removing stains deeply to give you 2 times cleaner results. And now, with its newly improved perfume, every wash leaves your fabrics beautifully scented, so you can show up clean and confident. Silkly, it's your time to shine.
11: Flash FM 105.5.
12: Flash 105.5 FM. The best. And

náà Jésù tó ṣe mí, ó ṣe mí dáadáa, ó ló ṣe mí lógo. Ó ẹ wá jẹ́ ń dúpẹ́ lẹ́ẹ̀kan sí. Wọ́n ní bí a bá fẹ̀yìn sọ́wọ́ tó tá a fẹ̀yìn sọ́wọ́ sí. Téèyàn rìn lẹ́yìn lẹ́yìn lọ sí ìlú ìsẹ́yìn, àwọn tí ò ní yin ni ò ní yin ni o, àwọn tí ó sì yin ni ó yin ni. Mo gbé yín tẹ́ ẹ dìde tẹ́ ẹ wá fún ìpàdé 77 special. Àti gbogbo àwọn ọmọ Ọlọ́run tí wọ́n wá bá wòlé Ọdẹ́kúnlé Epaphras. Tẹ́ ẹ wá bá mi yọ, mo dúpẹ́ lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà. Mo kí yín mọ̀ ń fi gbogbo ẹnu sọ pé ẹ ṣe gan o, ẹ kú ìtọ́jú mi. Mo dé ògo padà fún Ọlọ́run fún ayé yín. Mo sọ pé ẹ ṣe. Ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ jẹ́ ń forí ìkọ́kọ́ bẹ̀rẹ̀ sí dúpẹ́ náà.